Ọlọ́run tí wọ́n ti wàásù síwájú mi, mo gbàdúrà àtẹ̀yìn àtẹ̀mí a ò ní sọ ìjọba Ọlọ́run. Gbogbo ọmọ tá a bí láyé lórúkọ Jésù a ò ní rí ibojì wọn, a ò ní mọ ibojì wọn. Mọ́mi mo gbàdúrà fún ọ nípa agbára tó ń bẹnu ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ọmọ rẹ ọmọ mi wọn ò ní kàdánwò, ọmọ mi àtọmọ rẹ lórúkọ Jésù wọn ò ní kàdánwò. Ogun ọ̀run àpáàdì kò ní borí ọmọ wa. Mo gbàdúrà gbogbo ète òkùnkùn lórí rẹ àti lórí ọmọ rẹ, ẹ̀mí mi máa bà á jẹ́. Láàárọ̀ yìí gbogbo ẹni tó ń gbò mí ẹ ra àánú gbà, ọmọdé tó ń gbò mí yóò ra àánú gbà, ọkùnrin tó ń gbò mí yóò ra àánú gbà. A gbàdúrà lónìí gbogbo àwọn ọmọ tó wà nínú ìdí ọ̀run tú wọn sílẹ̀, gbogbo àwọn ọmọ tó wà nínú ìdí ayérayé tú wọn sílẹ̀. Mo wí nígbà kẹta ayérayé tú wọn sílẹ̀. Lórílẹ̀-èdè yìí mo gbàdúrà ayérayé tú wọn sílẹ̀. Àwa ti kára wa tá ò sí nínú ìdí ó mà le jù. Mo gbàdúrà abá ogun wí nílùú yìí, abá ìjàmbá wí, abá ìjì wí. Ìlú yìí ó yá kí ìjàmbá kó dákẹ́ jẹ́. Àánú kó sọ̀rọ̀ o lórí orílẹ̀-èdè, àánú kó sọ̀rọ̀ o. Mọ́mì ikú ọmọ ẹ ò ní rí o, ẹkún lórí ọmọ ẹ ò ní rí o, ìdààmú lórí ọmọ ẹ ò ní rí o. Ẹ ò rí tiyín ṣe o lórúkọ bàbá, lórúkọ tọmọ, àtẹ̀mí mímọ́. Ẹ ò rí tiyín ṣe o. Ọwọ́ yín yóò tẹ ìyanu, ọwọ́ yín yóò tẹ àánú, ọwọ́ yín yóò tẹ ìrànlọ́wọ́. Ẹ ò rọ́gò lòdálẹ́ o. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, amen. Máa mo gbàdúrà, máa irí ó máa tẹ̀lé wa. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgò òróró kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdajì. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ti ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Àárọ̀ ìkíni àní fún wa. Ẹ ti ẹ kọ́kọ́ bá ń dúpẹ́ náà. Ẹ sọ pé Olúwa ẹ ṣe lórí àwọn ọmọ mi. Sọ pé Olúwa ó ṣe o lórí ẹ̀mí ti kára mi. Olúwa ó ṣe o fún àánú rẹ lórí mi, fún àánú rẹ lórí ọmọ mi, lórí iṣẹ́ mi. Olúwa ó ṣe o. Mọ́mi ó yẹ bá ń dúpẹ́, ẹ dúpẹ́. Ẹ sọ pé Olúwa ó ṣe. Ẹ sọ̀rọ̀ sókè, ẹ jẹ́ gbọ́. Bàbá ẹ ṣe. Aláàánú olóore olùrànlọ́wọ́. O ṣe o, o ṣe o, o ṣe o. Jésù Olúwa wa. Bí kò bá sọlá Jésù, kí ni mo jẹ́? Bí kò bá sọlá Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọ́ ọ́la. Sọ bẹ́ẹ̀.

0: malete so kale ni no more war lord of baba ike for seven ibela do anye ti ma waye every Thursday ni me ago meje si agogo me wa bo iwo na wa ya na adua o ngba yagi yagi lara mi loruko Jesu yo dara fun wa elekeje awon tan be ni ijari ni jebu ode aro Friday o ni program ti won na iyan ma tun lagbara o ma nso ba mo eyan boya mo wa nbe o abi mi o si nbe se ri majemu ori mi o ti tedo si ilu jebu majemu ori mi yen dadan ni ko gbe awon eyan dide dadan ni ko saanu won so to ba ngbon mi nibi kibi to ba wa to ba je ijebu lo wa pade wa ni ijari ni CPTech ni ijari every Friday tori o da mi loju orun anu asi fun ah orun anu asi fun be mi o ba si nbe dadan ni ki Matthew wo wa nbe Matthew won ni dadan ni ki wo wa nbe ni jebu ode mo gbadua ogun orun abade ko ni bori emi ati eyin na eyin abiamo egbeja gbadua adua to layi o ma se pataki lati bi ose kan ni mo tin pariwo oluwa ni anointi gbogbo omo ni ipadan ma me ma je ki se o po ju akoko to nlo fo mo lo Matthew den salaye fo ko si n to mu inu obi to laye bi wi pe ki o ma ri o ma sa si yori ni seju re Matthew o ro ma to wa logbe won inu awon obi re ko le se kini o won lali baba kan ni street wa mi o le gbagbe baba yen awon omo odo won gba bolu ni wrong time awon CDA awon chairman awon landlord mo wa ba mo wa pe gbogbo awon odo yen takutaku le nse se time lo lo ye ke ma gba bolu e ni se te be se ni baba kankan dani o ni o ti e te ye olojuwoku a ma nkan dani o ni baba anybody ba ti en ba wa wi seyin lo ye ke ba wa wi bo ba ye pe mo yan ba wi ni ibo mo yin be lo gbe won e se ba wi e ma ba wa wi o ati e gbo chairman awon le ba wa wi e won te yin te lo dasi ara baba yen ko su e wo oju ti emi na pe ah oro buruku re mo ya lo moju ta won mo mi mo n gbadua fun mo n to won eni adua mo ti pe gbogbo won se gbogbo ọmọ mi wọn máa wà nù àdúrà Thursday yìí torí anointing mo fẹ́ sí kíni o ni mo fẹ́ tàlé wọn lórí gbogbo tó wà ní school mo ti withdraw wọn èyí tó wà university ó ti ní àbí ó ti ní àjọgbá ni mo gbọ́dọ̀ anointing ẹ n ti ń ṣiṣẹ́ fún mi fún àwọn èèyàn kó ṣiṣẹ́ fẹ̀yìn náà táyé ọmọ tí yín bá dá ayé ọmọ tèmi náà ó gbọ́dọ̀ sí kíni o ó gbọ́dọ̀ dá mami má jẹ́ kí iṣẹ́ ọgbà program tọ̀la ní ọwọ́ rẹ ẹ̀mí ẹ̀sùn ọmọ sọ fún ọ pé ó rí iye báyìí kò sí iye owó tó rí tọmọ bẹ yàyàkúyà gbogbo ẹni ọsọnù èèyàn gan regret ọmọ tá a bá kọ yóò gbé ilé tá a kọ yóò gbé ta o ṣùgbọ́n tó o bá gbàdúrà táyé ọmọ rẹ dá inú rí ó dùn Matthew kò sí ń tọ́ dùn mọ́ dáfídì nínú kèé sogun ló dùn mọ́nú kèé ṣe ìjà ṣùgbọ́n kí ló dùn mọ́nú inú rẹ dùn lọ́jọ́ tí Solomoni ọmọ rẹ tó di ọba ní ipò rẹ tó ń wá di bàbá ọba o gbọ́n tó sọ ni ó ní ẹ bá mi ran Solomoni ọmọ mi lọ́wọ́ Matthew Solomoni dọ́dọ́ kíkẹ́ àbúrò ayọ̀ dáfídì nìyẹn èso ọmọ tó ya lágbèrè èso ọmọ tó yọ mùtí ọmọ tó mú kólọ́s táwọn ìyá rẹ wà ń bẹ pẹ́lẹ́ àtún ni kò wá gbàdúrà fún kò tún kó fọ́tò ẹ̀ kò tún kó wá kò tún lò ráyè èmi ń ṣe tèmi o mo gbàdúrà gbogbo ọmọ tó ti yàyàkúyà mo fọwọ́ kan ìṣẹ̀dá yìí ẹ gba iye padà màmá tó ń gbọ́ mi ọmọ rí òní dídàkudà Matthew àìmọye ni ìbá jẹun ọmọ ni ìbá gbádùn ọmọ ṣùgbọ́n àkókò tó yẹ wọ́n tọ́ wọn àkókò tó yẹ wọ́n fi gbàdúrà fún wọn ráyè wọn bísí ọ̀gá mi ọ sọ̀rọ̀ iléeṣẹ́ ò lé mi ṣùgbọ́n ń gbà tó rí gbogbo owó ń tán ẹ sà ọmọ náà lọ́wọ́ àná lé lórí wọ́n wà ń sọ yìí pé ẹ wò tẹ́ ẹ bá fẹ́ kára rẹ̀ ọ̀yá ẹ bó ṣe wà yìí kẹ́ni ẹ bá ń kú ní mọ̀ ìyẹn tiẹ̀ wá pọ̀ kólọ́ọ̀sì ní mọ̀ ìyẹn tiẹ̀ wá pọ̀ ẹ sà ayé ẹjọ́ igbó ni ṣùgbọ́n ní ìsìn bankú àti kólọ́ọ̀sì ni wọ́n máa ranjú èwo ni ọmọ tó ń pariwo mọ láódù lọlọ síra rẹ bíi boko haram làwọn ọlọpàá ń yìnbọn pàpà ọlọrun ló ní kí wọn mọ bá àṣẹ lọọdù ló mú lọ jáde láti inú bó níranjú ní abá ní boko haram ọlọmọ ìyọjà rẹ tí bàbá lọ bá ń kọ ẹ sà lórí òkè tí bàbá lọ bá ń kọ àṣẹ láódù ló mú níranjú omo ri oni yaya kuya bo Matthew awe li gbogbo wa wa la ro la ti fi da ororo si gbogbo awon omo lori e wo toju awon samu message san yi fun amo yin alakoko Psalm 139 oluwa ni ke ka o sori awon omo yin ki won o le sasiyori elakoko niyan o elekeji Psalm 121 baba mi ni ke ka fun abo lori awon omo yin e ka ni o je ban ka 121 yen gbogbo eyan lo mo yen ya ka ma gbojo mi sori oke nzo
1: iranlo ni o sa wo liwa wa so na ro wa je
0: enjo
1: oke o je ki ese mi ki o
0: enjo
1: dari ti pa mo ki
0: je
1: ki ese ati pa israeli ki to be be ni
0: Matthew, Baba Bill, Osia Kokoma, there but a Kawan 21 yen, Eka Psalm 23, Bogwe Yaloman Yena, Psalm 23, or Waban Kalori, Psalm 23, Sagutami, Ebekio Salami, Omuran, Babo Hotu, Omrosia Mujago, Onto Camilla, Omros Bodo, Nito Rukore, Nito Talk, Emotil, any line, Abolin for you, Ebekio Bell, Baru Bika, Nito Ritu Waka Lumin, or God, Ato Pare. Oh my God. Mo gbadua omo ri oni yawere omo ri oni yayakuya Matthew elekerin Psalm 46 elekarun Psalm 100 se ri elek

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀.
1: Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra
0: lóní back-to-back.
1: Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀.
0: Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
0: gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire ní dédé.
1: So ti Cashier, ọmọ mo ti Cashier.
0: Ṣé kékeré owó ńláńlá.

0: Indomie wrappers on your table.
1: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
0: Something big, just like that.
1: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
0: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
2: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my Indomie Moments.
3: Ah, Sade, kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Wàá mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Dúrónà kó tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépé?

0: Splash FM 105.5.
1: Ìdọ̀rùn máa fẹ́, ìdíàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni. Gbogbo èèyàn sọ bí àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa. Apọ́sù Dr. FM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run City of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Igosi Ibadan Expressway, Lufuwapẹ́ Ìpínlẹ̀ Ogun, Apọ́sù Oya.

0: 3-in-1 ó mímí kọ́lọ́kù kò fi kun.
1: Even in Niger, that hot pounded yam and soup can wait because a penalty is about to be taken. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes! Get the special offer, DSTV decoder, dish, and 1 month Yanga subscription for only 15,000 Naira. The FIFA World Cup, live on Supersport, only on DSTV.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Owó ni Monday fi wá gbà.
5: Is it okay to make fun of our tooth?

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: nourishing minds, sharing happiness for 50 years.
1: ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bùkátà rẹ̀.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: You're listening to Splash 105.5 FM, where integrity meets innovation.
5: Here comes the African giant.
4: Sitting comfortably on the throne as Oyo State's number one radio station. Tune in and feel the vibes of excellence.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Ọdún ilé ya ti dé, ayẹyẹ àti ìgbàládùn ti wá bẹ̀rẹ̀ wa yìí.
2: Ìgbàdùn ẹ̀dínwó tí ó lẹ́gbẹ́ lórí gbogbo ọjà Itel lásìkò pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ọdún ilé ya yìí.
1: Ra fóònù Itel City 200 ní 139,900 naira péré.
2: Tàbí kó yára wá ra Itel A200 Plus fún 129,900 naira péré. Kó o sì tọ́jú ẹ̀dínwó 5,000 naira sápò.
1: Pẹ̀lú àwọn ẹ̀bùn mìíràn tó máa gbà lójú ẹsẹ̀ bíi power bank àtàwọn ẹ̀bùn látọ̀dọ̀ Itel ní tààrà.
2: Yára wá ra tirẹ̀ báyìí. Ìpolongo yìí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 15 oṣù karùn-ún sí ọjọ́ 15 oṣù kẹfà.
1: Itel, gbé ìgbé ayé tó rọrùn.
3: Flash FM 105.5.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ìbòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, se jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣúgà èdùkan àti iyọ̀.
4: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
6: SELARIE salary.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: TURNERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
0: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Ẹtìmọ̀ wípé tí a bá ti ń gbọ́ kéréjìjì kò sọ méjì tó gbòde ti fún tẹ̀dọ̀ ròyìn ni. Májìyàn òun náà láfáwọ́ bẹ̀ yẹn la fi dá torí pé èyí olólùfẹ́ wa ẹ ti wà pẹ̀lú wa látàyè one ìdán tí ọjọ́ ti pẹ́ a sì ti ń fàwé ìbò jẹun kan fọ́mọ́ wa lọ́wọ́ ìṣẹ̀dá òsì ní jí ó fọ́
1: o.
0: Lágbára lọ́wọ́ ọba dániwáyé lágbára lọ́wọ́ ìṣẹ̀dá àbímbím òun ló wà ní iwájú wa gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bọ́tìnì fún tààrọ̀ yìí. Kété tí olúwa ṣe ọba kí ọládìde báyìí ti fún tẹ̀dọ̀ ọdún yìí gbìnà yá ni lónírabájì gan kẹ́ẹ̀sì máa ṣe fàájì pẹ̀lú wa láàárọ̀ yìí. Odidi wákàtí kan gbáko àjọkópọ̀ láàárọ̀
1: yìí.
0: Àwọn ìwé ìròyìn ilẹ̀ wa Àsúnṣúà wọ́n tún ti gbé dé o látorí ìwé ìròyìn The Punch. Ṣé ìwọ orí ìwé ìròyìn The Nation, Vanguard, Tribune, Daily Post, Daily Trust. Wọ́n rí ìròyìn gbájọ kalẹ̀ síbẹ̀ káwọn kàn máa dábolẹ̀ sí ti yín kẹ́yìn ó sì máa fi tìfẹ́tìfẹ́ tayọ̀tayọ̀ kẹ́ máa fi gbọ́. Bákan náà lẹ́tún lè lọ darapọ̀ náà pẹ̀lú wa láwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ tí máa ń wò wá. Facebook ni Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn náà lẹ́ ti máa wò wá kétékété. Kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi. Ojúlówó àní ìka ìpèsèntì àyín náà ni. Ẹ káàárọ̀ o, ẹ kó àmójúbà wa lákọ̀tun, ẹ sì káàbọ̀ sórí àkọ̀tun ti fún tẹ̀dọ̀ ròyìn. Yálà ya gbogbo ròyìn rèé.
1: Oh my God!
0: Grandfather gbogbo ròyìn rèé.
1: Oh my God!
0: Bẹ́ẹ̀ tí ìgbọ́ ti fún tẹ̀dọ̀ ròyìn, ìròyìn ò tí ì pé ẹ̀ tí ìgbọ́ ìròyìn. Olóbojò bá bégún rèé.
1: Ajé!
0: Yálà ya àwọn gbogbo ẹ̀.
1: Oh my God!
0: Iná ló dé.
1: Ó dáa tó bá níbẹ̀ jẹ́ máa kíra pé a kú ojúmọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ owó ojúmọ́ ọlọ́ ojúmọ́ Ẹ̀kú tí ṣe báàlì ọ̀rọ̀ ire gbogbo. Yóò sùn wábọ̀ níkànnì ọmọlúàbí.
0: Àmì àṣẹ
1: o. Ìrẹ́ gbogbo yóò sùn ẹ̀yìn olólùfẹ́ wábọ̀ àtàwà àtẹ̀yìn inú kóńbòrè lájọ wà. Láṣẹ lọ́wọ́ Elédùmarè ìtẹ̀síwájú ni ọmọ déba gbogbo wa
0: o. Àmì
1: ti fún tẹ̀dọ̀ ròyìn tẹ́ máa láǹfààní àti gbádùn láti 19 tó ti pẹ́. Ó tún ti gbìnà yá láàárọ̀ tò nínú. Ó ṣe wá ní gàlègàlè ó gùn wánu ìròyìn ní ẹ gbọ́ yóò bá yín lára mu kò sì ní ṣe bẹ́ẹ̀ gbòdì lára yín. Àwọn àwẹ̀ ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa wọ́n ti wá wà lórí tábìlì tiwa The Nation lèmi ń wò yìí o. The Punch náà wàdé Vanguard wa Guardian wa gbogbo àwọn àwẹ̀ ìròyìn ọ̀hún ló ṣe wá ní kàmí kò tútù mi ka o. Ẹ̀yin ẹ ṣá máa lọ tààràtàrà sẹ́kọ̀ọ́ ẹ̀jọ́ ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn. Ẹ láìkẹ́ kópọ̀ rẹpẹtẹ. Ẹ láìkẹ́ kópọ̀ jaburata. Ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa. Ẹ tàta kò tó ẹ̀ sáwọn ẹlòmíì ẹṣẹ́ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ pin kárí ilé, ẹ pin kárí oko, ẹ jó dẹ́sẹ̀ kùkú. Kó tún na pẹ́jáde lé òkèèrè lọ́hùn kó lè máa jẹ́ àǹfààní fún kó wá wa ni o. Ìyá àdín nìyí náà ni mo tún dé ní Rabaji gan. Aminat Adetun Madmus òun lorúkọ tèmi o. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Ọyá ò ẹjẹ́ àdábọlẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn ògèrè orí ìròyìn. Eléyìí ti tìfún tẹ̀dọ̀ ròyìn gbé sóde lóòrọ̀ tòní.
1: Ilẹ̀kùn.
0: Torí Adébí Ẹ̀yìn má ti àgbà ò lẹni wọn perú wọn. Ọ̀rọ̀ àtọ̀ àbò gbé mi lọ́kàn déédéé ó sì múmú láyà mi gẹ̀gẹ̀gẹ̀. Ìní jẹ́ ọjọ́ 26. Tí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ìjọba ìbílẹ̀ oríire ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ oríire tí wọ́n ti ń bẹ ní àkàtà àwọn ikọ̀ agbébọn tí wọ́n tún jẹ́ ajínigbé o. Lọ́wọ́lọ́wọ́ yìí a tún dúpẹ́ o lọ́wọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò fún iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe.
1: Wọ́n gbìyànjú.
0: Dí ọmọkùnrin ò tó.
1: Bẹ́ẹ̀ ni.
0: Bádìẹ bá ń lagùn tí yẹn ò jẹ́ ó dìgbà tí wọ́n bá dé ká tó rí o.
1: Bẹ́ẹ̀ ni.
0: Wípé gbìyànjú.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹni ṣe é dáàbọ̀ kọ́ là á yìn. Ẹni ó bá forí tì í dópin òun náà là á sì gbàlà. Ìṣẹ̀dá ò fún yín ṣe o.
1: Àmì àmì.
0: Láti rí àwọn ọmọ yìí àti àwọn olùkọ́ wọn gbà láyọ̀ àtàláfíà. Láì fi ara pa pínpín.
1: Àmì o.
0: Àmọ́ o lórí ọ̀rọ̀ ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí. Wọ́n ní ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ the Ọ̀yọ́ State House of Assembly lẹ́yìn òde yìí tí í ṣe ọjọ́ Tuesday ní à ń pèpè báyìí wípé àwọn ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa kó di díso lé dán kó sì bẹ̀rẹ̀ sí ní lé dán àti ìlànà àtúntò sí ọ̀rọ̀ ti bí ètò ààbò àmọ̀tẹ́kùn náà bí yóò tún ṣe máa mọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà. Lẹ́yìn èyí náà lálàǹfààní àti rí o wípé Ibà Gani Adams òun náà ló ti ń pèpè báyìí wípé ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí gbogbo awon ori ade nile yoruba won gboro parapo di okan gbogun ti ipenije eto abo tin ba wa finra ni orilede ti nigeria ta wa yi papa lapa ile yoruba ti a wa yi edumare yo si fun wa se
1: ami
0: eto abo gbopon lase lowo olohun
1: ami ati ami o gbogbo to ni se pelu eto abo papa julo ni awon ile eko gbogbo e tin be jake jado orilede wa nigeria won ni jejemo yi pe ni ipinle edo ipinle kogi ipinle nasarawa awon ile eko gbogbo eleyi to wa nbe won ni jejemo yi pe oro eto abo be bayi o ti n tu apero fun meri won be ni o gege bi ese se lalaye pe ile ise otelemuye to ti ile ise olopa o na ni mo ti sawari awon bubakan o eleyi ti awon iko agbesumomi ti n fara pamo si leyi ti won si n gbaradi lati se ose buruku bo gan lasiri awon eleyin o se atu epo ti fun tede royin ni e mo gbo laaro toni o amo sese yin ran ti gumi sheikh ahmad gumi eleyi to wa silu ibadan iyen ninu osu kokanla odun to koja gumi mo ti jade bayi o o si wa gbe awon gbolohun kokale eleyi to ni se pelu abewo e to se silu ibadan ni jo ni yana ki wa ni awon gbolohun to tenu gumi jade awon oro wo o na lo gbe kale ki lo ni to wa se ni ibadan gan dale lori eyan mo gbo laaro toni abe report fun ni o si tedoroyin be
0: lowo yi be ni oni ilegbimo soju sofin orilede nigeria la won ti bere sini tanawadi obitibiti owo ti won gbe kale si akata oro eto abo ni orilede yi ona ti won gba lati na owo yi gege be na ranse pe ani ti se national security advisor nila yi ati alakoso fun oro eto abo ni orilede ti nigeria lati wa bere si ni si alaye ona ti won gba lati na awon owo ti won pin amo kale fun oro eto abo orilede ti nigeria ti aba wa wo oro kan ti o jade latakata jo aya ni lowo lagbaye ta mo si imf won ni gbese ti orilede nigeria yo ma je si ile okere foreign debt ti wa ti a ba fi pari ibo ti n bo lona dedede lodun 2027 ta ba fi pari re bayi gbese ti orilede nigeria yo ma je afaima koma lo ma wo bi bilionu meji le ni 72.6 billion dollars owo le okere ni iseda may God help us. Olorun yo ran wa se.
1: Ami.
0: Ti ma le nikan je gbe so wa ni sibi Nigeria tu cho gbese.
1: Ah to.
0: So.
1: Gbogbo eni ba je gbese. Olorun wo san.
0: Gbese kekere ani gbese ni la gbese so le gbese.
1: Eni je gbese Olorun wo san.
0: Ati en san.
1: Abo loko gbese.
0: Ati en san. Ati en san.
1: La se lowo Eledumare.
0: Abi.
1: O de ja tu wo iwe iroyin punch wo we mi o ya gere dies. No gbogbo to ni se pelu oselu to nti awon abo fi gbogbo. Eleyi to n jade iyan ni ilegbimo asofin agba lolede wa Nigeria ni o won ni eni ti se olori omo leto po julo ni ilegbimo asofin agba lolede wa Nigeria iyan senator Opeyemi Bamidele o na lo mo ti siso loju egun abo ofin kan eleyi to se atileyin fun bayi o pe ejo dohun ki awon are lolede wa Nigeria to nti awon gomina won mo lo odun mefa ni isakoso akoko won ni mi aba ti lo odun mefa bayi ko tun ni si ariwo won se keji won ma se owo merin ba ika merin bayi won tun gbe ika merin mi tele yo ma gbe mejo won ni oni mejo dehun eje yun ko jerodo ko lo re mu mi kini to fa sababi te gbe aba ofi ohun kale ni bo wa loro de duro eyan mo gbo laaro to ni ba koko re ba ti to ni o amo latari ikolu ni le to wa e lori awon are ni le South Africa won ni omo ilede wa Nigeria ile to le ni igba ni ye daada about 270 Nigerians o na ni amati lanfa ni ati kokuro bayi ni le South Africa o le just gule se ilede wa Nigeria ti se le baba nla baba won bo ni rin ajo ohun gan se ri awon igbese wo o na ni ijoba apapo gbe lori e eyan omo gbo laaro toni se report fun o si tedoroyin be
0: eje kin lo si akata ni ti se akowe si ijoba apapo orilede Nigeria George Akume lo soro lori oro ti oni June 12 o se June 12 ìní lọjọ́ kẹwàá bí
1: bẹ́ẹ̀ni
0: tí ọba ìdí ọtúnlá òde yìí a máa pè wípé june 12 ọmọ tí ọba dá june 12 mà
1: àwọn sàlàyé fún mọ́mọ́ bá bá ìtàn yọ́ bá rọ̀ bá
0: lọ́wọ́ yóò àkúmẹ̀ ti sọ̀rọ̀ wípé ẹjẹ́ mọ̀ wípé Atiku Abubakar tẹ́ ń wò yẹn ó náà wà lára àwọn èèyàn tó ṣe àtìlẹ́yìn fún ìlànà ká máa pín ìjọba ṣe láàrin ara ẹni rotational presidency ìyẹn làlájì àgbà náà fi kọrin wípé bó ṣe rotational president ló bá máa yẹ wá káwùsá ṣe di ẹ̀wò kó ṣe ìfọdún mẹ́ta kí ibo bá ṣe di ẹ̀wò kó ṣe ẹ mọ rú ẹ kí yorùbá ṣe di ká máa pín láàrin ara wa. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé Atiku Abubakar ó wà lára àwọn èèyàn tó jẹ́ wípé ó ṣe àtìlẹ́yìn fún ní ìgbà náà kódà ibi wọ́n ti ṣe ìpàdé ọ̀rọ̀ jáde lórí ẹ̀ nínú ìròyìn lówùrọ̀ yìí tẹ̀sí láǹfààní àti gbọ́. Ìròyìn eléyìí ìròyìn tí ń kí ni kú oríire ni ìròyìn tó sì ń kí obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kú ayẹyẹ orí kádùmánì gẹ́gẹ́ bí ẹni tí í ṣe olùdíje tó fojú hàn látinú ẹgbẹ́ òṣèlú ti Allied People's Movement APM. Ambassador Ajadi Ogutoyinbo òun náà ló mọ̀ tí ń kọrin ré kí obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí Olúfúnkẹ́ Mákindé Fúnkẹ́ni. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ kò ní pẹ́ kò ní jìnà ẹ ṣàmọ̀ tẹ̀lé abọ̀ ẹ máa fọ́lù ẹ̀ back to back.
1: Ó dé ẹjọ́ lọ tààràtàrà sínú ìwé ìròyìn punch eléyìí tó jáde lọ́jọ́rùú Wẹ̀sì àárọ̀ kùtùkùtù tòní o. Wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ pé èèkànkan ògùn ló jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC ìyẹn Senator Emma Nwaka. Òun náà lọ́mọ̀ ti ṣe lálàyé pé bíbóde tí mo bóde bọ́ńbọ́ bọ́ńbọ́ bọ́ńbọ́ yìí bó ń jẹ́ kó di mímọ̀ fún yín ni o pé àtìlẹyìn tó gbọngbọ́n òun náà lòun ń ṣetán láti ṣe fún ẹni tíṣà lórílẹ̀‐èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu oníṣẹ́ ìwádìí gómìnà wọn ní ìpínlẹ̀ Abia ìyẹn Alex Otti kẹ́ni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn tún gborí wọlé kó tún di gómìnà lẹ́ẹ̀kan sí ìyẹn ní ìpínlẹ̀ Abia ńlọ Yorùbá lẹ́jọ́ nú òun náà ní bánà tó ń ta sí ìgboro ayé o níbo gan ló ti búgbólú ọ̀hún jáde ẹ̀yin ò mọ̀ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ni o ẹ wá já tara bẹ́ẹ̀ ká lọ tààràtàrà sí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn obìnrin akaròyìn tó ń ti àwọn agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti nílẹ̀ òkèrè èyí tí a mọ̀ sí Women Broadcasters Forum. Wọ́n ní àwọn ẹgbẹ́ yìí wọ́n mọ̀ ti kéde àdúrà lọ́jọ́ mẹ́ta eléyìí tí ó gbóná gírígírí o ǹjẹ́ fún kíni wọ́n ní ṣe rí àdúrà yìí òun náà ni gbogbo àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tẹ́ tún jẹ́ akaròyìn tí wọ́n jẹ́ abiyamọ tòótọ́ òun náà ni wọ́n fẹ́ gbà o nítorí àwọn ọmọ eléyìí tí wọ́n kó lọ ní ilé ẹ̀kọ́ wọn ìyẹn níjọba àbílẹ̀ oríire eléyìí ti ń bẹ nílùú ògbómọ̀ṣọ́ àti àwọn olùkọ́ wọn pé àníṣe kí àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn kí wọ́n padà sákàtà àwọn ẹbí wọn láyọ̀ àti àlàáfíà ni o níbo gan ni a ti kéde àdúrà lọ́jọ́ mẹ́ta eléyìí tí ẹni yóò gbóná gírígírí ọ̀hún ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tó ni o.
0: Ẹ jẹ́ ká fi eléyìí máa darí padà lọ sọ́kàtà Abimbola Sadiq láti polówó ọjà lọ́dọ̀ ẹ̀ ọmọ sánsán bí owó ni eléyìí yóò gbọdọ̀ worí igbá kọ́ mọ́ tà àfi ìwọ ọjà wọn má kó gbójú gbogbo ó mọ
1: rí lẹ́lẹ́yìn lókù tọ́ price tag lókù báyìí
0: aláfi ìwọ ọjà káyé ó mọ rí eléyìí yóò gbọdọ̀ eléyìí yóò gbọdọ̀ gbájẹ́ lélẹ́yìn kọ́ mọ́ gbowó dé láyé láyé kò sókùtà lọ́rọ̀ ẹ̀ yí ó lọ polówó ọjà ní kété tá a bá dé báyìí àárín gògùn ti fún tẹ̀dọ̀ ìròyìn iná ni ó padà bá dé. Nebo mi bo ni jare.
2: Flash FM 105.5.

0: right, aki kabo pada si tesiwaju ti funte doro yin eje agbara kasida ka ti bi oro to kan ipinle oyo gbagbagba lowo yi ka ti be mu oro tori oro ito abo se pataki o se koko
1: beni
0: lowo yi ilegbe ma sofin ipinle oyo lanode yi ti se ojo tuesday ni a ti pepe fun igbese papapa lori ona latu ti so sokoto ito abo ipinle oyo ni awon ile eko gbogbo to je ti aladani ati tijoba te ma awon ile eko giga tin be ni ipinle oyo kisokuto re ko le ko si dan lati je ki eto abo ko bere sini ma gbopan won ni be na ni won tu pepe wi pe ki ironi lagbara ko tu bere sini ma wa si akata iko eletu abo ti amatekun ki awon na ki won le ta sansan daada si pẹ̀lú èyí náà ni a tún pèpè wípé bàbá dákẹ́ tara ẹni a máa bá ní dákẹ́ ìlànà òfin eléyìí tó ní ṣe pẹ̀lú mímọ fi òfin de mímọ da ẹran jẹ kiri ìgboro open rearing and grazing regulation law 2019 kí ìbẹ̀rẹ̀ àmúlò rẹ̀ kó bẹ̀rẹ̀ sí tún ní máa wáyé o láti rí wípé gbogbo ìlànà tí òfin là kalẹ̀ lórí ẹ̀ òun náà ló máa bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ wọn ni kí ló bí eléyìí kò sẹ́ o lẹ́yìn tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìkọlù tó ní ṣe pẹ̀lú jíjí àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ ti oríire wọ́n ní community high school ìṣíẹ̀lẹ̀ la primary school yẹwọ́ta eléyìí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ ti oríire nítorí bí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé tó sì díran tó títí di àsìkò yìí wọ́n ní bẹ́ẹ̀yìn ò bá mọbi tí ń lọ ó ṣeéṣe kẹ́yìn ó mọbi tó dé dúró àbí kó sì mọbi títí ń bọ̀ bẹ́ẹ̀yìn bá wá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́ wọ́n ní ìṣíwọ́ ìkòròwò ohun tá a bá dìjọ wò gígùn báyìí òun náà ní gùn o ìdí rèé ti ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ tí àwọn náà fi dìde fùyà wípé ìpè alágbára àti ìgbésẹ̀ pápápá kó bẹ̀rẹ̀ sí ní máa lalẹ̀ wò lórí àwọn ilé ẹ̀kọ́ yálà èyí tó jẹ́ tìjọba ni àbí èyí tó jẹ́ ti aládàáni ni kí àwọn ìlànà ètò ààbò wọn kó bẹ̀rẹ̀ sí tún ní máa gbópọn sí i dáadáa láwọn àsìkò yìí kó sì máa ro bẹ́ẹ̀ láṣẹ lọ́wọ́ elédùmarè wọn ò ní gbé tẹ̀yìn gbẹ́rù wá nípínlẹ̀ ọ̀yọ́ mọ́
1: o
0: lágbà lọ́wọ́ ọlọ́run.
1: àmínà ó dáa tó bá níbẹ̀ ẹja lọ sí ojú ewé kan eléyìí ti ń bẹ nínú ìwé ìròyìn the nation ojú ewé ẹgbọ̀n ló wà o ìwé ìròyìn the nation tó jáde fún tààrọ̀ tòní wọn ní ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò pàápàá jùlọ ní àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ibi tó ṣe kókó tó ṣe pàtàkì ìyẹn ní ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Nasarawa òun náà ni àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n ti mójútó báyìí ju ti tẹ́lẹ̀ lọ o nígbà tí wọ́n mọ tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún wọn ní ṣẹ̀rí àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n ti mú kí ètò ààbò kó fúnro dáadáa ìyẹn ní ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Nasarawa kódà ní ìlọ́po ní àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ibi gbogbo eléyìí ti bẹ ní àwọn ìpínlẹ̀ èyí tá a pẹ̀lẹ́kẹ́lùn ni o nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọ̀rọ̀ kan ní mọ̀ ń jẹ́ yọ o láti àkàtà iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ léyìí tí wọ́n ṣe lọ́làyé pẹ́ṣẹ́ rí àwọn kanajẹ́gbọ́n ikọ̀ agbésùmọ̀mí òun náà ni ẹ ti fẹ́ mọ́ fi ara wọn hàn bákan bákan léyìí tí wọ́n sì ń gbìyànjú láti dájú pé àwọn ṣe ìkọlù ìní sí àwọn ilé ẹ̀kọ́ ní àwọn ìpínlẹ̀ gbogbo èyí tá a pẹ̀ kẹ́lùm nígbà tí ẹnìkan eléyìí tó jẹ́ pé ọ̀gá àgbà ló jẹ́ tá a bá sọ̀rọ̀ nípa ètò ààbò nílẹ̀ yìí ṣùgbọ́n tí wọn ò fi orúkọ rẹ̀ sí ìgboro ayé ò ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn ìwé ìròyìn the nation pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o àwọn òṣìṣẹ́ elétò ààbò pátápátá ó làwọn ti sọ fún pé kíkọ́ wá wọn fún sòkòtò wọn kó dúró gírí nítorí pé àwọn ò ní gbà o kí àwọn kàràǹbà ní ẹ̀dá kan wọn máa kọlu àwọn ilé ẹ̀kọ́ tàbí kọlu àwọn èèyàn kí wọ́n sì mọ wùwà láàbì wọn nígbà tí ó tẹ̀síwájú ó ní àwọn ti ké sí àwọn òṣìṣẹ́ elétò ààbò pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ààbò ẹnìlààbò òlú pé ẹ wo àwọn bíi bí méjì ní yín bẹ̀ tẹ́lẹ̀ ẹ di mẹ́fà báyìí ẹ̀yin tó jẹ́ pé mẹ́fà ní yín bẹ̀ ẹ di méjìlá dọ́bùdọ́bù nu kẹsì yìí dájú pé ètò ààbò ó dúró re ẹ wá já lọ sí ìpínlẹ̀ Edo níbi tí ẹ ti ń ṣe lálàyé pé àwọn àjọ òṣìṣẹ́ ààbò ẹnìlààbò òlú òun náà ni ẹ mọ̀ ṣe lálàyé o pé ìwé kan ó dé orí tábìlì àwọn ìyẹn ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún tá a wà nú ẹ̀ yìí léyìí tẹ́ ní ìwé ọ̀hún ìwé ẹ̀dúnkokò ni o eléyìí tó ṣe lálàyé pé àwọn ilé ẹ̀kọ́ èyí ti ń bẹ ní àríwá ìpínlẹ̀ Edo òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún ni wọ́n fẹ́ kọlù nínú ìwé ọ̀hún òun náà ni iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni ẹ ti ṣe lálàyé o pé ẹ wo àwọn èèyàn kan léè tó jẹ́ pé afurasí ni wọ́n wọ́n ti dira ogun wọ́n wá láti ìpínlẹ̀ Zamfara wọ́n á fẹ́ máa kọlu àwọn ilé ẹ̀kọ́ kí wọ́n máa jí àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké gbé kí wọ́n sì máa jí àwọn èèyàn léè tó jẹ́ pé wọ́n láàmìlaka yín ní láwùjọ gbé oníṣẹ́ rí àwọn nǹkan wọ̀nyí ó ti tú sí àwọn lọ́wọ́ o léyìí tá ò sì gbé ìgbésẹ̀ láti dóòlà rẹ̀ bó ti wúwo mọ nígbà tí wọn ó tẹ̀síwájú wọn ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé nínú ìwé ọ̀hún òun náà ni ẹ ti ń ṣe lálàyé o pé àwọn tó rí jájẹ́ dáadáa àwọn ó mọ kó wọn lẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ kéékèèké àwọn ó mọ kó wọn lẹ̀ torí pé báwọn bá lè kó wọn lẹ̀ báhun táwọn jí wọn gbé àwọn mọ̀ pé iyekíye táwọn bá béèrè lọ́wọ́ ìjọba òun náà ni wọ́n láǹfààní àti gbé kalẹ̀ fáwọn o bó ti wù kó pọ̀ tó bó ti wù kó kéré tó wọ́n tún tẹ̀síwájú pé nínú ìwé ọ̀hún ni wọ́n ti ń ṣe lálàyé o pé ohunkóhun táwọn bá tún wá béèrè lọ́wọ́ ìjọba nígbà táwọn bá ti jẹ́ àwọn ọmọ ọlọ́mọ gbé ó ti di dandan gbọ̀n ìní fún ìjọba láti ṣe nǹkan ọ̀hún fún àwọn wọ́n ní ẹ wá wò ó kò jọ lákẹ́ kò jọ lóko ó ní àwọn ò fi ọ̀rọ̀ ọ̀hún ṣe nítorí pé àwọn kàràbà ní ẹ̀dá kan ò lè kóra wọn jọ wọ́n máa dúnkokò mọ́ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ wá já lọ sẹ́kẹ̀tẹ̀ ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo nígbà táwọn ó mọ sọ̀rọ̀ tiẹ̀ ìyẹn Monday àìgbò nìkan nígbà táwọn ó sọ̀rọ̀ wọ́n níṣẹ́ rí o gbogbo àwọn ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ ó làwọn ti ń gbé báyìí láti dájú pé ọ̀fọ́n kankan kò fìrù nagbá tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò ìyẹn ní ìpínlẹ̀ Edo oníṣẹ́ rí gbogbo àwọn ilé ẹ̀kọ́ tí ẹ tọ́ka sí kò sí bàbá kọ́lákọ́ ẹnìkan tó lè pera ẹ̀ ní kọ agbésùmọ̀mí èyí tí ó lọ rèé ta félefèle ní àwọn ibi tá a pẹ̀kẹ́ lù wọn ó ní ẹ tí wàá máa gbọ́ ẹnìkan eléyìí tó jẹ́ pé afurasí ni wọ́n rí tí ń lọ tí ń bọ̀ ní agbègbè ilé ẹ̀kọ́ kan eléyìí ti ń bẹ ní àríwá ìpínlẹ̀ Edo wọ́n ní mẹ́tí kẹ́fì ẹ̀ báyìí àwọn èèyàn tí ń bẹ ládùúgbò àwọn èèyàn tí ń bẹ ilé ọ̀kọ́ ọ̀hún wọ́n sáré dìde ni o pé alaye òun lọ òun bọ̀ níbo nìwọ́ ti ń bọ̀ níbo lòún lọ ojú rẹ yìí ojú àjòjì ni àwo orí ọrí nílẹ̀ yìí oníṣẹ́ irúfẹ́ ẹni tá à ń sọ nípa rẹ̀ yìí o ṣíkún báyìí o làwọn fọwọ́ òfin mú un ẹ̀yin náà wá wò ó báyìí bẹ́ ẹ bá ti rí nǹkan kan lágbègbè yín tó ṣàjòjì ẹni tẹ́ ẹ̀ rí tó ṣàjòjì ẹ tètè mọ kí sí àwọn òṣèlétò ààbò kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ ìwé ìròyìn The Nation ló ti ṣe lálàyé báyìí o pé ní ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Nasarawa òun náà ni wọ́n ti fún ẹnu ètò ààbò tó ro dán látàrí kí wọ́n lè bá a kọjú oro sí àwọn ikọ̀ agbésùmọ̀mí.
2: Ikú pagbe ó ṣíwọ́ ìdáró ikú pàlùkò ó dá lọ́wọ́kọ́ ìkóṣùn ikú palẹ̀ kẹ̀lẹ̀kẹ́ ó dọ̀pẹ́ à ń kẹ fún pátákó. Abiyamọ ni màmá wa ayare lọ́dẹ ọkọ alámọ̀ràn àtàtà fún gbogbo mọ̀lẹ́bí ọlọ́gbẹ́ Juliana Olúfúnmilayọ̀ Johnson ẹni tó dágbére Fáyọ̀ṣì kó dìgbà òṣè ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló mọ pàtàkì kópa rẹ̀ láyé kó wà wọn. Yes, a life well lived, a life well given, and a legacy that will be cherished forever. Kárí o, ìyá wa.
3: Ọmọ olóde kọ́ gbàrúwẹ̀ sùn ọmọ wa ọmọ ẹkùn la òfin ọmọ ẹkùn tán ní gẹ̀rẹ̀ mú wọ́ lọ́mọ àgbógbó mọ̀já igi rabata lókun lọ́mọ olóde kò dùsọ́ ọ̀já orúkọ kan lọ́nà ilé etí lígbórí olóde kọ́ pùrẹ̀kẹ̀ mọ́lẹ̀ kó kún mọ́ba gájú ọlọ́ àwọn lọ ọmọ òṣìyẹ ẹranko ẹgbẹ̀rún ènìyàn rìnà èyí Juliana ò wọ́ lọ́mọ abà kéké ọ̀rọ̀ ṣáṣáṣá lẹ́rùn.
2: Juliana Olúfúnmilayọ̀ Johnson ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn olóògbé máa sùn lọ láyọ̀ lùgbàlà títí ọjọ́ àjíǹde tá a pàdé lẹ́sẹ̀ Jésù olùkéde gbogbo ọmọ fún gbogbo ẹbí.
4: Wake up

0: òkè mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Saturday agbara ipade adu alagbara olosi mata mata ti sele bi awara ojo ni CAC All Saints Chapel Andugua Basorun Ibadan gbogbo eni to galaye lo mo bi ti won kori won bo wa gbara aluyo iwo na wa fori kori agbara adua ninu Saturday agbara ojo ketala osu kefa ojo kejila osu kesan ati ojo kejila osu kejila odun yi lago mefa si mesan aaro nibi ti woli to ra anu ipegba woli esikaya wo oladeji ajinrere agbajo apostle christi ati awon ikanse olorun alaye mi o ti ma saju ninu adua ti o tun tan aye wa ko si rere ta si leri alagbara idioja ìyanojú koro josi ṣẹlẹ̀ ìwọ ni kò má gbẹ̀yìn olùṣọ́ àgùntàn ti di aṣọ kejì àlùfá ìjọ olùṣọ́ àgùntàn yìí ọdẹjọ bí alábòjútó àgbà ìjọ csc àtolùṣọ́ àgùntàn ẹsùn ọládélé ààrẹ ìjọ csc lágbàáyé náà ní gbẹ̀yìn láti súre fún gbogbo ènìyàn fún àlàyé pé 0025783488 sátidé agbára ìpàdé àdúrà ńlá ní csc All Saints Chapel Andugua Basorun Ibadan yóò ti lọ lágbára jù.

0: akwoju mama ni gogo bi te tin gbe ikoni splash 105.5 fm ile fufun bala gbe felele nilu ibadan ile baba akande gangan ile oba akande ti o pe meji lori eto ja won si iroyin ere idaraya lati ese kuku orilede nigeria ile adulawo ati jakejado agbaye loruko lowo button fo owuro toni abin bola sadiq tin ba loke to gaju oke oke to plenty oke to duo dede oke to gun mama olohun gbo eyin na ti ma mo gbogun fofo ni olohun lo le mi ero laaro toni eh olohun gbe oke gbe le te fi lafali lati ma gbo gbo mi tohun temi kan fi ma nja lala yato oge wa la mo gaju oke ohun eyan mo ja lala olohun lo le mi ero todi olawo wu o wa na le sex ni olo to eto ja won ti aderunke adesola loruko temi olori sport olori iroyin ere idaraya ibadan ka ma finger tin gan leyin temi oni lojo ru lo ba tun mo da pe lojo anu lojo te bi ba n pale ani sinle lojo te bi ba n pona ani rin lona la se ledumare a ni jo entan wa o a ni bo sa ni bo sowo lowo ese lese e sha mi ke gbe to ami mi o ke gbe to adura mi ori o ti di pe ka mo fi kun prayer point ba olohun lo le mi ero ko mo fi so re so wa ni be ni o ti wa suojo e ni kan ku je ni gungi are e ni ma yan fono oke o ya lo ni komo komo lo ni werewe lo ni ki amo sa lo ni waransa sa o to ri pe ma wo nuroyin lo ni sansan laaro toni e ti mo pe as usual aka ki sapa ko fi e catch cruise ni mo ni ko ma se mo ni ko mo aka se e ni be ni bo si ye ko wa ni o wa re gbolo kan sale apapo re gbolo mo sororo ni o gbolo mo rerin e o apo eni ba gbe e mo pe ko da o sororo ohun na ni buyi omokunrin atomo obirin *347*1004*1@ ohun na le fita lati je iyen loju opo cash *347*1004*1@ tabi www.cash.ng www.cash.ng o ti mo ko ba ti do ussd ko die to fita lati jo account to tawo si lati julu o le se lenu pos o le se le bank o le se funra o ba ti se wo 500 naira pere ohun na lo si fita lati je loju opo cash o mo pe ko lo fa a si buwo o wu emi kemi mo buwo ta fun yin lojoju na mo pe yato si to lo se ose ni iyen cashport ta mo se olojoju mo na tun wa iyen daily draw e de mo wi pe media cashport ohun na si tun ma waye pelu bi odun o si se da si meji eyin lodun sare gan o a o se duwo wo gbe ni mo lo duwo wo in to fi gbolo sun to gbolo wara ro niyan iyen loju opo yen ko le ta lati je to ba ro si olenu ko mo ro si olaya ki won na le je latapa be *347*1004*1@ so de to jori e ba wa labi odun meji dilogun odun meji dilogun soke ohun na lo le ta o loju opo cash iyen lati je onina gamu soro oni tule kada mo ni odo home trainer sinu dustbin ni o trash e odun meji dilogun soke lo le ta lo le je 500 naira le fi ta ma de se yi ko to laaro 50k 125k 1 le be ba ti se ta si te se se kini te bomi loju opo yen wuti wuti si emi lo se bu owo ta iyen fe yin temi le kan si *347*1004*1@ tabi www.cash.ng ko to ri pe ma wo nuroyin lo ni sansan laaro toni ẹjẹn kọkọ ko láti ròyìn eléyìí tó ṣe kókó tó múmú láyà gbogbo orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn àwa ará ìpínlẹ̀ ọyọ níjọba ìbílẹ̀ oríire ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ atolùkọ́ tí wọ́n jí gbé ó ti lọ bí ọjọ́ 16 by 26 days tí wọ́n ti jí wọn gbé rọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 òun náà ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ṣẹlẹ̀ òun náà ni wọ́n jí òun náà ni àwọn agbésùmọ̀mí wọ́n já àwọn akẹ́kọ̀ọ́ atolùkọ́ gbé níjọba ìbílẹ̀ oríire ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ iṣẹ́ ikọ̀ elétò ààbò nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà tí wọ́n sì wojútùú sí aluyinlọ́gọ ẹnu o ìyẹn fún yẹn àṣeṣàmọ́ṣáńgúdù yín amẹ́ẹ̀dàkùn ẹjọ́ gbogbo ẹ̀yìn tọrọ ọkàn ni ìjọba àpapọ̀ ni ìjọba ìpínlẹ̀ ni ìjọba ìbílẹ̀ ni gbogbo ikọ̀ elétò ààbò ìṣẹ̀lẹ̀ elétò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà iléeṣẹ́ ọmọ ológun ikọ̀ àmọ̀tẹ́kùn ni ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò òlu gbogbo yín pátá náà là ń ké sí wípé kẹ́ ẹ dákun ẹ bá wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí kí àwọn ọmọ wa àtàwọn olùkọ wa kan padà wálé wa bá wa láyọ̀ àtàláfíà kan dá wọn lè ìyẹn ní àhámọ́ àwọn ajínigbé eléyìí tí ń wọ kọlọ́run ọba kò fún yín ṣe kó bùkún yín bring back our children bring back our children òun náà lọ̀rọ̀ tó gbẹnu wa kan ìyẹn lákòókò yìí kọlọ́run ó máa rẹ̀ wá ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà ó dájẹ́ wọn nú ìròyìn eré ìdárayá lọ nísànsán láàárọ̀ tó ní torí inú eré ìdárayá orí ọ̀dàn òun náà ni màá ti kún pẹ̀lú bí ìdíje eré ìdárayá orí ọ̀dàn àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn nílẹ̀ òkèèrè NCC track and field event outdoor championship tó máa wáyé ní Eugene Oregon lórílẹ̀‐èdè America òun náà ni ó ti wáyé o tó dẹ̀ pàwọn eré ìdárayá orí ọ̀dàn márùn-ún náà mọ̀ ṣojú orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn látàpá abẹ yìí bẹ́ẹ̀ sì rèé ẹ mọ́ wà pẹ̀nu lọ́lọ́ yìí ní NCAA ìkan tó láǹfààní láti wáyé lẹ́nu lọ́lọ́ ẹ̀ àwọn orílẹ̀-èdè nàìjíríà wọn ṣe dáadáa lára àwọn tí wọ́n mọ̀ ṣojú orílẹ̀-èdè nàìjíríà láti rí kan yìí sọ́lá ajayi samuel ogazi bákan náà chinne chorem namdi a sì tún ní tèmítọpẹ adésínà àwọn tí wọn mọ ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje eré ìdárayá orí ọ̀dọ̀ yìí òun náà nù bẹ́ẹ̀ nínú eré ìdárayá tẹ̀kwọ́ńdò eléyìí tó wáyé o ìyẹn lórílẹ̀-èdè mali the world taekwondo championship wọ́n kò ní g4 tournament eléyìí tó wáyé ní palace de sport salamotu maiga ìyẹn ní mali orílẹ̀-èdè nàìjíríà àmì ẹ̀yẹ mẹ́ta okay gold mẹ́ta silver medal ẹyọ kan àti bronze medal mẹ́ta orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n mọ̀ kó bọ̀ ìyẹn nínú ìdíje náà ó tẹ̀lé orílẹ̀-èdè morocco àwọn náà ni wọ́n fẹ́ tán ìyẹn bí ọba àdùn ìyẹn sórí àkàbà tábìlì ìdíje náà orílẹ̀-èdè nàìjíríà lára àwọn aṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú àmì ẹ̀yẹ méje lè tán gbà gold mẹ́ta silver kan àti bronze medal mẹ́ta òun náà láti rí salaudeen abdulhafiz haruna usman tó fi mọ joel jordan tó jẹ́ wípé UK òun lòun fi ṣe ibùgbé aṣojú orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n dẹ̀ ṣe dáadáa orílẹ̀-èdè niger orílẹ̀-èdè cote d'ivoire àwọn náà ṣe dáadáa nínú ìdíje taekwondo championship yìí àmọ́ orílẹ̀-èdè nàìjíríà àmì ẹ̀yẹ méje ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n gbà ẹ má gbàgbé pẹ̀lú wà níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook splash 105.5 ìbàdàn torí wípé ìdíje tó kàǹkà jùlọ ìdíje tó ṣe kíni tó gbòòrò jùlọ tó gàǹgà jùlọ jákèjádò àgbáyé ìyẹn ìdíje fifa world cup yóò bẹ̀rẹ̀ lọ́la òde yìí bẹ́ẹ̀ sì rèé ni tó ń kálukú fi ń ṣàkàwé ìfigagbága orílẹ̀-èdè mexico orílẹ̀-èdè south africa eléyìí tó máa wáyé ìyẹn lọ́la tó máa jẹ́ ìfigagbága àkọ́kọ́ tí wọ́n ṣíde ìdíje náà lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ òun náà ni wípé south africa 2010 commentary yẹn kò sẹ́ni tó le gbà pé lẹ́yìn ìgbà tí shabalala tó mi àwọn shabalala dọ́là àwọn èèyàn wọ́n lò ó lọ ni léyìí tó túmọ̀ sí wípé ó kàn jẹ́ pé orílẹ̀-èdè mexico ló gbàlejò eléyìí ni ìyẹn ìfigagbága àkọ́kọ́ tọdún 2010 orílẹ̀-èdè south africa òun ló gbàlejò bó ló ṣe rí lára yín ìdíje ìfẹ́ ìyá àgbà yóò bẹ̀rẹ̀ ìyẹn lọ́la mexico àti south africa ni àtúngbà ìfigagbága tọdún 2010 ó kàn jẹ́ pé mexico city ó lè yẹn òun ló ti láǹfààní láti wálé kí lẹ́yìn fojú sọ́nà fún ìyẹn nínú ìdíje ìfẹ́ ìyá àgbáyé lọ́la òde yìí ẹ jù ú sójú òpó kànìbánidọ́rẹ̀ẹ́ facebook wa splash 105.5 ìbàdàn òkè ẹ jẹ́ kúrò lápá mi yẹn kí n lọ sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà torí NWFL super six ó ń ta lẹ́nu ó ń ta sánsán o ìyẹn lákòókò tá a wà yìí match day 3 òní náà ní ìfigagbága ẹlẹ́ẹ̀kẹta òun ló ń wáyé kódà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ń kó gbòǹgbò tira wọn ni wọ́n ti ba clean sheet ọlọ́kọ̀ fatima bí ọtí mọ fatima yẹn fatima yìí mọ ọmọ yẹn àwọn ọmọ nàìjíríà àwọn ẹ̀kọ́ ìbáṣọ pọ́nmọ tó kárì yẹn ìyẹn fún super falcons ẹ̀yin lẹ mọ ọlọ́run ló lẹ mí ẹ̀yin lẹ mọ ẹ̀yin lẹ mọ bẹ́ẹ̀ angels tó ń ṣojú fún àtikọ edokunze wọn kojú ara wọn lọwọ lákòókò bí mo ṣe ń sọrọ yìí kódà ìfigagbága wọn àmì ayò méjì sẹyọ kan ni edokunze ẹ wò ó ti tán 2-1 ni mo fi ilẹ̀ ní ìsinkin tó mọ bọ̀ sórí ètò ìjà wọn sí lábala àkọ́kọ́ ẹ wò ó edokunze pa odo lori abia inje se fatima oloko ti concede marun lo le mi ero won ti won koro ko la fatima oloko ami ayo marun se yo kan n gba lowo iseju meji le ni 70 oke iseju meji le ni 70 be 72 minutes ohun na na si wa 51 ah wo lo olomo le mi ero ke ah ewo ati fi nkan sabi ayinje si awon yin o ti e le fo mo lakoko ipo keji tan wa lori akaba tabili super 6 won ma pada ja wa le mewa tan fi ka bago ba fi ma pari iyan le ti won lan soro amazon lo wa ni oke tin tabili ami mefa ohun ni won pelu bi edokun yin se bo ti se wa jawe olubori bayi pelu go marun oso o je se kan wa loke tin tabili lan soro amazon won ba pada jawe olubori nu fi ka bago ko ju fc robokun yin ti o ti jawe olubori nu fi ka bago kan loni won si le duro oke tin tabili rivers angels o ko ju ba FC Robocus o koju Nasarawa Nasarawa Amazon bi yen bi o se lo ninu league agbojo obirin o le Nigeria yen Super Six ama iko je wewe tojori won wa labi odun 17 Flamingos o le de Nigeria awon na ni bo ba agbara di won lo tun ti sile pada o iyen ni akoko yi iyen fun tani lo ko panu dije fe agbaye awon odobirin tojori won wa labi odun 17 570 Women's World Cup o le de Morocco gba leju e to de je pe gbagbaga olede Nigeria ti Benin Republic ohun na ni garadi ohun lo nlo lowo fun leyin to olede Nigeria tan ti fi ya to lowura je ojugba won o iyen lati olede Guinea ran Guinea ya sawon ye lorun ni 11-0 aggregate ohun na ohun la ka fun yin ti ose melo kan seyin e ko to wa di pe bo ba garadi ti wa sile iyen fun awon omo Akin Busari igbesi akoko fi gbagbaga yi yo wa ile olede Nigeria ki bo se kiti tu pada waye yen ni ile oke olede Benin Republic Sierra Leone na ami ayo marun se yo kan ni aggregate awon na to kojo olede Nigeria okay sheri dije feye agbaye World Cup qualifier ele ti awon iko egbe agbabol lolokun ojo kan ele ti an gba orilede Nigeria awon iko egbe agbabol no league agbojo olede Nigeria eyin ba e monsters won gbowo lodo ajo FIFA o lori wipe awon agbabol won iyen ni FIFA qualifier yin wo pe bo lo se kan won oya eje kin wa shala fun ibelemi ati abdukodu adirogba last ti won forojo mi tun roro la bere forojo mi tun roro wa laaro tun ni sugbe ma gbagbe lat ibosojo po eka ase *347*1004*1# lati ta ke le je laaro tun ni ajenje tun je ni wa se wo ni o se ta si ohun na lowo to je lo se ma se kini o se ni kimi se mo ko wa nle o ba se ta daada si ngba number re ba sare ki loju computer ekan na ni o gbe anu lo lo le mi ero Abdulkadir Adirogba ka won ara le la ro tun ni
1: akojo wa to pa akojo ara le
0: o da se ku mura dije fe ya agbaye ibi ni ati ma mu America Canada ati Mexico wa beyin ti wa iyen ni Canada ati Mexico ti wa ibi ni e lo fokan bale sugbon awon iko egbe agbabolu lo le de Nigeria won gba owo lowo ajo FIFA awon eyan wa nwo pe bo lo se bo le yin ba re mo bo lo se kan idije fe ya agbaye e je ki salaye ki n ti atupale re fun yin se ra awon iko egbe agbabolu ajo FIFA ti mu ofin wa won si ti ya owo isoto wipe iko egbe agbabolu to ba fi awon agbabolu won le lati gba FIFA World Cup qualifier se o gbe fi gbagbaga mewa na gba lawon sori ti won ti gba to di pe ti Nigeria padan ja won si o tolorun lo le mi ero ta ri bi lo olorun sanu wa ni awon iko egbe agbabolu to fi awon iko won le o awon gan o tun lowo ele ti won gba lori wipe awon agbabolu yi e gba won laye lati lo iyen fun FIFA window pelu ko egbe agbabolu won bi FIFA bo ti se mu lenu se wa ri agbabolu kan ati ifigagbaga ele ti won ba gba $2,360 ohun na ni per player per match agbabolu re ifigagbaga to wa gba ifigagbaga kan ni qualifiers yen $2,360 ni bo ye pe bi ifigagbaga mewa to wa to sile yen window mewa to sile yen bo ba je mebe wa lo gba o ti niye tan se po tan wa gba iko gba bolu eyin ba international awon ti won won fi agba bolu won oju olorun leke won fi le bi fi gbagbaga meji ohun na ni o gba se wa ri core monsters kayode bankole sadiq ismaila ati asole womo benin republic adebisi adebiyi obasa e tun gba fi gbagbaga mejo fun benin republic gbugbu won pata ohun na ni won gba owo iyen lowo ajo FIFA iye teyin ba ti re mo ri nu se in ti oro mi wa fe lo ni awon iko egbe agbabolu to wa labe lori de Nigeria ka won gan mo ri ibi ti anfani ibasepo ti o mo wa laarin FIFA atawon iko egbe agbabolu mo ibi ti o ti mo yo ni ti won ba tin pe to lo seju national team lawon qualifiers to wa important owo bo sapo iko egbe agbabolu re owó sì tún bọ ìyẹn sí àpò rẹ encouragement rẹ ìwúrí rẹ fáwọn agbábọọlù ní olíga àgbọjẹ orílẹèdè nàìjíríà.
1: Lápapọ̀ tí táwa wo ìgbésẹ̀ yìí mo rí pé ìgbésẹ̀ tó dáa ni torí ilé náà ló pè fún pé kí àwọn ikọ̀ ẹgbẹ́ abẹ́rù náà káwọn náà káwọn jáwé sóbì àwọn pé kúṣẹ́ ni wọ́n mórí iṣẹ́ yá tí àwọn náà bá ti mọ èrè tó wà ń bẹ̀ pé táwọn bá ṣe dáadáa pé iye báyìí náà ni ó kangun sọ́dọ̀ àwọn a rí pé tapá tẹsẹ̀ wọn náà làwọn náà ò fi ní káwọn náà fi run síbẹ̀ so ìgbésẹ̀ tó gbé yìí mi rí sí ìgbésẹ̀ tó dáa ni kódà tó wáyé pé tipẹ́tipẹ́ ni ìgbésẹ̀ ti ń wáyé èmi wà lọ pé àbá ti máa rí àwọn ikọ̀ tí ó yẹ pé wọ́n máa ṣe dáadáa gan ju pé bóyá wọ́n fi dúdú bo funfun nú gẹ́gẹ́ bí wọ́n ti máa pe league olódò nàìjíríà yìí pé àwa pé ẹni tó bá ti wà la mọ́ fẹ́ jẹ́ kí ó borí fèkí agbága ṣùgbọ́n tí gbogbo àwẹ́lẹ̀ bá ti wà náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ríná èmi rí pé ẹ mọ̀ pé bite ni wọ́n pè fún wọn ikọ̀ ẹgbẹ́ abẹ́rù àwọn kálukú mọ wọn di bite ara wọn ni so ìgbésẹ̀ tí àjọ FIFA gbé mi pé ìgbésẹ̀ eléyìí tó dáa ni láti tún lè mú pé kí ìdàgbàsókè náà kó tún wà nínú líìgì torí tí gbogbo ìkọ̀ọ́bá yẹn náà bá wà níbẹ̀ táwọn agbábọ́ọ̀lù náà ti mọ̀ kan tó wà níbẹ̀ ìdàgbàsókè náà máa ń bá líìgì tábà fún àpẹẹrẹ gan ẹja wo orílẹ̀-èdè South Africa tábà wo orílẹ̀-èdè South Africa dáadáa ó lójú agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè South Africa tẹ́lẹ̀ rí nílẹ̀ Europe ó lójú ọmọ orílẹ̀-èdè South Africa gbogbo àwọn agbábọ́ọ̀lù wọn gan tó máa ń lò nínú kan national team gan ọ̀pọ̀lọpọ̀ wọn kódà ká bá ní nínú 80% 80% nínú 100% 80% tó jẹ́ pé abẹ́lé náà ti ń gbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa kí ló fà ni wípé wọ́n rí nǹkan tó tọ́ nínú líìgì yẹn so ìgbésẹ̀ tí a gbé fún àwọn ẹgbẹ̀rún ní pé ìgbésẹ̀ tó dáa láti lè mú ìdàgbàsókè bá líìgì orílẹ̀-èdè wa nàìjíríà ni.
0: ó dá lójú òpó kan ìbánidọ́rẹ̀ẹ́ facebook splash splash 105.5 ìbàdàn díje fẹ́ àgbáyé tí kò sí mi lórí torí mo fẹ́ ka comment àwọn èèyàn ni greta bali láti nasarawa okay nasarawa state university ṣeun gan ni bákan náà àríwálé geo wọn jẹ odi mímọ kó bó tẹ jẹ wípé kamavin okay mi náà ń pè ní kamavinga bó tẹ pé orílẹ̀-èdè nàìjíríà wọn ò lọ sínú díje fẹ́ àgbáyé orílẹ̀-èdè portugal òun náà ni àwọn tẹ̀lé wálé geo gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ti sọ fún yín wípé ibi ní mexico tèmi canada àti usa ti wá ibi ni ibi láti làwọn ó ti mú wá fún yín láti ilé ẹ mọ wọrí ẹ gbádùn abébù wọn ṣe ń gbádùn tí ẹyin náà lè fi èròǹgbà yín ṣọwọ lójú òpó kan ìbánidọ́rẹ̀ facebook wa ìdíje ìfẹ̀yẹ àgbáyé lónìí orílẹ̀-èdè portugal àti nàìjíríà wọn kò jọ ara wọn ìdíje aago mẹjọ aago mẹsàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn 8:45 PM ní alẹ́ tòní aago kan náà làwà tó léde mexico nìyẹn àwa tó léde portugal náà lájọ ń lò so ìyàgò yẹn náà ní ìfigagbága ọ̀hún yóò wáyé bó tẹ̀ jẹ́ pé àwọn ikọ̀ wa tí mo wọ̀ kán kọ̀ọ̀kan rìn díẹ̀ ní aago kan àbọ̀ ọ̀sán wọ́n wàá fi ilé ìtura tán wà lẹ̀ lọ sí pápáṣẹ níbi aago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́ kò tó di pé ìfigagbága yóò wáyé láago mẹ́sàn ókú ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nàìjíríà àti portugal ṣeré ṣeré ni àmọ́ àgọ́ ti tèmi yóò plè ìwọ ló mọ̀ bá a sọ pé kínní kan mi ó plè lónìí òjò orílẹ̀-èdè nàìjíríà.
1: Tábà tẹ wo orílẹ̀-èdè portugal dáadáa tábà wo àwọn agbábọ́ọ̀lù wọn àwọn Cristiano Ronaldo àwọn Bernardo Silva àwọn Bruno Fernandes a rí pé ìgbésẹ̀ ọlọ́yẹ̀ sọ̀rọ̀ yẹn láti mọ ibi tán àkùdé tó wà tí wọn lè ṣàkùdé fún gbàdúrà
0: pé nàìjíríà la mú ṣeré-ṣeré àwọn ò mú ṣeré-ṣeré.
1: Kódà wọ́n lè mọ́ start Ronaldo gan ibi tó wà bẹ́ẹ̀ wọ́n lè mọ́ start Cristiano wọ́n lè mọ́ start àwọn big player wọn torí ìgbésẹ̀ ẹyọkàn tán gbà náà nìtàn fìgbà ìdìfẹ́ gbẹ̀yẹ̀ gbà so àwọn náà sì mọ̀ rò wípé kó mọ̀ lọ sí ìfarapa fáwọn tó jẹ́ àwọn tó ṣe kàn nínú àwọn agbábọ̀ọ̀lù wọn wọ́n lè jẹ́ pé àwọn ọmọ léńjé wọn wọ́n kàn máa mix wọn papọ̀ pé bóyá Bernardo Silva ni pé ó yà ìwọ náà jọ wọn ṣùgbọ́n láti wá start àwọn Cristiano Ronaldo èmi rí pé bóyá orílẹ̀-èdè Portugal gan wọn tí mọ nǹkan tán ṣe bí kọ́ tí
0: ìfà. Wọ́n lè start kí bọ́ọ̀ chẹ̀bọ̀ kí wọ́n mọ fitness báwọn kálukú bọ́ ṣe wá.
1: Ẹ̀wọ̀n kí pé wọ́n lè lo Cristiano Ronaldo wọ́n lè lo àwọn yẹn ṣùgbọ́n ẹ̀bọ̀ káwọn náà ìfigagbága tó gbẹ̀yìn rí tó bá lọ rí pẹ́ báyìí lórí pápá àwọn tó jẹ́ kí máa wọn.
0: Ó
1: lọ nìyẹn Nàìjíríà tẹ̀sí fẹ́ bá pèsè àwa ti wá a lọ sínú ìdíje àwa náà kàn gbá ìfigagbága náà kákun ọbẹ̀ káàkùn sí ni so lápò ọ̀dọ̀ tèmi tábà ìfigagbága lé nìyẹn mi rí pé orílẹ̀-èdè Nàìjíríà ṣeéṣe kán perform dáadáa lọ́wọ́ orílẹ̀-èdè Portugal torí àwọn ò ní nǹkan míì táwọn fẹ́ lọ ṣe rí pé àwọn kan fẹ́ gbá ìfigagbága lọ́rẹ̀ sọ́rẹ̀ kàn mọ́ ibi tán kù sí.
0: Ok, ó ṣeéṣe kí Nàìjíríà kan ṣe dáadáa nínú ìfigagbága náà ju Portugal. Ó dáa pẹ̀lú bó ti ṣe kú bí wákàtí 24 kò tiẹ̀ tún tó bẹ́ẹ̀ mọ́ kò tó 24 hours ṣùgbọ́n lánà tó kú bí 48 hours wọ́n mọ̀ bẹ̀rẹ̀ ìfẹ̀hónú lórílẹ̀-èdè Mexico ìyẹn ní Mexico sí. Ó dáa pápá àṣeré eléyìí ti Azteca Stadium eléyìí ti figagbága ó tiẹ̀ ti kọ́kọ́ wáyé lọ́la òun ni wọ́n fi ẹ̀hónú hàn lọ sí láwọn ẹgbẹ́ àwọn olùkọ́ òun náà fẹ́ ẹ̀hónú hàn lọ sí pápá ìṣeré náà a rí àwọn ó fẹ́ mọ̀ sí àwọn léegi ó fẹ́ mọ̀ gbá àwọn gbogbo àwọn ò sì fẹ́ gbọ́ nǹkan kan. Ìdíje fẹ́ yẹ àgbáyé bá fẹ́ kó rọ nírọ̀wọ́ rọ̀sẹ̀ ní táwọn ń béèrè ẹ̀rọ àṣìkò kẹ̀ ṣe fáwọn. Ẹ já wá padà lọ wàhálà pa tó ṣẹlẹ̀ lórí adarí àyọmọ orílẹ̀-èdè Somali ìyẹn Omar Atan eléyìí tí wọ́n jẹ́ wọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ẹ sọ ẹ adarí ayò yìí òun ló ti jẹ́ kó di mímọ̀ pé ó dun òun o. Orí òun ni ó jẹ́ adarí ayò àkọ́kọ́ láti orílẹ̀-èdè rẹ̀ tí ó darí ìdíje ìfẹ̀yẹ àgbáyé àkọ́kọ́ nù. Ẹ̀kejì tún wá ni wípé ó ní bóun ṣe wà yìí alá òun ni ló wá sí ìmúṣẹ gẹgẹ bí adarí ayò. Ọkan lára àwọn nǹkan táwọn ọmọ fojú sí ọ̀nà fún náà ni wípé káwọn darí ìfigagbága ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Ó ní àlá gbogbo adarí ayò ni bí òun wá fẹ́ wá sí ìmúṣẹ tán orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n wá tí òun mọ́ta. Àmọ́ o ibi tọ́rọ̀ wá wà rèé o ọ̀kan lára àwọn tán jẹ́ aṣojú nínú ìṣèjọba ààrẹ Donald Trump àwọn náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ń pa àwọn kan ní terror organization wọ́n fura wípé Omar Abdulkadir Atani ó ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn wọ́n ní ìfura táwọn nínú lẹ́yìn tó jẹ́ wípé fún ètò ààbò ti tàwọn national security threat òun ló jẹ́ ìyẹn fáwọn kódà ọ̀kan lára àwọn ọ̀gá àgbà nínú ìṣèjọba Donald Trump Scott ó ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wo òun ò fẹ́ mọ irúṣẹ́ tó ń ṣe nítòsí òkun un àmọ́ Rodney Scott ìyẹn CBP commissioner ó ní irúṣẹ́ tó ń ṣe òkun un táwọn bá ti rí astret lórílẹ̀-èdè àwọn odò padà lé ọlọ́run ló lẹ̀mí. Ẹ jẹ́ padà ẹ jẹ́ ká dágbo owó tá a bá padà dé ká wá ṣe àtúpalẹ̀ èyí tó jọmọ́ díje fẹ́ yàgbẹ́ ká sọ̀rọ̀ rí mí kò tó di pàmò lórí ètò ìjáwọn sí àmọ́ ẹ má gbàgbé láti lọ sójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook at Splash 105.5 Ìbàdàn ẹ̀kẹ́ fìrúgbà yín ṣọwọ́ síbẹ̀ bẹ́ẹ̀ lójú òpó káṣẹ̀ *347*1004*#. Ẹ jẹ́ adágbo kò lè pojú owó tá a bá padà dé ìjáwọn sí ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Splash FM 105.5. Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get jesty fees, so?
5: Jesty fees? Hey, I dey always hold my jesty fees as I dey come out for house, so.
4: Correct. Jesty fees. Now the new natural fresh kangpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add jesty fees inside cup of water, drink am. Now carry go be that. Jesty fees. Coolele mind as you dey hustle dey go. Jesty fees. Now from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they make and market jesty fees.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
9: And this time, it's not just watching, it's watch and win.
8: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
9: StarTime's. Enjoy digital life.
10: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
11: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
12: Sade, kí ló dé sí láyé ní domi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
13: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
12: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
13: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
14: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: nutrition goodness for every side of you.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Flash FM 105.5.
6: Bọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Balágbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹ̀lẹ́wọ̀ wà ní kànnìbà ndọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn bẹ́ẹ̀ bá tẹ̀sí kìtìkìtì lẹ́mọ̀ òbí nǹkan ṣe lọ nílò agbára láàárọ̀ ti tò ní tó dẹ̀ jẹ́ wípé ẹ lè fèrè òǹgbà ìṣọwọ́ lórí ìdíje ìfẹ̀yẹ àgbáyé àkọ́kọ́ náà kejì ni wípé láìpẹ́ láì jìnà ká bá rí ìṣẹ́jú mẹ́ta mẹ́rin sákòókò tá a wà yìí a ṣe èyí kó tó ká ṣe ẹ̀ kí bọ́ọ̀sì yẹn kó mọ́ bàá jọlẹ̀ kó mọ́ gan ìsakábà ó tètè gan bọ́ọ̀sì yẹn *347*1004*#*347*1004#* tàbí www.cashier.ngo náà lẹ́fìta láti jẹ lójú òpó yẹn. Àjọ ààrẹ tẹ́lẹ̀ fún àjọ UEFA Michel Platini òun náà ló ti wọ ìṣèjọba Infantino àti àjọ FIFA lákòókò yìí ó ti wọ́n wọn lọ sí ilé-ẹjọ́ lórí àwọn àṣemáṣe kan ilé tí òun ti ní àtọdún 2015 òun náà ló ti ṣẹlẹ̀ nínú àjọ náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ òdì mímọ̀ ó ní wípé ọ̀nà tí Infantino gbà débẹ̀ ìṣe nónónó ń bà ní lọ́dọ̀ ti tòun àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì òun náà tún wà ní wípé ìgbà náà òun gangan lòun wà ìyẹn lórí ọ̀nà ọ̀hún lòun ti ń tọ́jú òpó yẹn láti di ààrẹ lẹ́yìn Sepp Blatter ìyẹn nígbà náà lọ́nkó tó wà di wípé wọ́n sáà di kúùpù wọ́n láwọn dànù ní Switzerland tí wọ́n sì wà nígbàgbọ́ pé ìṣèjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ló fi Infantino ló fi jẹ ààrẹ ó sì àti ń bá wọn fàfakúfà lọ sí ilé ẹjọ́ Abdulkadir Adirọgba ìròyìn tó bá mi lórí ọ̀rọ̀ àjọ FIFA náà ni wípé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà aṣojú wọn kan Ronnie Scott ti jáde ó ní in tí wọn fi gbà ká aṣojú orílẹ̀-èdè adarí ayò àjọ FIFA kó orílẹ̀-èdè náà ni wípé wọ́n ní àwọn kan tí wọ́n mọ̀ bí agbésùmọ̀mí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn àkọ́kọ́ nù ẹ̀kejì wá ni wípé àjọ CAF wọn sọ pa wọn sọ po ìyẹn lórí ọ̀rọ̀ yìí.
7: Lápọ̀dọ̀ tèmi ìgbésẹ̀ tí àjọ CAF ṣe dákẹ́kù dẹ́ka tó torí àjọ FIFA gan àwọn gan ó kù dẹ́ka tó bá jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ò gbà kárakùnrin wọlé ṣé orílẹ̀-èdè mẹ́ta ló gbàlejò ìdíje ìfẹ̀yẹ àgbáyé.
6: Orílẹ̀-èdè Canada àti Mexico ibi tí ìdáhùn rẹ̀ wà ní gẹ́gẹ́ bí adarí ayò tí ó wà láàrin gbùngbùn pápá Florida ní Miami oníkálukú ní láti lọ síbẹ̀ wọ́n ní láti ṣe training bẹ́ẹ̀ náà kó tó di wípé wọ́n wá sọ pé ibi tí wo lọ ní Canada ni wo lọ Mexico ni wo lọ ìwọ̀ yìí tẹ̀jù lamẹ́ríkà ni ibi tí àjọ FIFA ti fẹ́ ṣe training fún àwọn adarí ayò wọn orílẹ̀-èdè Amẹ́ríkà ní tó kọ́kọ́ fà á tó fi gbọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà tó fẹ́ bó tẹ̀jẹ́ pé àárọ̀ ìròyìn tìlú fótó síta pé orílẹ̀-èdè Canada ti ní pé adarí ayò yìí ó lè wá ìyẹn sí orílẹ̀-èdè wọn ṣùgbọ́n àjọ FIFA tán bá fẹ́ ṣe àgbékalẹ̀ ìdíje àwọn gangan mọ́ ní àwọn agbára ilé tí wọ́n mọ́ ní lórí ìdíje wọn pé ẹni bá nígbà tá a fẹ́ lọ fún WAFCON wọn sọ pé kẹ́ni kankan kó mọ tó wáyé pé èèyàn ò tí ì lọ fún international tournament àyòtọ́ ni pé tó o bá fẹ́ wọlé ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni níwọ̀n ọgbà tó jẹ́ wípé in tó o ní lọ́wọ́ o lè gbé ọ wọlé kẹ́fìn kankan lára rẹ kò sí kinní kankan òde diplomatic passport tún ni adarí ayò yìí òun ló tún ní ìyàsọ́tọ̀ mọ́ wà fún àwọn tó bá fẹ́ ṣe irú nǹkan báyìí nínú àwọn ìdíje yìí àti ẹ̀kọ́ tó yẹ kó lólùfẹ́ ni ẹni ni ò padà ṣùgbọ́n òṣìṣẹ́ àjọ FIFA.
7: Tá a bá wo nǹkan tó ṣẹlẹ̀ gáà ni pé ìtajà orílẹ̀-èdè US tẹ́ ń sọ yẹn ó ju bẹ́ẹ̀ lọ wọn kàn fẹ́ sọ síta ni torí èmi ò tí ì rí báwo lẹ ṣe fi ẹ̀sùn kan yàn láì ní ẹ̀rí tó dájú
6: tó dájú
7: tẹ bá rẹ̀ tó dájú sí i á sọ pé bóyá ọ̀tọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà sọ ṣùgbọ́n ẹ̀rí tó dájú ẹ mú adarí ayò ẹ dá padà pé kò lè wọ orílẹ̀-èdè yín
6: so àjọ fi
7: tó ń pójọ ọmọ somali so
6: ele ku ṣe ẹbí ẹ ní pọ́ǹbì sí somali
7: bẹ́ẹ̀ ni ele ku díẹ̀ káàtó ó àjọ FIFA ló yẹ káwọn náà dẹ̀ ti mọ̀ pé ó ti di gbọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí kódà tẹ bá wo lóyè ìjọra bá gbogbo àwọn ẹgbẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣé dandan gan ni kí wọ́n gba ìdíje gan lórílẹ̀-èdè Amẹ́ríkà ni ele tó túmọ̀ sí wípé àjọ FIFA gan àwọn gan ó sẹ̀sìn wọn lọ́wọ́ láti wá jẹ́ pé kí wọ́n dá odidi adarí ayò yẹn padà páwọn ò lè jẹ́ kó wo orílẹ̀-èdè àwọn ele la rí àti àwọn míì náà tó yẹ pé yóò tún padà ṣẹlẹ̀ sí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tún padà gbégbèsè lórí wọn so àjọ FIFA ọwọ́ wọn ló wà ọwọ́ wọn ló wà ọyẹ káwọn náà mọ̀ ṣe iṣẹ́ ìwádìí tó tọ́nà kó tó di pé àwọn náà mọ̀ gbé ìdájọ́ pípa àjọ CAF náà táwọn náà dákẹ́ nígbà tó bá darí ayò
6: àjọ CAF yẹn ló ti ẹ̀dùn mi fún
7: ju nígbà tó bá darí ayò láti ilẹ̀ adúláwọ̀ tí
6: best referee o
7: te de wa dake ba yen ile to tumo si wi pe ajo caf gan awon gan o ku de kato
6: come on
7: si gbo won lowo
6: ninu ere daraya tennis Serena Williams mama pada yen sori court ni Queens o to de je wi pe o se dada ni doubles to pa pelu Victoria Mboko eni odun merin le ni eni odun merin le ni ogoji ohun na lo jawe olubori pelu ami meje si mefa mefa si meji ohun na ni won fi jawe olubori mo awon ojugba won yen Erin Rotleve ati Nicole Melicha Martinez iyen ni owo won atomolede Canada Victoria Mboko na ni won jo gba bo de je wi pe ifigagbaga akoko ti Serena Williams o ti jawe olubori lati bi odun merin iyen ni ori court ni 1375 days leyin igba na o pada tun jawe olubori Emma Raducanu ohun na o se dada iyen ni ori grass la koko yi pelu bi igbaradi bo se lo lowo iyen fun idije Wimbledon sugbon Queen's Club ohun na lo nkaluku ohun na ni won gba tan tin se dada Victor Wembanyama ohun lo ti je ko dimo ke en to je 25 kwa lori ka se laaro eja o ko pe won na ka gbo ti won so kan da wodun Victor Wembanyama lo ti bu enu atelu awon ololufe New York Knicks ti won lo kolu awon ololufe San Antonio Spurs tan si bere si ni bu won so orisisi oro iyen si won ni New York ni Madison Square Garden ni ojo Monday nigba ti figagbaga won ti o lanfani lati waye pada sere da bo la fi se pa figagbaga akoko edije fe agbaye Mexico atole de South Africa because they are the rugby.
7: Relief guy pe o se se ko FIFA orile de Mexico. Ona ile na wa.
6: E ki seju ka ile e ka ro o. E ka ro se ta ka se la ro yi. Oruko yin ati bi ti mo tin pe yin.
3: Damline
6: lo so. Lati bu.
3: Lati Epola.
6: Okay, e ti je 25,000 latodo cash e laaro yi. Awon customer ke wo pe yin lati bi ra account details yin. Eyin ti cash en ti ni oni baje. E se. Oda.
7: So emi le pe orile de Mexico se se kan jawe oluboyin le ni latai pe home advantage o wa fun won. Gbese akoko na si ni.
6: Oda 150 million pounds ele ti 130 million pounds 150 million euros. Ohun na ni Real Madrid ko lo fun Julian Alvarez amo Atletico de Madrid ni awon fe awon ta gba bọlu won Abela ohun na ni won ti je odimo pe o ti fi ko egbe agba bọlu Real Madrid agba ojele o ti pada si tin bi eleyi ti o ti wa o se muri o o ti bale yen si ilu Madrid orilede olukọ ni orilede Portugal Roberto Martinez o je odimo pe Cristiano Ronaldo ko ro pe boyo fe fe yin ti lakoko idije fe ya igbaye lo wa iyan ni waju won temi lade aloko iyalode oke ibadan o ti wa kale fun eto ilu birin bere kan ti mo fe bere ni wipe nigba kan a mo ri awon obirin eleyi ti won mo ni boya ti won ba fe fi ehun nu won ni awon yaye lati jo won bora won si o ni won mo le ijo ban si kankan a riru e mo ni isin tori pelu bridge ni gba awon akeko atoluko bo ti wa emi ti ruko boya ti fe riru kan be pe awon ti ba mo na boya laye social media
8: bo se nro ile mi na nro sugbon ko wa ko eni ti o le waju ko wa ko eni ti o le waju ta tele abi sawa na le saaju tori pe ta ba ri ka wa won ya wa lateyin wa ninu itan nile yoruba tori e la se nri oruko won lati ma toka si titi doni awon madam tinubu ti ife moremi
6: ajansoro
8: awon kan ti isele kan ti e waye ni ilu aba won ma npe awon obirin yen ni isele abarayot
6: okay
8: eni to ba lanfani ko ka dada awon obirin yi lo lewaju to fi je wi pe awon agbowo pa ti won ma ni won lara lasiko na lohun ti fi je wipe won mu opin deba ni ile awon igbo lohun aniru e ni bi na fun mi layo ransom kuti to je wipe won ja fun awon obirin
6: toro yo kan wa bi
8: awon gangan lo kanju olori awa gangan lo kanju sugbon awa gege bi agbohun safefe awo oni dake gbogbo eto wa tan mo pe won no ti so loni bo ba si ti so na la jo nso yi awa iya gbogbo wa omo wo ba ti dagba ka ti di omo aya grandma ka ti be ni omo lomo nje lowo obi mo fe le so wi pe a se to a se to lawa obirin o ni iya ati gbogbo orisirisi egbe obirin lo wa a ni egbe awon obirin to oniroyin a le awon iya loja egbe alata egbe oniru egbe onigbe egbe alawo awon iya yi to je pe
6: se ka mo ko nte lo koro alata kori se
8: ko
6: se nikan ni
8: se nikan lawa mo a mo ko aso ka ko mo gbegele ka mo se gbogbo e a ti se leyin igba tan ko awon mo ya ti se orisirisi odun a ri awon kankan ki won ti e ko rajo kon ni odun yi mo fi sori a ni ka ma se odun asa nkankan ka te fi sori awon omo yi inu mi dun gba ti assistant Oshoala to je pe o fi han
9: message
8: ka kiri gbogbo orile ede agbaye e wo wo mi
9: yes
8: mo te ti le je wi pe mo nse ise ti mo yan laye o mo n fakoyo sugbon kini si wa lokan mi
9: lori mo ti ni ori ilu birin ni ti bi ope to ra mo pa awon iya wa kan won bora won si
8: ni won lo mi wa rotu awon owo ijo ojo mo won si ta won se gbogbo ba ti e le se yen ba ti e le ko gbogbo ele si ta pe a fi nse ifehonuhan sugbon ona wa ta fi le kora wa jopo gege bi obirin gege bi abi amo gege bi abi amo ta ta jade ta mo pe looto kini yi o n dun wa tori emi oro wi pe abi amo kokan wa loni to sunrun asupiye emi oro be
9: o da ko ni baje gbogbo awon oro yo mo tesiwaju lori ilubirin pelu temilade alokoya.

0: padà sórí ètò ìlúbìnrin níkànnì ọmọlúàbí splash 105.5 FM. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó mú mi lọ́kàn gidi gan, ó ká mi lára. Ìdí rèé tẹ fi rí wípé ó kọ́kọ́ lọ bá hàn. Ẹ̀yin náà wò tá a bá ní ká wo, ó ti di ọjọ́ 26 báyìí, ó ti ń lọ bí oṣù méjì àbí bí oṣù kan. Ó ti dá tó lónìí lórí ètò ìlúbìnrin, ohun tí àdìjọ fẹ́ bójú wò òun náà ni ó ní ṣe pẹ̀lú ṣé ká pè ní gbólóyìnbó bá pè wọ́n lé ní pé realities of our time. Ohun tí ó dé bá wa lásìkò yìí ní àwùjọ àwa obìnrin òun náà ni wípé obìnrin tabáníkà wo a fẹ́ jẹ́ gbogbo nǹkan, a fẹ́ di gbogbo nǹkan, a fẹ́ dipò mú, a fẹ́ ṣèyálọ́mọ, a fẹ́ jẹ́ ìyàwó rere lọ́ọ̀dì ọkọ, a fẹ́ dé ipò gíga lẹ́nu iṣẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tabáwa ní ká wo gbogbo àwọn kinní yìí bó ṣe sopọ̀, ìgbà míì á wá dàbí ẹni wípé ìfinọ́mọ́ eléyìí tó lóyìnbó ń pè ní pressure ó ti wá ń pọ̀ jù ní orí àwa obìnrin. Mo wá wò wípé yóò sì dá o kí èmi àti yín káàjọ bójú wo ọ̀rọ̀ yìí, torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń dàbí ẹni wípé obìnrin ń di aláṣẹ jù. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ń dàbí ẹni wípé obìnrin ti ń yà kúrò nídìí iṣẹ́ tá a gbélé wa lọ́wọ́ gangan. Ó fẹ́ dàbí ẹni wípé a ti ń ṣe ju ara wa lọ. Tabáníkà wo níhà àti àwùjọ, àwùjọ ń fẹ́ kí obìnrin kó kàwé, àwùjọ ń fẹ́ kí obìnrin kí ó lọ́àlùyọ kó wà successful, àwùjọ ń fẹ́ kí obìnrin kó rẹwà. Oh, what a beautiful woman, your wife is so pretty. Ẹ jẹ́ iye ìbólò, your wife is so beautiful. Àwùjọ ń fẹ́ kí obìnrin kó jẹ́ aládùúrà kíkankíkan, bó ṣe ń lo àsálátù ni ó mọ lọ orí òkè, ni ó mọ lọ gbá, ni ó mọ lọ àwo. Àwùjọ ń fẹ́ kí obìnrin wà lábẹ́ ọkọ, to stay married, kó jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ ọkọ. Àwùjọ tún fẹ́ kí kóbìnrin jẹ́ ìyá dáadáa sí àwọn ọmọ rẹ̀. Àwùjọ tún fẹ́ kí obìnrin jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ rẹ̀, supportive wife. Ẹ mọ bá mi kà o, eléyìí tó bá jẹ́ irọ́ ń bẹ̀ nígbà tí mo bá ṣí ojú òpó sílẹ̀, ẹ sọ fún mi. Àwùjọ tún wá ń fẹ́ pabambarí rẹ̀ kí obìnrin wà financially independent. Mo ń wo èèyàn kan lórí social media, ṣe jẹta ni àbọ̀jọ́ tó ń sọ pé ìgbà tóun dàgbà yìí lòun ṣe ń gbọ́ tó ń sọ pé independent woman, independent women, independent lady, independent wife, independent kinní kan, wípé òun ò gbọ́ rí tẹ́lẹ̀, wípé báwo la ṣe débí. Ṣé ẹ ti ń ka gbogbo àwọn kinní bí mo ṣe ń sọ fún wa? And nínú gbogbo àwọn eléyìí náà, obìnrin yìí náà máa tún fẹ́ tọ́jú ara rẹ̀. I want to take care of myself. Mo fẹ́ tọ́jú ara mi. I want to be happy. I want to look good. I want to be healthy. Mo fẹ́ kí ìlera mi pé. Eléyìí náà ni mo wá fi ń bi wá léèrè wípé ǹjẹ́ a ti wà lábẹ́ ìfinọ́mọ́ báyìí? Ǹjẹ́ kò ti sí pressure lórí wa? We want to be everything at the same time. Gbogbo ẹ̀ a fẹ́ jẹ́ kinní yìí ní lẹ́ẹ̀kan náà. Ìbéèrè mi wá ni wípé ẹ jù ẹ dákun, ta ló ń tì wá sínú gbogbo ilé? Ṣé àwa fúnra ara wa ni àbí àwùjọ gangan? Torí ẹ wo, ẹ má jẹ́ kí n tọ̀yìn, ẹ má jẹ́ ká parọ́ tanra wa jẹ. Mo ti ṣe ìwádìí, mo ti lọ sọ́dọ̀ àwọn èèyàn, mo ti jókòó pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn, mo ti gbé oríṣiríṣi àwọn obìnrin wá sórí ètò tó jẹ́ wípé èmi gangan fúnra ara mi màmá bí wọ́n léèrè ní pé ẹjọ́ nítorí Ọlọ́run. How are you coping? How are you surviving? Báwo lẹ ṣe ń ṣe àwọn kinní yìí? Ẹ̀rọ obìnrin mi olóṣèlú ni, and still ó wà lábẹ́ ọkùnrin tó ń ṣe dáadáa, àwọn ọmọ ẹ̀ ń ṣe dáadáa, ó tún ń kàwé, ó tún ń ṣe gbogbo ẹ̀, ta ló ń fún wa ní pressure yìí? Ta ló ń fínà ọmọ wa? A rí àwọn ẹlòmíì tí Elédùmarè fún ní agbára láti ṣe gbogbo eléyìí lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n a rí àwọn ẹlòmíì tó jẹ́ wípé one thing at a time, ṣe kan nígbà kan kó o dẹ̀ rọra fúnra ẹ ní ìsinmi díẹ̀. nje mo wi pe lenu irin ajo eto ti mo nse yi to ni se pelu awon obirin mo ti ri orisirisi iriri to fi je wi pe mo ti ri obirin to je wi pe ko ni agbara lati toju omo ki se wi pe ti ika o ki se wi pe ti ole o sugbon nigba ti a ba nwo ti wahala titi toju omo ti o mu ba irori eyan to mu ba igbe aye eyan yala nipa ti ara psychologically elomi to mo ba sunkuju o le ya were be ni ti omo ba sunkuju to ba nkeju o le buse ku fun ra re titori wi pe ko ni agbara pupo lati absorb lati fi gba mora elemi le ni kene awon iya omo metala na bi iya temi omo meedogun na bi kini kankankan ejo iya to bi omo metala to bi meedogun ise melo na nse ise melo ni won nse be si ni awon iya yi lopolopo igba wa ati ri elomi to je wi pe bi odun kan bi odun meji ni yoko e gbe lodo e ti o ba toju omo e ti o ba se iwo won sa mo lo sa mo se gba sa awon iya yi ni won ji loru ni won gbo mo pon ni won obirin melo lo ni anfani siru eleyi lasiko ta wa ye se nigba to je wi pe awon iya oko wa gan awon na se ntoju oko won sa ni ki won fi oko won sile ni awon iya oko opolopo wa alakowe ni won awon na si wa lenu ise se ya to e pe ko ti de retirement age tomo ede ti marry to ti se e so pe ki ya oni ya ko fi ni ise sile ko fi oko e sile ko wa joko ti eni to bi money ko se pe ko ni soju se a se idire ti mo wa ni pe o ti e da ka jo soro kini tori wi pe ma je ka tan wa e ma je ka tora wa je kini yi ti n wo wa lewu o ti mu wa lo o ti wo wa lorun be si ni opolopo wa afurasi ohun lo fi je pe afurasi mental health wa ilera opolo wa afurasi e ri obirin ni a kan ma kanra bi aje lekuku ni yala ni bi ise a ma pariwo ma won omo nigba ton ba dele tori pe bo se npo lati bi ise bayi ko ni gbe yo kan ju bag sori table ni sitting room ni o bo si kitchen ni ye o n bọ sí kitchen mẹ tán bá jàjà múná débẹ ó yẹ ẹkọ aṣọ síta ẹ mọ lọṣọ ẹ mọ ṣe gbẹ ẹ mọ ṣàwó ìgbà tí ó bá fi sùn bóyá ó ti ń lọ bí aago mẹwàá kò ní sinmi o ó ti ń lọ bí aago mẹwàá bá tún ní bí ọwọ alágo méjìlá ẹ tún mọ rọwọ tí ó mọ fọwọ pa yín la ṣé àsọ náà ni ẹlòmíì dẹ wà tó sì wà ní ilé ẹkọ bóyá ó ń ṣe phd ẹ lọwọ ó ń ṣe masters ẹlòmíì gan ṣe ń ṣe degree ni ó dẹ wà ní ilé ọkọ bóyá ó ń kọ project lọwọ a tún kini ya tún wá sí lọ́kàn pé ah god báwo bo ni mo kọ kini ìdé igbá kan àwo kan bó tẹ contract àwọn iṣẹ́ yìí síta ìwọ náà ní eléyìí tó pọ̀ ń bẹ̀ láti ṣe ẹlòmíì orí tébù ẹ̀ lọ́fíìsì ó ga báyìí ni pẹ̀lú files ẹlòmíì báǹkì ló ti ń ṣiṣẹ́ bó ṣe àtẹ̀sí customer lè ló àtẹ̀sí customer lè irú àwa tá a jẹ́ oníròyìn tá a jẹ́ gbogbo ẹ̀ báyìí bó bá ṣe ń kúrò lórí ètò báyìí tún ti máa ro nǹkan tí wàá sọ lọ́sẹ̀ tó ń bọ̀ ni wàá ti máa rorí báwo ni wàá ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni obìnrin náà ni and you want to be successful wàá tún jókòó wá ní ìwọ lọ iṣẹ́ mi tí mò ń ṣe yìí kí ni àwọn nǹkan tí mo tún lè mú mọ láti fi lu àlùyọ wàá tún máa ka ojú orí ẹ báwo ni ṣé mi ní rìtáyà tó o bá rìtáyà àwọn èèyàn ń bọ̀ lẹ́yìn ẹ tó máa gùdù jù ẹ lọ tí wọ́n mọ iṣẹ́ yìí jù ẹ lọ obìnrin dẹ̀ ni ẹ ìwọ náà wàá tún fẹ́ bá gbà mu AI ti wà ń tàǹsìn kíní kan ti wà ń tàǹsìn jẹ́ kí èmi náà gbìyànjú jẹ́ kí n ṣe lè jẹ́ kí n ṣe lè jẹ́ kí n ṣe lè tó yẹ pé tán bá pè mí ṣé o lè ṣe kíní yìí máa mọ̀ pé mo lè ṣe obìnrin náà ni nínú gbogbo láàlàá kòókò janjan yìí náà ni and you want to be independent o tún fẹ́ support ọkọ ẹ dáde lágbájá owó sukú àwọn ọmọ 100,000 ní owó 60 ni mo ní ìwọ náà lọ wá 40 kan ṣọmọ ẹ ò ní lọ sí school ni tó o bá ṣiṣẹ́ gidi lásìkò tá a wà yìí tó o ṣe pé òun rájọ kan dá bó ṣe 1,000 bó ṣe 10,000 níparí oṣù tó o mọ̀ pé ó dá yèmi làjọ kan máa fi kún òun support ọkọ ènìyàn ṣùgbọ́n tí o sì kankan ọkọ gan báwo ló ṣe fẹ́ sọ wípé ìyá alágbájá bá mi support ó kàn máa kanra mọ́ ẹni kó o tiẹ̀ sọ fún lásán gan wípé owó sukú àwọn ọmọ wọn ti send message wọn ti ṣe wá ní wo gbọ́ mi ò lè para mi wọn bá tí mò ń ṣe ni mò ń ṣe ṣùgbọ́n nígbà tí ọkọ ẹ bá mọ̀ pé wọn náà ń ṣe nǹkan kan to ba ye pe wo lo ma lo so wo school yen a kan send iye kan si eni jo di aba mi o le ni ko ya ohun nbo te se mo pe iwo gan iwo na o fi ku na ni sugbon gba ti o ba si nkan kan nkan ani lati je supportive wife successful person wa tun fe toju ara e se re le to ti e ba wa obirin je ju ni wi pe lopo igba a ki nlasiko funra wa te ba ni obirin mi bayi o ya wa lo se pedicure abi ki won mo nse te wa lo ani eh elo 10,000 emi ko 10,000 ti fira congruise meji abi marun ah iro o kini kankankan wa te igbo na se ja ice cream kokan ti e bale iwo na ti e mu 10,000 ninu salary e ko ti e ma dana lale oni bo se lo le ni bi se le ni ah je ki yan itri je ki ra dinner fun family mi temi na ti e tera mi si repete ko si nkan kan to jo be ko nse wi pe ko hun opolopo obirin sugbon bi a se nrori ohun ni ibere mi loni wa ni wi pe nje igi ta nko bona yi nje ko ti poju bi obirin la ma bere lowe igba wo lo fe mari gana ale ale obirin e mo pe su abi awon kan te so bo ba su atan lanta abi atan kan dule nigba to ba tun mari tan ko ni se podu kan ah se wa ni bi mo ni bo ba bi alakoko omo yi ma ti to leyun le e je se nte se e se nte se ke kuku bi le kan na papo ke mo ke se gbe sawo ni o sise oko egon express pe temi na ba ra rice wo na re wa ti mo ba ra gbara wo ti mo ba san wo school ra bag ra bata ra socks ra gbogbo e fa awon omo be na won tun mo so fun pe ah o ma tin look old why where to wa look old bayi ah kini eje oko na ma so fun ninu le pe ah show the picture igba ti mo fe ni look at how slim you were look at you now wo bo se pelebe nigba ti mo fe wo ra ensin o ti dorobo kale kini kan orisirisi igba wo gangan wa ni igba re ni niyanju yi igba wo lo di finomo bawo ni obirin bawo la se le se awon kini yi one thing at a time to si je wi pe gbogbo nta n fe yi yo wa se muse eyin ara lete n gbo mi lori eto ma si oju opo sile ma wa ma bi wa lere lekookan nje awujo lo n put pressure yi le wa lori nje laarin awa obirin sobirin la n put pressure yi le ra wa lori then eleyi to se koko ju is it possible to truly have it all se to se se ka ni gbogbo e lekan na njo sese ka ni gbogbo e lekan na eje ka sare de ojude oja nigba ta ba pada de ma soju opo sile ifara ni mo se o eh nigba ta ba de ma wa soju opo sile e wa ba wa dase eni te simo wi pe gbogbo awon kan ti mo so yi you have them e se ni aseyori e ko wa awa ta si wa lenu e yo ju gbogbo wa se anbo ati lo
1: Flash FM 105.5
2: everybody come outside oh

0: 15,000 naira.
1: You say?
0: Go TV does scatter market with their World Cup special offer. Oh, yeah. With only 15,000 naira, we go carry Chacha decoder plus antenna plus 1 month subscription. Take Touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this go happen live for 4 correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one not be smart, you know. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV, love it.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: ẹ káàbọ̀ padà sórí ètò ìlúbìnrin ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. ohun tí à ń gbé yẹ̀wò lónìí òun náà ni ipò obìnrin láwùjọ. ẹ jẹ́ kí n pè bá wọn àti ohun tí obìnrin fẹ́ jẹ́, ohun tí à ń jẹ́, àti ohun eléyìí tá à ń gbà lérò láti jẹ́. àkójọpọ̀ gbogbo eléyìí ńkọ́ òun náà làwọn ń bojú wò wípé ǹjẹ́ kò dàbí ẹni wípé ìfinámọ́ ni. fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ bá wa bẹ̀rẹ̀ ètò yìí, a sọ̀rọ̀ nípa bí obìnrin bí àwùjọ bí ó ṣe ń fẹ́ kóbìnrin jẹ́ ẹni tó kàwé, kóbìnrin jẹ́ ẹni tí ó mọ ran ọkọ ẹ̀ lọ́wọ́, kóbìnrin jẹ́ ẹni tí ó márì ìyá lọ́mọ, aya rere lóde ọkọ, supportive wife, àti gbogbo ẹ̀ bàm bàm lọ. àwa ń wò wípé ǹjẹ́ eléyìí kò dàbí wípé ó ti fẹ́ máa jọ ìfinámọ́, ṣé kò ti fẹ́ máa pọ̀ jù ní orí àwọn obìnrin? ibi tẹ́yin ó wà á ti bá mi dá sí òun náà ni wípé ǹjẹ́ àwùjọ gangan ló ń fi pressure yìí, ìfinámọ́ yìí, ǹjẹ́ àwùjọ gangan ló ń fi ń lé àwọn obìnrin lórí? ǹjẹ́ ìdílé ni? ǹjẹ́ ẹ̀sìn ni? àbí social media gangan tiẹ̀ ni? àbí ìfinámọ́ yìí wá látọwọ́ àwa obìnrin sóbìnrin? torí ẹ rẹ̀ lómi mo máa gbọ́ pé lágbájá ti ní masters, kí lèmi náà ń ṣe? a bẹ̀rẹ̀ sí ní máa ṣe wàhálà, ìwọ tó mọ̀ wípé agbára ẹ ò gbé, wàá ṣàwò wípé dandandandan, ìwọ náà gbọ́dọ̀ ní masters ẹni o, ìwọ náà gbọ́dọ̀ gba doctorate ẹni o, àbóòrí lágbájá, ó máa ti ṣe gbà, ó máa ti ṣàwò, ó máa ti ṣe, ìwọ náà, èmi ò ní kéèyàn má gbìyànjú o, ṣùgbọ́n eléyìí tó bá ti ń di bíi pé pressure ni, kò fi ẹ́ lọ́kàn balẹ̀ mọ́, kò múnú ẹ̀ dùn, kò ìwọ gan nǹkan wàá ó yẹ kó kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé nǹkan tí mo fẹ́ ṣe yìí, do I need it? ṣé nǹkan tí mo nílò ni, yálà lónìí tàbí ní ọjọ́ ọ̀la? fún àpẹẹrẹ, ẹni tó bá jẹ́ wípé iṣẹ́ rẹ̀ jọ mọ́ ti academy, bóyá olùkọ́ ni, ó lè jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó lè jẹ́ ní girama tàbí ní ilé ẹ̀kọ́ gíga fásitì, ó yẹ kó ti mọ̀ wípé dandan wàá kàwé sí bẹ́ẹ̀ ni, torí wípé ibi tá a bá ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, àwa náà tún gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ sí, kò síṣẹ́ téèyàn ń ṣe o, téèyàn ò gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ o, èèyàn ò kọ́ mẹ́kọ̀ọ́. ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà tó yẹ wípé àwọn nǹkan tó ní they are just professional courses. ìwọ tó bá ti yan ojú òpó ẹ̀ tó ti mọ̀ wípé ok, ibi tí mo wà leléyìí, ẹ̀kọ́ tí yóò jẹ́ kó o mú yányán sí ní ẹ̀ka tó o wà, òun ló yẹ kó o tẹ̀pẹ̀lẹ̀ mọ́. lọ́pọ̀lọpọ̀ ìgbà irú àwọn ẹ̀kọ́ báyìí kì í ṣe léyìí tí yóò wọ ọ̀yàn lọ́rùn jù, torí wípé ẹni tó bá ti wà ní environment ẹ̀kọ́ wípé olùkọ́ ni mí nǹkan, gbogbo àwọn nǹkan báyìí kò kí ń ní èèyàn lára. mo wà ní environment àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, tí mo bá fẹ́ ṣe course tó jọ mọ́ iṣẹ́ tí mò ń ṣe, má ṣe professional courses tí mo mọ̀ wípé yóò dàbí ẹni wípé ẹnu iṣẹ́ náà ni mo wà, kò ní ni mí lára. ṣùgbọ́n torí pé ó fẹ́ ṣe àfarawé ó mà yẹ kó ti gba doctorate degree ẹ̀, fine, tó bá rọrùn. ṣùgbọ́n ohun tá à ń ṣe yìí ṣé àfarawé ni? ṣé torí nǹkan táwùjọ máa sọ ni, àbí tìtorí wípé mo fẹ́ dàbí ńdà bí mo ṣe bí àwọn akẹgbẹ́ mi ṣe dà? kí ni àwọn nǹkan náà tí ó ń wù wá lọ́kàn tá máa wò pé kò yẹ kí àwùjọ kó máa yọ obìnrin lẹ́nu mọ́ nípa eléyìí? ẹ jẹ́ kí n fi nọ́mbà síta kí n ṣí ojú òpó sílẹ̀ fún wa láti bá wa dá sí ètò 07069493000 07014475770. òun náà ni àwọn nọ́mbà eléyìí tẹ́ fi bá wa dá sí ètò. hello, hey, ẹ bá mi sí sẹ́yìn. yeye ojú òpó yìí kò dá rárá, ẹ tún gbìyànjú lẹ́ẹ̀kan sí. hello ẹ ṣeun, ẹ káàárọ̀, orúkọ yín bolẹ̀ tí ń pè wá? ẹ ṣeun. So mo lérò pé ẹ̀ ń bá mi bá ẹ fọkàn bá ètò yìí bọ̀ láti bẹ̀rẹ̀. ó yá ẹ bá mi dá sí.
1: ó yẹ kí obìnrin náà máa ran ọkùnrin lọ́wọ́, wọ́n lọ máa ṣe níwọ̀ntúnwọ̀nsì.
0: ó dáa, ẹ̀ṣẹ̀ ń gọ supportive wife ẹ̀ṣẹ̀ bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé wọn àbá mi sọ ojú abẹ́ ń kó gangan lórí ohun tí à ń sọ. Hello. Hello.
2: Hello, ẹ̀kú ya lẹ́ta.
0: Ẹ ṣeun, orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá.
2: Prince Bomi Adefusi ló ń pè láti agbègbè Àpáta.
0: Ẹ ṣe, mò ń gbọ́ yín. Ṣé society ló ń put pressure sórí obìnrin ni àbí àwa gangan fúnra ara wa?
2: Ẹ jẹ́ pé ní society lára
0: kọ̀ọ̀kan.
2: Ní tí pressure fi ń wà lórí àwọn obìnrin ní òde òní ni pé bí ọrọ̀ ajé ṣe ń lọ
0: lórí
2: Nàìjíríà, ló jẹ́ kí pressure yẹn máa wà, ló jẹ́ kóbìnrin máa bọ́kùnrin sí ẹ̀kọ́ dín lórí ètò ọrọ̀ ajé. Ní pàkejì náà dẹ̀ rí. Lọ́wọ́ máa fúnra wọn ní unnecessary body.
0: Bí kí ni àwọn unnecessary body yẹn?
2: O ní pé torí pé mo ní akẹgbẹ́ mi tó ṣe nǹkan, èmi náà fẹ́ ṣe nǹkan yẹn. Ó rẹ̀ kí mi máa lọ ní on my own little pace, mo ṣe ń lọ díẹ̀.
0: Ẹ ṣe nǹkan burúkú ni kí n kọ́pì nǹkan re ni.
2: Nǹkan burúkú kọ́ àmọ́ tí agbára ò bá sì sí gbà yẹn, á wá gbé gbogbo ẹ̀ kan rí. Àwọn yẹn ká máa ṣe process ní life. Tó bá kọ̀yìn lémi, ó lè kàn mí lọ́la. Time won't come for tọ̀tọ̀ ni bọ̀. Our parent raise another person, a fẹ́ máa sáré eléré. Ó dá kíyàn gbìyànjú, àmọ́ kíyàn máa mú díẹ̀ díẹ̀ díẹ̀ tí kìyàn àbíkébi tí yàn
0: ń lọ. Ẹ ṣeun gan, ẹ ṣe, mo like bọ́n ṣe bá mi analyze ẹ̀yẹn. Ẹ rí pé wọ́n sọ ti society, bákan náà ni wọ́n dẹ̀ tún sọ ti àwa obìnrin náà fúnra ara wa. Ẹ ṣe o. Hello.
3: Ẹ
0: kààrọ̀, ẹ ṣeun gan dádì wa, orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
3: Dr. Ken láti Dèṣẹ̀.
0: Ẹ ṣe, mò ń gbọ́ yín.
3: Society and then nǹkan tí wọ́n ní ayé ọmọ tí ayé bá bí láyé
0: ń pọ̀.
3: A time has come to say that nǹkan tí ọkùnrin mú wò ò lè tó mọ́. So obìnrin náà ní láti support. So and then láàrin ọkọ àti aya, mo ti sọ̀rọ̀ yín lórí ètò yìí. Ilé ọkọ, ilé ẹ̀kọ́, ilé ọkọ, we are together in it. Kò sí ẹgbẹ́ kójúra wọn lọ. Bí ọkọ bá ti ń gbìmọ̀ mò ń fẹ́ di professor, káyà náà máa gbìmọ̀ kó náà máa di doctor.
0: Ṣùgbọ́n ṣe wá mọ̀ wípé bóyá àsìkò náà ni ìyàwó ṣe bímọ tó ń fọmọ lọ́yàn tó ń ṣe gbogbo ẹ̀, bó ló ṣe ranra wọn lọ́wọ́ tí pressure yẹn ò ní pọ̀ lórí obìnrin.
3: Kò sí nǹkan tó jò rí.
0: Ìyàwó
3: mi àpẹẹrẹ ni. Nígbà tó kò rí iṣẹ́ nígbà tó ní first degree, kò rí iṣẹ́ nígbà tó ní second degree. Nígbà tó ṣe PhD, ó ń gbé àwọn ọmọ mi sínú experimental kìíní táwọn èèyàn bá gbé nínú ní UI náà ni o. And to the glory of God, mo lè ṣe parí PhD ọ̀sẹ̀ tó dìpẹ́ǹd náà lóríṣẹ́.
0: Kí ni ipa tẹ̀yìn kó níbẹ̀?
3: Ipa tí mo kó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé èmi àtàwọn ọmọlájọ máa wà nílé.
0: Ẹ ṣé.
3: Tí wọ́n á wà lórí ìgbà mi ò travel lọ sí Benin lọ láti lọ ṣe àwọn experiment kan, èmi mo wà pẹ̀lú àwọn ọmọ nílé.
0: Àwọn ọmọ ọdún mélòó, ọdún mélòó làwọn, ẹ mọ̀ bínú à ń kẹ́kọ̀ọ́ ni o.
3: Ìgbà yẹn ìkan wà ní ó bí kan sí àsìkò yẹn. Ó dẹ̀ ṣe program yẹn fún 5 years. So láàrin ìgbà yẹn ló bímọ yẹn. Ìkan ká sábà pé between 5 and 7 ó bí kan gbà tó bẹ̀rẹ̀ kejì. Ọlọ́run dẹ̀ really ràn wá lọ́wọ́. Lórí ọ̀gbọ̀n lẹ́yìn àwọn méjèèjì.
0: Ẹ ṣeun gan, thank you very much. Ẹ ṣeun gan, ṣe rí wípé ètò wa òní yìí ẹ̀kọ́ ńlá òun náà ni a fi ń kọ́ ara wa. Bóyá ti sọrí wípé mo ń lo àpẹẹrẹ àwọn tó ń kàwé, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, inú mi dùn bí dókítà bọ́n ṣe mú mi lọ sí inú ọjà wípé a ní àwọn èèyàn lógún pa. Bẹ́ẹ̀ ni tẹ bá dé ògùn pa, èmi bí mo ṣe wáyé ọmọ alájà pa ni mi. Tẹ bá dé ògùn pa, tẹ bá rí bí àwọn ìyá yìí ṣe ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni ṣe níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn ní mo rántí lágbe ni ibi tá a bá jókòó sí ibẹ̀ la máa ti ra aláta ó ti kiri kọjá. Bí ìbọn náà ti ń já sí ibẹ̀ láláta ó ti kiri kọjá, ẹlẹ́run ó ti kiri kọjá, ibẹ̀ láti ra gbogbo nǹkan ọbẹ̀ eléyìí tá a bá fẹ́ ṣe. Tìtorí wípé kí ni wọ́n mọ̀ wípé àwọn gbọ́dọ̀ dáná nílé. o mo pa won gboro dana nile nigba ta ba kiri lo ta kiri lo ta kiri lo ta se gbogbo igba to ba fi jago marun a ti dari pada si inu oja gbe ni gbogbo nkan ta fe ra ati ra ati pada dele papapa ki awon daddy to de ti olukaluko o dana a jeun iwon tun won si ohun ni gbogbo nkan ibi ti eyan ba de bara e mo bara mi ni agbon mi ti alakowe e ti jo ro papo e ma je ke eyan kokan fina mo yin e ma ke eyan kokan pressurize yin e je ka sare doju di oja won pa eyan si wa loju opo ton si fe ba wa soro sugbon e mo pe polo oja bayi ohun na lagunmu anbo ati le ko kale
4: Flash FM 105.5
5: ite meji omi orobo lemon sugar eduko ati iyo
6: Ki lo po po? Ki lo de ti edu se ku gbogbo ile bayi?
5: Apopo si mo fi fun eyin mi ni o. Mo fe dabi e.
6: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. Ase pelu eru adayeba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fun eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin fufu dada.
7: Lopo igba awon eyan ki mo bi data awon se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti sitile le mi ama refresh ntemi o to fi duro awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon tun ma nwi
8: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti to.
7: Se mi o so fun e.
8: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
7: Ero ibanisoro la so le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
8: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
9: Want to study or explore career opportunities abroad? Take your first step with IELTS from the British Council, the world's most trusted English language test for visa applications, universities, and other institutions. Book your test and get free access to IELTS Ready Premium, our top-rated preparation platform, including practice tests, video tutorials, study plans, and more, worth 270,000 Naira. Visit our website today to achieve your study and career goals with the British Council.
10: OneXBet. It's time for bonuses and wings. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet. Bet responsibly. 18 plus.
11: Oya eyin omo lowo idan o tun ti ze fo su maro akoko ninu odun ni awon to tap ti gbenu si cash e lera lera lo ni back to back abere latori new year cashport lo sori valentine cashport insta cashport nko awon eyan tun gbenu si yen lo ni gbogbo aye wakaze cashport yen gan lo fa fa kama wa ti so nipa ileya cashport pelu eran agbo to sene nko e cash e eleni ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sade ohun o ma set ni e set ni e ni bayi asiko ti to lati gbenu si media cashport tinu osu kefa yi owo to le ni milionu lona dota naira 50 million naira ni awon olori ire to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbope lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o Wednesday June 24 yi ma tun po ni ti gan pelu se kedu

0: bẹ́ẹ̀ ni o bó tẹ̀ sílẹ̀ jẹ́ wípé kò sí àsìkò mọ́ fún wa láti gba ìpè.
1: Make we give chance to the ones.
0: No woman, no Naija.
1: The Naija woman with big plans.
0: Òun náà ló rìn eléyìí tẹ́ ń gbọ́ yìí wá jẹ́ ọmọ Wumi Dija Adesuwa Tomi. Àwọn obìnrin náà leléyìí tí wọ́n ń ṣe bẹbẹ ní ẹ̀ka tí wọ́n yàn láàyò.
1: My strong woman live no be beans o.
0: Eléyìí náà sì ni màá fi máa dágbére fún wa wípé àwa obìnrin ẹ jẹ́ ká ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì.
1: You are more than pretty.
0: Ẹ jẹ́ ká mọ̀ wípé ìlera ọpọlọ wa ó ṣe pàtàkì. Ẹ má jẹ́ ká máa wo èèyàn kan pé a ó ṣe lágbájá èmi náà gbọ́dọ̀ ṣe. Ẹ jẹ́ ká ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì yóò sì ju wa ṣe láṣẹ Elédùmarè. Ohun tá a bá mọ̀ ṣe ẹ jẹ́ ká tẹpá mọ̀ yóò ju wa ṣe lẹ́ẹ̀kan sí. Odijọ́ mẹ́jọ tá a ti máa pàdé lórí ètò ìlúbìnrin Temilade Aloko náà lórúkọ ti tèmi. Lórúkọ olóòtú ètò yìí Olúwaṣeun Ọmàkínọlá àti àmójú ẹ̀rọ mi Bímbọ Sadiq. Obìnrin iyọ̀ ò dàbọ̀.

right? Jẹ́ká máa kíra wa kú dáadáa wo gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì. Ìkànnì ti Plus 105.5 FM. Eléyìí tó wà nílé Fúbálọ́fẹ́ lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. A tún ti dé lọ́sẹ̀ tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lólédè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sórí pa àti pogbo rẹ pápá àtòkè àṣàlẹ̀. Ó yá join together. Àbá ń sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó ta kókó tó ta kété ta kété. Tó tún ta kókó ta kókó. Eléyìí tó tún dúó lọ́tọ̀ọ̀tọ̀ ló tún dúó lọ́tọ̀ọ̀tọ̀. A mọ láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò. Tolóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń ṣẹlẹ̀ báyìí náà la mọ̀ fọ́n síra wa la. Ìyẹn lọ́sẹ̀ tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Bí ń bọ́ Sadiq Latifat nìyẹn. Òun gan ni mí fìdá wa tí ó máa jẹ́ kí ẹlọ́fọ́ tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Túndé ọmọ ọláwo olóòtú ètò ìyàlẹ̀ Swagosin. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lorúkọ tèmi di top striker. Eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kéde máa kẹ́ sí i. Ìyẹn lọ́sàn-án tèmi. All right. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀. Látinú ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́. Eléyìí tó máa láǹfààní láti wáyé. Tọ́ba ti ń di lọ́sàálẹ̀ yìí. Ikọ̀ Super Eagles lóde wa Nàìjíríà. Àti ikọ̀ ti olóde ti Portugal. Àwọn sí gògóńgò sí Ronaldo. Láago mẹ́wàá kùsẹ́ aago mẹ́sàn-án kùsẹ́ ju 15:00. 8:45 PM. Òun ni ìfigagbága yìí máa wáyé o. Olùkọ́ni méjèèjì náà ló sì dàbí ẹni pé wọ́n ti ń tàun síra wọn. Àwọn méjèèjì wọ́n ti ń tàun síra wọn o. Léyìn tó túmọ̀ sí wípé ìfigagbága ọ̀hún wọ́n lè pè ní ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ lóòótọ́. Ṣùgbọ́n tó wà nínú rẹ̀ ju ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ lọ o. Torí pé olùkọ́ni méjèèjì náà ni wọ́n ní pọ́ìntì eléyìí tí wọ́n fẹ́ púrúfù o. Olùkọ́ni kan ti Super Eagles Eric Charles òun dúró lórí wípé àníṣe ìpàdánù èsè tóun o. Toró tó bí ìfigagbága bíi mélòó kan báyìí tí ò tí ì pàdánù ìyẹn ní regular minute pé kéèyàn wá pàdánù láì jẹ́ wípé bóyá ọjẹ́ bíi penalty shootout. Ẹyọ kẹdondo náà lọ wáyé látìgbà tó ti gba ikọ̀ ti Super Eagles. Ó ní ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó wáyé nílùú Cairo. Níbi tó léde Nàìjíríà tó léde Egypt ti gbá ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ síwájú ìdíje AFCON nìyẹn. Lẹ́yìn ìyẹn gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù kò síbi tí olùkọ́ni Eric Charles ti pàdánù ní àsìkò ní regulation time. Gbọ́mi dáadáa Mickey Mickey oníbàdà ìjọba gbogbo ti dí ìkánú. Ìjọba gbogbo Manchester United nídi ìkan. Òun gan gborí wọlé sórí ẹ̀rọ ayélujára lórí TikTok Mickey oníbàdà ọlọ́fà gan àwọn ti máa ń yú. Ṣé ẹ fẹ́ gbọ́? Olùkọ́ni Eric Charles ó sì ló ń fẹ́ dúó lórí ọwọ́ òun ni o. Àti pé lára àwọn ìfigagbága téèyàn fi máa prúfù pọ́ìntì gangan òun ni olóde Portugal wà o. Torí pé bí Nàìjà bá láǹfààní àti ṣe dáadáa kojú olóde Portugal yóò tún bùkún ìgbélárugẹ wọn lórí àkàtà tábìlì. Ìyẹn tá a bá ń sọ nípa ti FIFA ranking eléyìí tí ó jáde lẹ́yìn ìdíje fi ẹyẹ àgbáyé. Bákan náà orílẹ̀-èdè ti Portugal náà olùkọ́ni wọn Martinez náà ń jẹ́ kó di mímọ̀ wípé òun ò fẹ́ kó jẹ́ wípé ìròrí àwọn eléyìí táwọn ó gbé lọ sínú ìdíje fi ẹyẹ àgbáyé kò fẹ́ kó rí bákan bákan. Ọmọ mi alálùbáríkà ìmọ́lẹ̀ sport òun náà gborí wọlé. Ọlọ́fà gan ìmọ́lẹ̀ ayé rẹ ò ní dòkun láéláé. Bó ṣe máa jẹ́ nìyẹn. Gbogbo wa lájọ́ wà ló jẹ́ ń ṣe papọ̀ náà ni lórí ẹ̀rọ ayélujára. Ọya let's go there ìwò tí ìdarapọ̀ máa lọ sí Top Striker 100 at Top Striker 100 ó yá rèé láìkì kó gbé followers yẹn. Kí wọn náà tún darapọ̀ mọ́ wa kó follow kọ́ láìkì kọ́ wá gbé láìkì yẹn kọ́ lọ dáadáa kọ́ bẹ̀rẹ̀ sí ní ìtẹ́ pìnrà. Bó ṣe máa jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn o. Ẹ wo ó bá di lálẹ́ yìí á wo ta gangan ní sẹnu nínú àwọn méjèèjì ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kó tó di alẹ́ yẹn
alonfa ni ati tan imale si awon fi gagbaga yi papa julo laarin olede portugal ti olede wa nigeria ki lo ma sele pelu awon mi fi da oro eleje olede portugal to ko kale to ko jo yi kini o sele se nigeria no si se daada pelu pe ko si awon egun soso bi pari ke bi melo kan ninu iko yi ju gbogbo e lo a ma ri gbogbo e wa da le ni bakan na isori elekeson a tun gbe yewo losan yo iyan group 9 h lasela aro I group I loku ta tun mu gbo losan yi e mo pe dj v eye agba yi ohun na ale ola ni o bere ago mejo lasale ola mexico to le de saudi won jo gbe pere gikana okay ko si wahala a nbo lapa beye o ya gbagbagba lati beye asidego kashe kashe kashe we go again *347*100*1#. *347*100*1#. Lo ma gbe debe. *347*100*4#. Mo so fun agbe bo ba gbianju cash laaro. To ba ri bake bake, ma gora re. Gbianju ewo losan. *347*100*4#. So ri losan yen tun ma nsu oju taaro lo. Mi mo so be si ma gbagbo yi pe gbogbo awon ticket yen lati ojo kini osu ta wa yi lo ma pada wa eligible. O ma pada wa eligible to ba fi ma di ojo 24 ninu osu ta wa gege nibi ta ti si awon owo kan to lagbara tori pe media passport ma waye nibi ta nikan ti gbe 1 million naira lo 1 million naira o na le nikan dondo gbe lo ati apolopo awon owo mi to tun je isomo gbe sugba o ju gbogbo e lo every weekend every friday passport weekend friday weekend passport nbe nibi ta awon eyan tun tin je owo to gara na ticket re lati monday to friday lo ma sise yen o ya gbagbagba benu si lo bi bon no bi poison mari lenti mo wararo *347*100*4#. O ya let's go there iwo loka to gbope lose o ya gbagbagba iko bayern munich won tin gbe igbese o lori oro Marcus Rashford kini ti sele lapa be yen e mo pe owo dabi ani pe iko ti Barcelona won ti gboju iko Barca ti gboju lori oro ti Marcus Rashford o boya nitori Anthony Gordon ele to ti gbori wole Barca o mo oro Marcus Rashford won o mu lokunkundun mo ele lo ofa ti iko Man U no fi wora won ran igbe oda beru ba ko oke to tun kole oni bi ta dori re ko iko Manchester United na wa wo pe won tin fi oro re we lo kaaki o e mo gba pe ojo 15 osu ta wa yi o nla nfani ti iko Barca ni yo tenu bodo pe won le ra ni £26 million ojo 15 osu kefa ta wa yi la nfani yen ma tenu bodo bo ba ti le ndi ojo 16 bayi iko Man U ti le daye to ba wu won le lori kọjá bó ṣe lóhùn ọjẹ bayern munich ikọ̀ ti bayern munich wọ́n ti wá ń gbé ìgbésẹ̀ kódà báàbá ní parọ́ fúnra wa ikọ̀ bayern munich ṣe tó láti £34.5 million £34.5 million sí ikọ̀ Man U tí wọ́n tún fẹ́ padà fẹ́ gbé lé Marcus Rashford lórí ṣùgbọ́n o ọ̀rọ̀ owó ọ̀yà rẹ̀ ní ń fa akùdé ọ̀rọ̀ owó ọ̀yà Marcus Rashford ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́fẹ́ fakọ́nù ńkọ́ torí over £300,000 lowó ti ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ ilé ìgẹni kan bayern munich ní kíni táǹtà ta ní ń fẹ́ wà lápá bí diamond san over £300,000 agbábọ́ọ̀lù ẹyọ kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ àwa ò lágbára bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ni ń fanyín falẹ̀ lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọn ò bá ti yanjú dílẹ̀ torí hàn ti gba iye tí ikọ̀ Man U fẹ́ gbà £34.5 million wọ́n ti gbà láti ṣẹ̀yẹ ṣùgbọ́n wages ẹ̀ gangan ìyẹn salary ò ní fakùdé ju gbogbo ẹ̀ lọ a máa wo ibi tí wọ́n bá ọ̀rọ̀ ọ̀hún dé ìyẹn lápá abẹ̀yẹ ó yá gbágbàgbá láti bẹ̀yẹn àwọn àfigagbága kan wáyé

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash rè é, Splash 105.5 FM, ilé tó wà nílé Bálávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá talọ̀tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. Ọ̀rọ̀ ẹgbẹ́ yìí ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ kúkú lè wò 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí TikTok at Top Striker 100. Ẹ wò ó, wàhálà kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ikọ̀ tàgbọ̀jẹ tó léde France o. Wàhálà yìí kẹ̀dẹ̀rẹ́, àwọn èèyàn ti ń rí gẹ́gẹ́ bí nǹkan kan tó dàbí ẹni gbé. Ẹ mọ̀ pé ẹni ayé ń fẹ́ ọ̀làrùn kan lára, ẹni ayé bá wà ń fẹ́. Bí wọn kan bá wá dúró ń dúró yìí gbé, ìwọ náà ló kọ ọmọ bá fa wàhálà. Kódà kẹ́ni yan jẹ̀bi, ó ṣeéṣe kọjá yìí pé ìwọ náà ló tún padà jẹ̀bi rẹ o. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Kylian Mbappe ni o. Àti ta ni n bá dàpọ̀ agbábọ́ọ̀lù yìí nísìnyí, gbogbo yín ẹ sì rán lọ sẹ́yìn agbábọ́ọ̀lù yẹn gìrì. Ẹ tí ẹ̀ ní fẹ́ gbọ́ pé ta ni kílẹ̀sẹ̀ tán kí ni tán ta lọ́jẹ̀bi ta lọ́jàre. Ẹ mọ̀ pé mo ti dàpọ̀ Kylian Mbappe, tí n bá yìí dàpọ̀ agbábọ́ọ̀lù yẹn, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi yẹn, mo lè sọ yí pé 95% ó sì rán lọ sẹ́yìn agbábọ́ọ̀lù yẹn. Ẹ tí ẹ̀ ní fẹ́ béèrè pé kí ló dé, ẹ sì lọ mọ sọ̀pọ́ọ̀tì agbábọ́ọ̀lù yẹn. Ta lágbábọ́ọ̀lù ti ṣe ti ń bá dàkọ rẹ̀ nínú ikọ̀ orílẹ̀-èdè France báyìí, gbogbo yín lẹ rán lọ. Ẹ tí ẹ̀ ní béèrè yí pé ta lọ́jẹ̀bi àbí ta lọ́jàre, ẹ lọ mọ dúró pò ń lọ́jàre ni. Ta ni olùṣẹ̀ kọ́ òkè àwọn kan ti ń gbà ó N'Golo Kanté. Àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ nǹkan kan. Tí wọ́n bá ní N'Golo Kanté àtẹnìkan jọ fa wàhálà, tí n bá ta bá kó èèyàn mẹ́wàá jọ, èèyàn mẹ́sàn-án ò ní béèrè yí pé ta lọ́jẹ̀bi, tí wọ́n ó fi máa tò sẹ́yìn N'Golo Kanté yí pé kí ni Kanté ṣe fún kí lọ́sẹ̀lẹ̀. Wọn ò ní wádìí kankan. Ní bá pé èèyàn ọgọ́rùn-ún jọ, 95 ò ní béèrè kí ló dé tí wọ́n ètò sẹ́yìn Kanté. Torí ọ̀pọ̀lọpọ̀ rí N'Golo Kanté gẹ́gẹ́ bí ọmọlúàbí tó sì jẹ́ pé oníwà jẹ́jẹ́ tí ń sábà fa wàhálà ni látàrí àwọn àti máa ṣe bọ rẹ̀ ni o. Ṣé mọ̀ wípé ìjọ kẹ́kọ̀ọ́ náà wọ́n máa ń mọ èèyàn, àwọn èèyàn máa stọ́dí èèyàn, wọ́n máa wà tí máa ṣe bo èèyàn. Bó ṣó ní wàhálà ni, ṣó ní jàngbọ̀n ni, ṣé aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni, ṣé oníṣe kárí mi ni, sálábòsí ni. Ṣé bá ti á stọ́dí èèyàn ti rí pé gbogbo ìwà yóò sí lọ́wọ́ rẹ o. Kò sí tẹ́ni yẹn lè ṣe àwọn èèyàn mọ̀ tòsí lẹ́yìn ni pé ìyẹn dáadáa ni. Bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ N'Golo Kanté rí o. Torí pé bàbá sọ nípa agbábọ́ọ̀lù tó wà ọ́ ń bò humility pọ̀ ní tìbútòrò àgbà ńlá ayé. Báyà láàlè ka márùn-ún tá a fi mú ọkọ̀ Kanté mọ́. So ìdí nìyí. Ẹ wá mọ̀ gbọ́ o, wọ́n ní kí ni tí ń ṣẹlẹ̀ láàrin Kanté àti N'Golo Kanté àti Kylian Mbappe. Ó dàbí ẹni pé gbọ̀ngbọ̀n kan ń bẹ láàrin wọn táwọn èèyàn ò sì rí. Ìṣẹ̀lẹ̀ yìí ti kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ kojú orílẹ̀-èdè Cote d'Ivoire, kó tiẹ̀ tó di pé wọ́n kúrò nílé kí wọ́n tó máa bọ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní wọ́n ń bọ̀, gbogbo wọn ń kíra wọn láti tọ́nẹ̀. Ṣùgbọ́n àwọn oníròyìn ṣàkíyèsí wípé kámẹ́rà gbé Kylian Mbappe àti N'Golo Kanté, wọ́n rí pé wọn ò kíra wọn débi pé wọ́n bọ̀ra wọn lọ́wọ́. Kódà wọn ò wu ọ̀nà ọ̀dọ̀ ara wọn bí ìgbà kéèyàn sọjú nù. Ẹ mọ̀ kéèyàn sọjú bí ìgbà èèyàn bí bá sọjú nù fágbà. Mo fẹ́ kí mi tí mo sọjú nù fún nígbà tí mà pé èèyàn wọlé. Irú bó ṣe wọlé nìsín, mà pé èèyàn wọlé. Irú àga tó fi jókòó nìsín. Bí ìgbà tẹ́nì kankan ò sí mbẹ̀ ni àga yẹn ṣe rí lójú mi. Bí ìgbà tó yẹ pé kòròfo làga yẹn. Ó tẹ̀ jókòó mbẹ̀. Bọ̀ mi ò rí. Mi ò fọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ ti mọ̀rú àwọn nǹkan yẹn. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe síra wọn. Àwọn èèyàn wá ń wò wípé kí ni tí ń ṣẹlẹ̀? Mbappe ṣẹ́ntì àbí ẹ̀yìn Kanté. Kanté ṣalágbẹ̀jẹ̀ kí wọ́n ló lè fà wọ́n pọ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ pé ẹ̀mọ́mọ́kan Kylian Mbappe yẹn ni. Gàrú rẹ̀ mọ̀ pọ̀, wàhálà rẹ̀ mọ̀ pọ̀. Wọ́n wá dẹ̀tì ẹ̀ padà sí ìfigagbága kan tó wáyé. Ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ kojú orílẹ̀-èdè Colombia ní ọjọ́ 29 oṣù kẹta, May 29. Wọ́n ní lọ́jọ́ yẹn gangan lọ́jọ́ bíi N'Golo Kanté. wọ́n wá gbáfẹ́ lé march wọ́n wá ọ̀nà ngolo kante wípé kó jẹ́ balógun lọ́jọ́ yẹn ẹ mọ̀ pé ní tilẹ̀ ń tọ́lọ́ nbi tẹ́yìn pé jẹ́ ríro níwájú èyàn àtọ́lọ́hun ẹ mọ̀ pé Kylian Mbappe ní official captain orílẹ̀-èdè ti France àbí wọ́n ní ṣùgbọ́n wọ́n wá ọ̀nà ngolo kante lọ́jọ́ yẹn bóyá yí ọ̀nà tí wọ́n ọ̀nà rẹ̀ yẹn bóyá ni ọ̀jẹ́ kí Mbappe ó start game yẹn kò sẹ́ni tó yé ṣùgbọ́n Mbappe kò start game yẹn ṣe wá rí ibi tí ọ̀rọ̀ ti á dojúrú dé gẹ́gẹ́gẹ́ tó fi dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí wá di pé látìgbà náà wọ́n ti ń fa wàhálà yìí bọ̀ ni pé wọ́n wá gbé Kylian Mbappe wọlé ní 80 minutes bó ṣe wá wọlé báyìí ṣe bí wọ́n wọ́n nù ẹnìkan wọ́n fi fún báǹdì ó ti wà ń bẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí di 80 minutes ṣe bó sì fílẹ̀ kí wọ́n ń gbé wọn sọ pé òun ni captain wọ́n fi ọ̀nà rẹ̀ ni látàrí ọjọ́ òbí rẹ̀ wọ́n ní bí Mbappe ṣe wọlé báyìí bẹ́ẹ̀ ló ti pe ṣéèkì kóró bó ń gba báǹdì wá lọ́wọ́ rẹ̀ ìyẹn náà lọ bá Kylian bá lọ bá ngolo kante senior man ní ká gba captain báǹdì wá wọ́n ní ngolo kante ẹ̀ kúkú mọ̀ pé kéwú sọ̀rọ̀ ní tiẹ̀ okun náà ni ọfà náà ni wọ́n ló sì bá báǹdì fún wọ́n ní láti gbà yẹn lọ́dàbí ẹni wípé gúngùn òkun yẹn ń bẹ́ ńlẹ̀ wọ́n wá ní di mímọ bẹ́ ń sọ̀rọ̀ yìí o ní ibùba ìgbáradì orílẹ̀-èdè ti France wọ́n ní onígbódágbó méjì ni o. Kódà bí n ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn kan ti tò sẹ́yìn ngolo kante pé bàbá tí ì sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n gàrú Kylian Mbappe ọlọ́run má jẹ́ ọjẹ́ wípé ó wà lára tí ó ṣe àkóbá fún orílẹ̀-èdè France o. Akudede wòye o àwọn síkírù látọ̀dẹ̀ òmu.
1: Akudede wòye atọ́kùn akudede wòye gbogbo ẹ̀yìn ara ilé akáwọ̀ tiwa ọ̀tá ni wọ́n wọ̀n ní dópin láéláé.
0: Bákan náà ọ̀gbẹ́ni Tìjani Olóko dáná.
2: Akudede wòye atọ́kùn akudede wòye ẹ̀yìn ara ilé Kante France ló jẹ́ tó Kante tí wọ́n bí kò gbọ́ nǹkan kan.
0: Àti change ẹ̀ ti pẹ́ ìtòrí ẹ̀ náà la fi pè ń Kante mọ̀ nígbà tí a ti di pé a study rẹ̀ wàhálà àti ẹ̀gàn ju ti àwọn tá a mọ̀ tá a gbọ́dọ̀ dá a kọ́ tí a ń gbé yàn lọ. Ẹnìkan wà láàrin ilẹ̀ yàrá
2: bẹ́ẹ̀ni
0: ẹnìkan jókòó lórí ìjà yẹn rí yàn bẹ́ẹ̀ kẹ́ńtọ́ wà ń bí ọ̀ka àwọn ara lé.
3: Ta ni ń bá mi? Ṣé kí sá ṣe mi? Láyé pé mi ni mo fẹ́ kíyàn tèmi lọ́tọ̀ papọ̀ mọ́ra wọn. Orúkọ tèmi ni Abiwase Muhammadu Yusuf
0: Akorede
3: ọmọ Abakilapa mo kẹ́yìn tí wọ́n káàkiri àgbàlá yìí pa àkúṣe látàárọ̀ àlùbáríkà tó pọ́nà ọ̀bìṣẹ́ yìí nìkọ̀ọ̀kan ó lè ní ẹjọ́ lọ́nà ìjọba jẹ́.
0: Ọkùnrin lẹ́ni mi rí pé àga yẹn ṣòfò wọ́n gbà tẹ́ aléyàn wà ń bẹ́ẹ̀ mo fi wò pé kẹ́ni yẹn kí àwọn ara lé.
3: Atọ́kùn bóyá kẹ́ máa lògo.
0: Kò tẹ́ pẹ́ dáadáa bí ṣé mo lògo tí mo rán ti jà ní tí mo fi ráwọn síkírù.
3: Ẹ̀rọ àwọn tìjà ní ẹ̀rọ àwọn síkírù. Ẹ̀sìn á ń wò mí tẹ́ran ojú mẹ́mi.
0: Mi rí yàn bẹ́ẹ̀ mo sì rí bó ń jáde ń bẹ́ẹ̀.
3: Ẹ̀rí yàn báyìí.
0: Ṣé o tún láfẹ́ rí ni?
2: Òwò tó sì ta sí kòrí náà.
0: Ọba ọba láfẹ́ rí fáwọn èèyàn o. Náà tóbi sin sí ẹ̀. Kò sí tó mú wá báyìí àwọn èèyàn gbà ọ́ bá confam. Kò sí dúró wò mọ́.
3: Kílẹ̀ ń bu omi kílẹ̀ lé.
0: Tó ní ni.
3: Kílẹ̀ yìí ní tẹ mo lọ́lọ́run.
0: Àwa náà ní
3: àwọn
2: bí a gbé mi gánṣẹ́ ti jẹ̀bọ́dé gan wọn ò ní rí wọn ní inú afẹ́fẹ́ o.
0: torí pé wọn náà ló jẹ orí wọn náà wọ rẹ rún ọlọ lébọ.
2: gbogbo tí ń lọ inú afẹ́fẹ́ náà lèyàn gbọdọ náà mọ ọmọjú tó káwọn lọ mọ káwọn lọ mú yàn láti inú afẹ́fẹ́.
3: ọkà rè láì.
0: ok ẹ já sáré wọ inú orílẹ̀-èdè France lọ láàrin ìṣẹ́jú kan ọ̀rọ̀
3: Kante
0: àti Mbappe wọ́n ní pé ọ̀rọ̀ yẹn ti ń fẹjú láti bí inú oṣù kẹta ló dẹ̀ ti ń bọ̀ pé bọ̀ láti ìgbà yẹn kọ́ra pé ìṣedédé síra wọn kò sí mọ́ pé àwọn gun kan dẹ̀ ti wá ń tò sẹ́yìn Kante pé wọ́n bá kúrò àwọ̀ kan lójú sánmọ̀ Kante
3: ni àwọn
0: ń bá lọ. wọ́n ní Mbappe náà tiẹ̀ náà tán náà ń wo gẹ́gẹ́ bíi pé kinní kankankan pé ṣé kinní yìí sì ò lè affect tíìmù yìí.
3: àkọ́kọ́ náà lápọ̀ọ̀dọ̀ tèmi kò síbi tí gbọ́ngbọ̀ngbọ̀ èyí ti gba nǹkan jẹ́
0: ko si bi gbogbo pe ti ba nkan je
3: yo n to ba da gbogbo pa ma ba je gbogbo an temi kan wo ye si ni pe ibi toro de du yen o wo lo kan ni lo ku si da ba so ran pa pe boya lagboja si dada bi o si dada o wa lati ko senti o dan to dama as e dan kan ti o dama iti mbappe si o ta ba ti ma te ba ti wo tipetipe iwo mo lu abere o fi gbara to nkan
0: kopo
3: ni wo mo lu abi mo reverse o o le mo si dada ni papa o
0: be
3: ke kan ma complain pa e pe ruwa ina na complain pe ninu PSG na
0: ko to di pe olukọ ni wo mo lowo
3: e keji se ri awon oko gangan na ni won so na da en to di pe iwa egogo si lara papa julo ati ko PSG to ti di kon ti so doga pe
0: o ti
3: agbara yen ti ju ti team lo debi pe won fe le lo ma ba gan pe tani kalu tani amalu even nigba ton won to kan re won be nigba ton Messi Neymar won be na ti gbe agbara wo de level pe o na ti wa re re pe ta fi le gbo n leke ru awon yen won ro pe ni kan be lo ile de France te yen kan ton le ma gbe si ori ohun so lapodo te bi o pe Kante won kan ohun e fun match eyo kan olukoni re fe gbe wole so iru bo se tin bere pe kan lo gba band e olukoni le ko pe loju ese pe
0: o ti wo feed o ti wo feed to
3: mo ko ti wo feed
0: o wa ran check on gaga o lo
3: mo mo ko wa ran check pe ko lo
0: gba band
3: o re an check pe lo gba wa so iru bo se tin ran na lo ye ko olukoni pe pe eh
0: stop it
3: file oni yi oni
0: se mo olukoni no ni fe yeye re
3: olukoni na de re ko ni fe yeye re keji olukoni ni fe da kon sin laarin wa ti na
0: a da bi eni gboduko ni gbe seyin
3: gbo seyin Kante o re file bo won se wa pari yen lo ye ko ti pin won pe ah Kante ma bi no Mbappe n to se ye ko ye ko wa yi be
0: won ah mo yo pe won
3: nigba mi o o ye ko jo ye pe to wa pe won loju awon teammate won awon tin to seyin en kan ko ni to mo pe ah iru nkan to se ye ko ye ko ri be o a fi on any for just one game ni ke se nkan kan to rajaja friendly le to ngba so gba won kan yi o ni ko lo pure circus because to so pe afiwo won na joma ye on
0: ye there's another thing in the dressing room to to involve won ati
3: Kante Dembele okay
0: won play ma Dembele wan so fun wi pe ko try lati ma track
3: back
0: lati ma assist awon o wan so fun Dembele ni pe iro iwo na ma pada ko lo ma gba ballu wa
3: Mm, gbogbo ito an so yen na se ise olukoni ni.
0: Laarin ohun ati Dembele to ni
3: yen. O yi mi, seri bo tan so yen na se. E ri pe en to dija, en to fe fa kosin laarin Alonso na ni. Nigba to na gba se rea. Pe gbogbo won gbogbo won yen so gbogbo won to wa lowo waju. Papa julo finiji ni ati e. Pe mo ki n pada.
0: Nigba to ba le mo awon fullback ta fi n join yin.
3: Tawon join yin lati attack. Ta ba ti gba lowo ti na pada ke jo wa gba pada. Kesi ko yin no afford that credit. Nigba igbe o da pe finiji ni o ti adjust nti e o nti n pada o na ti n pada de na nu ko Real Madrid because lai ma pada eh ajo se ni ball alavesegba ajo gba ni ki se tennis tele ko du ogun kan tele ko du ogun kan eleyi e mi ro pe o ni ko pure sa case ko to di pe because world cup nsin to aro ko nti gbe okan are to gba meta ni career re o si lori ofe ati gba meta ki won o ipo record en to so pe gba meta tori pe age si one side bọta ti a di pe o dundun pe ko si nto ko si ru re ko si ru re te ba dagbo meji ti nkan ba daru e ni jo gba nkan kan ni te ba re jo gba nkan kan iwo ni o dunju tori wo gan ni face of orilede yi kan si jo te ba ti padanu se camera oju re nikan wo gbe si gbigba pe won nikan lo padanu
0: so lede kukuru tori akoko
3: wa
0: awon sikiru nkan
4: lapodo ti temi emi ro pe nkan to ku die ka to na ni nkan to se sugbon o ti wo wa iyen lati odo oluko ni tori pe ta ba woru nkan isele to se yi mo ro pe eni to je balogun pelu iwa to wu yen o daju pe kini e ba ni jafu to ba ye pe won ati oluko ni won ti jo mo tele pe gege bi balogun eni to ma gba balogun throughout ifese won se yi o lele ko possible
0: ki Mbappe wa wole
4: ki Mbappe wo ile ko ni pe kan lo gba wa and
0: then
4: saju pe ko to le ranyan wi pe kan lo gba wa nkan kan ti wa le ni to nkan gan o fi le lo ba Kante fun ra e mo ro pe nkan mi ti wa le sugbon issue to kan ni ni pe wa so pe omo lile ko kin jare
0: ejo boya o boyo wo pe o ye ki Kante mo pe o ti wole Kante mo pe most of the time ten to je balogun o ba start game tell me ba deputize ten yen ba wole en to deputize e won so fun won ti won fi lo ba balogun wi pe
4: face to money. So but emi o so pe ru eyan be ni ka se
0: sugbon
4: o wa dada so oju yen le mi fi wo iru nkan to sele sugbon mo pe oluko ni nilo lati tete so yi pe ki awon settle kini tori ta ba so yi pe eyan most awon agbabo won wa leyin kante o ka ran ti pe gbugbu igba to ju ogun ba le omo riro kan na ma reti nbe omo lile igba yen la ma ran ti re so ta ba so nipa agbabo yi ko si world cup ele to tele won lo ti o nipa ro pe 2018 o ni young player best player ni 2022 o wa lara awon top scorer bo ni top scorer so so world cup ele na ko se nte eyan le fowo ro seyin o te eyan o fi le pe tinu e ba n baje ko mo
0: se kante o le gba pe pe bandi gan wa lapa hun
4: ah o se se eyan o le ta ta bo du mi pe mi o
3: ngba ti o mara
4: o du mi pe mi o wo fi gagbaga e abawo gan so se se captain gan lojo yen eyan kini to se gan
3: ju pe ni ki to pe nkan sele gan o le ma lo ba dare ayo pe
0: ko ma ran ti gan
3: ko ran ti pe o ma lo e ko lo ba
0: dare so ma lapa na
2: ta ba ti en wo ya pe agbara tan gbe fun Kylian Mbappe boya pe nkan kan ko si nti won fe fun Kylian Mbappe to to nti won ti fa won Messi ati Ronaldo seyin nigba ta won meji wa pe ki won mi o boya pe kankan nu awon meji se to ba ere that's why the fact pe awon meji ti di nkan gan kan to gbagbara le won le won lowo ki to do di pe won gbe agbara le Ronaldo ati Messi lowo won kan o die fun won to bi pe won ba won player kan nu ti
0: mu yen gba yen
2: to je senior ki se pe nipa ti game ese abi nipa pe public figure won ti di nkan nigba yen so ta ba ni ka wo to hun se o nje wo iwa ti e gangan ni ki se boya pe agbara to wo alowo e taba ni ka wo ohun to n se awon player kan wa to je pe even to ba fi e se captain le won lori o gbudo ma fun won ni iwo ti won ko si boye fe je bo se wa yen ton ba ni kan dale kan tun sa ninu national team yen ko le lero leyin to ngolo kante ninu awon ololufe ko le lero leyin to ngolo kante taba wo boya pe awon kan ma re wa ton ma dake sugbon ton ma buru leyin to ba je pe ru eyan be ni ngolo kante asiri yen ati tu lawon bi to ti
0: play
2: ni Leicester City asiri yen ati tu ni Chelsea nibi to je pe won ti e kin fi nkan be yen bo ti won ti sopa papo pelu player ba yen asiri yen ati tu ko le yen le perfect 100% o sugbon kini yen ku die ka to if a round player gan to gbe jo ton ba play ya bi 100 match 200 matches on ma fi o na won ki ai ni don play 100 match balogun o file fun
0: o inu bi wo bi o se gba ball ale ni isin 100 game en o gba fun Nigeria o se se ka gbe balogun fun
2: so yen o even ti won ba jo so laarin awon meji laarin oluko ni ati Mbappe
0: ko
2: ye ki Mbappe
0: o ma le se pe okay
2: for that match gba si se gbo lo di tournament
0: won so pe won o confirm e pon gangan lo official captain na for that day ni
2: so ye o nje wo iwa ti e gangan ni
0: ada ko buru eyin e je fa le loju oja ba ba de mo fe ka so nipa ti Nigeria Portugal won we won wa arin ti Portugal ko kale se Nigeria se won o le survive match yi awa na ti e ni nkankan to sumo sa e je asare loju oja ka de bakan na isori eleke lo la la fe so me e kesan abi abi ke wa ni kesan group I ijo ogun ba le sikiru ki lo la ma ranti
2: ti omo lile
0: omo lile to wa nbi re aran loju ogun yes moro omo lile kan bi ta aran loju ogun o ti wa nbi eyin na e wo omo lile ladugbo yin ka ko won po oju ogun ya o agba ni wa ko epo omo lile baba asale awon mo nile bo ti joye na to bi jo meja
2: oja kiriji na oja
0: kiriji kiriji yes oja kiriji nji oni kiriji to je nji oni asiko ti o wulo re o e ja loju oja na e ma e ja mo wo bo na e ja eku
5: kale Flash FM 105.5 out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: báwo bí tán ti ń play náà tó tọ́ wọ́n á sọ pé wọ́n ṣe ju àwọn agbáàrin gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà lọ ṣùgbọ́n nígbà míì máa ń wà quality ó lè jẹ́ bákan náà bọ̀ privilege wọn oníkálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ẹni tó láǹfààní láti play nù kọ Manchester United kò ẹ̀ lè fi ẹni tó wà ní wíyá fún àwọn tó wà ní olympic marseille
1: ebi mayu náà ni ugati ti ń play tán sọ́rọ̀ ìlànà
0: so òun quality ti ẹni òtò tàbá wo ẹni tí mo rò wípé ó jẹ́ tí àwọn tó yẹ pé wọn pépà lè gbé sáàrin gbogbo àwọn agbábọ̀ wa orílẹ̀-èdè nàìjíríà òun náà ni sam ó wà ní bóyá real mallorca nínú ọkọ̀ orílẹ̀-èdè portugal tó yẹ pé on paper ta bá ń wò ṣùgbọ́n ta bá ẹni tó bá lè study board dáadáa quality àwọn agbáàrin gbogbo ta ni last two game pàápàá jùlọ ní last game kojú orílẹ̀-èdè ti poland mo rò pé kò sí nǹkan tó ní kán má lè withstand àwọn agbábọ̀ ètò orílẹ̀-èdè portugal mo rántí match kan real madrid versus dinamo kiev ta bá wò at most àwọn ọmọ nàìjíríà tó lọ wo bọ́ǹjọ́ yusuf aila náà lọ wò wípé àwọn fẹ́ wo start òun àti sídẹ̀ mo rántí ẹni tí mo lọ bá wo bọ́ǹ tàjọ lọ wo bọ́ǹjọ́ yẹn ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn ó ya àwọn èèyàn lẹ́nu pé báwo ni sídẹ̀ ṣe máa gba yellow card lára yusuf aila so nǹkan tí mo fẹ́ fàyàn bẹ̀rẹ̀ ni pé ìgbà míì máa wà tó jẹ́ pé privilege ni àwọn agbábọ̀ míì máa ní jura wọn lọ kò ń ṣe pé bóyá quality yẹn pé bóyá kò sí bẹ́ẹ̀ so lápọ̀ ọ̀dọ̀ ti tèmi wọ́n lè withstand orílẹ̀-èdè portugal.
2: Okay. Ta bá ń sọ nípa ìfigagbága lẹ́yìn kí ni káwọn èèyàn retí.
1: Èmi rò pé lápọ̀dọ̀ tèmi a difficult gan fún orílẹ̀-èdè nàìjíríà bọ̀ èmi rí wọn rí pé pẹ̀lú style tó lùkọ́ni yìí ń gbánsìn pẹ̀lú intensity pé okay o ìwọ táwọn kò fẹ́ play lọ́ndà tíìmù kì í ṣe tíìmù yọ̀bọ kẹ́ ó sáré láti ìṣẹ́jú àkọ́kọ́ ní 90 minutes so tí wọ́n ti lè ṣe tó lùkọ́ni sọ wọ́n ò ṣẹ́tù portugal tí wọ́n ti lè fún portugal láyè àti lè dictate pace game a difficult fún nàìjíríà torí pé wọ́n ní àwọn tó lè mí àwọn lọ́jọ́ iwájú tàbádẹ̀ wo ìsọ gbábọ́ọ̀lù tẹran mọ́fì ní ìfigagbága bíi mẹ́ta tó gbá sẹ́yìn nígbà tí a sọ pé wọ́n ti lọ tán yàn tán ti yàtọ̀ sí ti jó ni so ìmẹ́rù wọn òun nìkan náà mo rí gẹ́gẹ́ bí n tó lè fún ani nǹkan àti ọmọ philip ọ̀tẹ́lẹ̀ so at least àwọn náà ní nǹkan tó lè dà wọ́n láàmú lọ́wọ́ iwájú díẹ̀ because ìwúrọ̀ victor moses simon so wọ́n ti ń dàgbà so agbára yẹn ò tó nǹkan mọ but samuel chukwueze náà rẹ tó wà ń bẹ tó náà lè ọfà wọn ní nǹkan lọwọ wájú so èmi rí wọn gẹgẹ bíi pé a difficult fún portugal torí pé wọn á ṣọra sí gbogbo full strength wọn táwọn rò pé wọn lè lò yẹn wọn lè má lò tán ìlálẹ so nígbẹ̀yìngbẹ̀ ó ṣeéṣe kó kú sọ́mì ìlálẹ lápọ̀dọ̀ tèmi.
3: Mi wíǹgì wọn yẹn tiẹ̀ lèmi tún bẹ̀rẹ̀ ju mi fìdí wọn lọ́kọ́ gbogbo tá à ń sọ mi fìdí wọn yẹn kò sùn mọ́ kán gbá bọ́ọ̀lù alẹ́ tán bá máa gbá bọ́ọ̀lù wọn ò lè start àwọn bíi fitia bíi joao neves mi tó ń tò sí midfield samu costa bernardo silva àti bruno fernandes lèmi expect kó tún gbá bọ́ọ̀lù kojú nàìjíríà. Wíǹgì wọn yẹ gangan eléyìí tí ó ṣeéṣe kó fa akùdé fáwọn fullback wa láti join attack gẹ́gẹ́ bí a ṣe join attack náà àwọn ìfigagbága tá a gbá lọ sẹ́yìn tá a bá ń sọ nípa rafael leao àtọmọ kọnsisao yẹn lèmi rí gẹ́gẹ́ bí
2: iṣẹ́ tí àwọn neto àwọn
3: neto yẹn
2: o kì í ṣe ẹni tó lè sọ pé kò bí tí nàìjíríà gbà ok ṣùgbọ́n.
3: Ó ṣùkò bí yẹ ọmí kí ìwàga yẹn kú sọmí.
0: Lápọ̀dọ̀ tèmi mi ń rí pé ikọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ó yàtọ̀ sí eléyìí tí orílẹ̀-èdè Portugal ti wọ́n náà last torí pé ìdíje ìfẹ́ yẹ àgbáyé ń bọ̀ nígbà yẹn náà lágbá friendly match
2: ní
0: 2022 4-0 so mo rò pé eléyìí afẹ́yàtọ̀ torí pé olùkọ́ni àti set of players tó wà ń bẹ̀ nígbà yẹn náà kọ́ ni ó sì wà ń bẹ̀ sìn yìí so lápọ̀dọ̀ ti tèmi kan máa expect wọ́n ṣe fi kẹ́ bùrẹ́ sí
2: ọdún yẹn
0: ní ọdún yẹn
2: next fifth game match
0: ẹ̀bẹ̀rẹ̀
2: ẹjẹ́ sáré gbé wá báyìí ₦50,000 ta ló máa jowó yìí *347*1004*#090 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú $59.99. Okay.

0: ko gbe e je n tun pe lekan si ko gbe eniyan o gbe eniyan o gbe e ma sowo lofo o e ke ji ke be a ko ti e abi a delete e ni o a tun draw se ni okay to awa ti se ti a o ewo lo gbe ko o ti ko ti e ja sare tun mi se e ja sare eni oje o gbe call wa ni choice ju pe a delete e a wa se tuntun se mi na laye nwi se mi laye nwi papapa lai de na penu lai for ta pe imire ati cement ya o ati cement ya imi ta se kila bere re 091 ni o o wa pari pelu 9568 ibi to pari si niyan e ja wo en to lele yi ja wo en to lele yi
1: Ẹ
0: ká sọ orúkọ yín àtàdúgbò tẹ wáyé sà.
1: Orúkọ mi ni Aziz Kadudu Olamide.
0: Àdúgbò wo?
1: Mo wà ní báyìí ẹlẹ́ẹ̀lẹ́.
0: Ìgbà wo lẹ ti ń plẹ̀ káṣẹ̀?
1: Àmú ti ń plẹ̀ tipẹ́ o.
0: Ṣé ẹ jẹ rí?
1: Mo ti jẹ bí ẹ̀ márùn-ún.
0: Kọ́sítọ́mà dáadáa lẹ́yìn ele ló lẹ jẹ́.
1: Mo ti jẹ 150 lẹ́ẹ̀kan, 100,000 lẹ́ẹ̀mẹta, 60,000 lẹ́ẹ̀kan.
0: Àdàbà. Mélòó lẹ wọn plẹ̀?
1: Mẹ́ta mọ́ plé tí n kà di mẹ́ta mú lò mẹ́ta ẹ̀ mọ́ plé.
0: Ṣé ẹ plé mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn ni àbí bó lẹ ṣe ń ṣe?
1: Máa plé mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn.
0: Ọyẹ jẹ́ pọ̀ lóòótọ́. Ẹ take care easy. Ọgbẹ́ ni àánú òótọ́ ni nà. Ayé ìgbìyànjú ni gbogbo nǹkan. Ẹni ọba ń ṣe gbìyànjú.
1: Àjọ ni
0: bẹ́yìn ṣe kákúnnù ẹ sì ń kó. Ẹ tó fi 50,000 kan wọ̀ ọ́kán lọ́sàn yìí. Ẹ ti máa bá ṣe máa ń pè yín ó ti à. Kọ́sítọ́mà dáadáa ọ̀dà òyìnrè o. Ẹni ẹlẹ́ni alájọlò ń fi ṣe ń tòun mẹ́ta láàárọ̀ mẹ́ta lọ́sàn yóò sì gbójú. Bọ́ bá wá ọkà ọ̀bí ọ̀bá wá yóò wá ń gbà ní. Ọ̀dà bó ṣe jẹ́nu tactics ni ẹja máa lọ fún tọ̀sẹ́ ìbọn bá dàárọ̀ lakápadà pàdé ara wa ọjọ́ ti lọ ẹja máa lọ fún tọ̀sẹ́ yìí. Aago mẹ́sàn-án kù ṣẹ́jú 8:45 PM lálẹ́ ni òní fi gbàgbàgà nàìjíríà àti orílẹ̀-èdè portugal gbogbo bábà ṣe lè jẹ́ àmọ́ gbọ́ ń bọ̀ bá dalẹ̀ àbí láàárọ̀ ọ̀la gbọ́mi dáadáa jamus clothing gbogbo canada nu o bóun gbogbo ibẹ̀ yẹn o ẹ̀kú kalẹ̀ àwa ti lọ lọ́sàn-án yìí. Ìjọ ogun bá lè làáṣe kí ni làárán tí ọmọ síkírù lọ àwọn síkírù lọ síkírù kí ló wí.
2: Làárán tí ọmọ líle.
0: Ọmọ líle dà ń bí.
2: Ọmọ líle kò àwọn tó líde ọmọ líle rè.
0: Dà.
2: Òun rè é.
0: Lẹ́gbẹ́ rẹ̀ ń bí.
2: Àgbà ló líde ọmọ líle.
0: Bàbá àṣàlẹ̀ àwọn ọmọ líle.
2: Àlóhùn ló líde
0: wọn. Ó gẹ́gẹ́ ní dasko. Ìwọ ló sì níjọ ogun bá lè.
2: Làníran ọmọ líle.
0: Ọmọ líle rèé. Ẹ gbogbo wa àgbà àfilẹ̀ ẹjẹ́ máa lọ fún tọ̀sẹ̀ yìí ẹ kú kalẹ̀.
3: Quick charge 240.
4: Hot news, cool vibes, sports and more on the Integrity Station.

0: ari briki tan tan roof we tan ekun
1: o ti eye ko ara ti enu fo ko ye bi o se tan ko to so
0: koda ibi o de e fe gbo awon omo o mo be
1: awon okunrin o binu
0: okunrin o binu e seun mo ti mo fe mu nbe e seun 0706949 3000 at 0701447570. Yellow kini so.
2: Lati lalupan.
0: E ko ba yin radio yin le abi ke sun seyin nbe die.
2: Okay, ati sun seyin o.
0: Mhm. Aya.
2: O se freedom o die niyan.
0: O se freedom.
2: Ah, o ba mi.
0: Se ta lo ta yawo lo se freedom ni abi bale. Eyin tun le o. E fa ja tan niyan.
3: Freedom lo bo.
0: O se freedom niyan.
3: Come on, back, but surprise, you fell for sure.
0: Surprise. Yellow, sir. A castle,
4: sir.
0: Yes, sir.
4: Who are you? Who are you?
0: Okay. Kill a bashing.
4: Ah, Emma, we uncle to shell any quick. Come on, we
0: okay. Ife
4: ni o ni mo fe ki gbogbo nko gba ka dimu.
0: Okay.
4: To ba e ko ni fe oko e kan le pon le.
0: Ni eyawo.
4: Be ni. Mhm. Ko ya ko le seru mo be.
0: Okay.
4: Se mo ko okunrin ko ma tete gbagbe nkan. Bi obirin. Nkan to se fo nkan to foko eyan okun e ma ma wo lududu mo gbe
0: ha
4: o se fenun e
0: to ba sun gan o le ma diju ebe ha
4: ha o ti nkan to wa ti le si ni pe o ti sele o ti sele
0: okay
4: e ba okunrin yen e ba wa be but ko yiju
0: in lagun gidi mani o mu mi tutu tan to lagun ah ese ese mo dupe o won ni o rorun ka be ni o egbo oro doro yin o eyin ara ile yelo oruko yin
5: daniel
0: lati bo
5: ilu tutun
0: okay
5: n to bi yen se
0: oku die kaatu
5: ah emi o le gba ru e o
0: ki leyin o ba wa se
5: Ah.
0: E faja tan.
5: Yo lo ma gbele yen ni o.
0: Ah, eh, eje bo ti ko le pari ore di.
3: Abi. Para mo ta ni ba gbe be.
0: Eh?
3: A ti mo pe ko to se o da.
0: Eh, o ti ko le pari.
3: Abi. Nkan to se o da. Patapata e ni ba gbe be.
0: Seri ta ba ni paro funra wa. Se o ye ki abala ni fi ara ni gege bi loko laya ka le fi nkan pa mo funra wa to be sa
3: ti fe ba wa seri intent te yan fi nse nkan o yato iyawo le ro pe mo feran oko mi ti je nse bai on his behalf se ko sibe o ma wa
0: are nti
3: je nse bai
0: ni pari nkan lo
3: be ni ife to understanding ba wo ko yen ma understand ti fe na ba de wa a understand idi ti yawo e fi se be mi so pe o right o mi so pe o right sugbon ki deyan ba tin wo lapa kini lapa keji na ye keyan tun ma wo pe kini idi to fi se be
0: e sugbon ohun na funra re ke se wi pe oko jo ni wahala ta ba so wi pe eleyi ereri ko san ni o ke rowo lowo obin yo gba kan le ti o ti o ni jowo ri kan se.
3: O mo se ni intent to ki lo npe ni intent. Idi to fi se. Se me pon fun re lo tu wa pe oko bayi. Mi o so pe nkan to se
0: da. Iba ti si nbe labe orule oko re. Iba mo so.
3: Be patapata e koko ma gbe be. Ko ma gbe be. Ko de jijo ma ko ile won lo. Sugbon nkan to se yen o ku die ka to looto. O ye ko bu oko e gbo. A nse nkan bayi o. Mo ma so fun yin later. Ma so fun yin later. Ma so fun gist fun yin later.
0: Hello.
6: Hello, I don't know if I'm
0: Ben, it's Splash FM, Lewai.
6: ẹjọ o nídìí o lè nídìí tí wúmà yẹ fi ṣe bó ṣe ṣe yẹ
0: kí ni ìdí tí
6: o jẹ onífàájì tó jẹ pé tí ó bá gbowó lọwọ
0: obìnrin
6: á da bùkátà sí láyà
0: tẹ fẹ gbọ kọdà bùkátà kankan sí láyà ọkọ ní ń gbé gbogbo bùkátà ní olé
6: ọkọ ló ń gbé
0: bẹẹ ni.
6: Ó wà tó bá yẹ pé ìfẹ́ wà ó yẹ kó ṣe bẹ́ẹ̀ mọ̀ tó bá yẹ pé kò sí ìfẹ́ ó sì ní láti bọ̀ iṣẹ́ tí ó sọ máa ń sọ fẹ́ lómi pé kó kọ́lé kò gbọdọ̀ sọ fẹ́ ní bọ́ọ̀dì
0: lẹ́yìn
6: ọlọ́run nìkan pé tó bá sọ fún yàn pé ó máa dẹ́ẹ̀tì ó máa ń sọ fẹ́ lómi bẹ́ẹ̀ ó máa ń sọ fẹ́ lómi bẹ́ẹ̀ pé tó bá sọ fún yàn nǹkan ìyá dẹ́ẹ̀tì kò ní ṣe é ṣe mọ́ ó máa ń sọ fẹ́ lómi bẹ́ẹ̀ pé kó má sọ fẹ́ ní bọ́ọ̀dì lẹ́yìn ọlọ́run nìkan. O lè rán alẹ́ tún fojú wò bẹ́ẹ̀ náà pé bóyá òun máa yóò ṣe sọ fún
0: ọkù ẹ̀. ẹ rí sọ náà ẹ ṣeun adúgbò ọjàre ìyá mi
3: bẹ́ẹ̀ ṣe lóun ló ń gbé bùkátà báyìí ó lè jẹ́ lórí ọmọ méjì àbí mẹ́ta ó ń sọ 2 million ní owó school
0: tíyàwó
3: wá rò pé jẹ́ nígbà tí ò tiẹ̀ yọmílẹ̀ ní ẹ̀ ṣe lé
0: ẹ kò ṣe fi lọ parí ti ọkọ tí ń ṣe lọ kò ṣe lọ fi parí ṣe fóun àti ẹ̀ náà ni ó sàmọ̀bí tọkọ ń ṣe lọ́wọ́ kò ṣe lọ bẹ̀ lọ parí
3: ìyẹn náà la ṣe ní kò okùn jẹ káàtó níwọ̀n ìgbà tọkọ ó ti mọ tọkọ ó yẹ kọkọ náà mọ tiẹ̀ ṣùgbọ́n ìdí tó fi ṣe ẹ mọ̀ pé àìtí ìgbọ́ tẹnu ìyàwó báyìí tọkọ tó ń gbọ̀n lẹ́yìn gbọ́ ìyàwó ìtì sọ̀rọ̀
0: nígbà yẹn wọnú èsì tó jókòó títún làágùn
3: ibi tó
0: ròde ọmọ mi tútù ogún tó ń bọ lára rẹ
3: ó ti rò ó jìnà
0: ọ̀nà náà jí
3: bóyá ká gba ìyàwó láyè ká bí pé kí ni ìdí tóun náà fi ṣe bẹ́ẹ̀ tí ò sọ́pọ́ọ̀tì ọkọ̀ ẹ tiẹ̀ parí ilé tó bá fẹ́ wá ṣe tiẹ̀
0: tọ̀ àdúpẹ́ olọ́wọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátá tí ẹ bá wà dá sí ètò lọ́sọ̀ òní láṣẹ lọ́wọ́ ọlọ́run ọjọ́ mẹ́jọ iná láti mú àkọ̀tún wá fún yín lórí ètò yẹ̀lò kíni so iléeṣẹ́ ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ MTN Nigeria àwọn náà ni aṣọ agbátẹrù ètò eléyìí tí a pè ní yẹ̀lò kíni so kúnlé ọmọ àní fowó ṣe náà lórúkọ tèmi.
3: Olúwa tóbi lọ bàbá lógun ọmọ májẹ̀mú lórúkọ tèmi
0: ọjọ́ mẹ́jọ náà látòjọ́ láǹfààní àti pàdé ẹ kú kalẹ̀.
7: Spread your wings on Splash 105.5 FM.

0: Matter.
1: Splash 105.5 FM, the integrity station.
0: Okile, omile, okile, omile.
1: Splash 105.5 FM, the integrity station.
2: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́
3: mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
4: Gbáńkọ́gbì, gbáńkọ́gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbánù.

0: Ready.
1: Ẹ lẹ kulẹ làkàrà ilé ẹ rẹ wà làkèrò ọ̀nà. Bàbá ti rẹ ni tó tójọ́ mẹ́ta báyìí, wọ́n ní ẹkọ́ àti náà làkèrà ni. Dáńkọ́ gbìròyìn látúgbédé lọ́sàn-án tòní ẹ̀ka àbọ̀. Onílé owó àgbọ̀n ọ̀gbẹ́ àlùgbùlù gbọ́ ọ̀sà, ọ̀sà ìbáṣe bí òkun kò jẹ́ àrímúmí. Ẹ̀wà àwomi lẹ ń gbẹ nílé alájogún. Ẹ káàbọ̀ sí ìkànnì ọmọlúàbí. Ìkànnì Splash náà rèé o, 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Agbẹ́gbàǹkọ́ gbìròyìn dé. Òní náà sì ní ọjọ́ kẹwàá nu oṣù kẹfà, òjìlélẹ́gbà ọdún dín mẹ́rìnlá. Àti kó ìdákanú dá mẹ́ta. Òní sì ní ó di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀. Ti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wa láti ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n gbé wọn wọnú igbó lọ, tí wọ́n sì ń lò gẹ́gẹ́ bíi sáà nínú ìṣẹ̀mí ní àhámọ́ àwọn ajínigbé tí wọ́n ń bẹ ní ìdè báyìí o. Ọlárẹ̀wájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lorúkọ tí mò ń jẹ́. Ẹlifánsó Lóyìnrè, ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹfun papọ̀jọ G Square Arco Sky, Gíran Global Radio, King of Scorer, Continental and Intercontinental. Ẹ lẹ́ ń bẹ̀rù, ẹ kú kalẹ̀.
2: Tọ́ èmi náà ń kí wa, mo ní ẹ̀ka àsán, ṣe ọwọ́ ṣẹ́ ń yá níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wa. Ibikíbi tẹ bá wà, tẹ̀ tí ń gbọ́ wa, àárà jẹjẹ láṣẹ Lédùmarè. Iṣẹ́ wa kò ní di iṣẹ́ mọ́ wa lọ́wọ́. Temilade Aloko, òun náà òun lèmi ń jẹ́ ò. Gbàǹkọ́ gbìròyìn náà sì rèé ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ẹ mọ̀ bá wa kalọ̀.
1: Tó gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ṣàbọ́jọ fún yín. A tún ti kó wọn dé náà lóní kẹ̀tíkẹ̀tí, a kọ́kọ́ máa ṣàwọn jọ bí ṣàbọ́jọ. Daily Post ń gbé ìròyìn wá. Punch Metro, abala gbàǹkọ́gbì, ìwé ìròyìn Punch ní NTA. Òun náà ń bẹ lójú ìwé kẹrin àti ìkarùn tiẹ̀ tó tẹ́ sílẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Iṣu nìkan kíyán, bẹ́ẹ̀ ni ìlasa nìkan kọ́bẹ̀, wọ́n ní ìlasa tẹ́gbẹ̀gbẹ̀ níwọ̀n. Daily Post ló gbé eléyìí wá o. Ìròyìn tó sì ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ já kí àwọn ọlọ́pàá wa pé wọn kò iṣẹ́. Wọ́n ní arákùnrin kan, ẹni ọdún 23 kan ni o. Òun náà ni ó wò sùnsùnsùn, ó wọ̀ tún wò sí, ó wò kí ó wọlẹ̀, ó wò àárín gbùngbùn níbi tó dúró sí báyìí wípé kí ló tún kù gan, kí là ń bá kanú ayé gan. Àfi jùà ló ṣe bẹ́ẹ̀ tó bẹ́ẹ́ ó di gbùà sínú ọ̀sà ní ìpínlẹ̀ Èkó bí ìgbà tí èèyàn rò wípé wọ́ ilé ayé iná òkúkú tó pọ́n bí orin King Sunny Ade. Ọ̀rọ̀ ilé ayé yìí ò jẹ́ nǹkan kan bí kéèyàn wá fẹ̀mí ẹ̀ lẹ̀ lójijì kọ́. Wọ́n ní ó fẹ́ dẹ̀mí ara ẹ̀ légbodò, ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá eré mi. Àwọn náà ni wọ́n dóòlà rẹ̀ padà pé bá ọ̀bá wá tí ì kú ìṣe ò tán, bá a bá ń bẹ láyé á padà jẹran tó ju erin lọ. Ìyẹn ni ìròyìn tí Daily Post gbé ìbí ọkọ̀ wá nù, ibi ó fò sínú tó ti ṣiṣẹ́ tẹ̀lé ní ìwàjẹ́ bá
2: o ti dá
1: má fọ́
2: ó yẹ ká àlàyé ọmọdé pé ọmọdé pọ̀ wọ́n àbọ̀n ti ṣe omi gbé láyé jẹ́ tó ìròyìn eléyìí. Òun náà ló ń sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà lọ́wọ́ rẹ̀ ti ba àwọn mẹ́ta kan tí wọ́n fura sí wípé ẹlẹgbẹ́ òkùnkùn ni wọn o. Lẹ́yìn tí ọwọ́ bá wọn, wọn ni wọ́n tún ṣàwárí àwọn ohun ìjà olóró ní àkàtà wọn. Kí ni wọ́n fi ń ṣe, bó ló ti jẹ́? Ìwé ìròyìn Daily Post òun náà ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, gbàǹkọ́gbì ìròyìn sì ni.
1: Bẹ́ẹ̀ lèmi náà tajú kánú ìwé ìròyìn The Punch lọ́sàn-án tòní tó jẹ́ gbàǹkọ́gbì ìròyìn. Ní ìpínlẹ̀ Èkó leléyìí ti ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ló wáyé. Wọ́n ní dẹ́rẹ́bà awakọ̀ lójú pópó kan awakọ̀ èrò ní ìpínlẹ̀ Èkó mà ní o. Wọ́n ní àwọn àkọlùkọgbà ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó ń kọlura wọn lákọlùkọgbà náà ló ti dá ẹ̀mí dẹ́rẹ́bà yìí légbodò ní ìpínlẹ̀ Èkó lápá abo. Ẹ mọ̀ bí àsìkò bá tó, gbàǹkọ́gbì ìròyìn ni o.
2: Tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé atukọ̀ orí pápá àbí àkójanu orí pápá ni eléyìí ti o ye ko lo si ile America lati lo ri sise gege bi referee won lo ti jade lati soro wipe ha
1: adari ayo
2: adari ayo lori papa na lo so wipe ah iran ohun lati kopa ninu idije ife eye ti agbaye ta mo si World Cup oni won si doju e bole oni won ba je patapata
1: won ja la o se
2: be ni won je ka lo wa si imuse babo babo niyan lo niyan ah won ni referee ohun na lo je omo orilede Somalia won lo soro sita pelu edun okan wipe ah won si ba la ohun won si ba je iwe royin Vanguard ohun na lo ta n ba je gan e wo gba nko giroyin ni
1: ojo meji ni we ni abala meji ni nbe nu we a le kan ekan ko kunlekun rere ka kan so kan soju re a le woju keji ka ma ba nkan kan nbe
2: beni
1: bi o ba ro pe ala ohun ni lati lo to ba se pe ala re ni o se saba bi nti o gbemi re nko
2: abi
1: ani se ba o ba ti ku ise o tan gege bi omo eniyan eyan ma tan mo lo to po n fe se nkan
2: beni
1: sugbon be sin ba da eyan tun gun ni o kuku le je pe yo pada rere ile okere ko ilu ebo sugbon boya o ko pe America ni o fi bere ni ko won si ti ma tan ma America o da to won yi na ni awon gban ko gbiroyin ti o kunle kitikiti ni osan toni o ah be na ni mo tu taju kan ti mo tun wo kan bi o won ni iwe royin the nation lo gbe sa ah won ni to eyan meta ototo lo dagbere faye be na si ni won ni oko oju rin ohun ni o se be to ye o won ni se wa ri aye merin ototo lara won aye ti awon iro ma n joko sinu oko won ni ona ni o fara kasa isele jamba oko oju rin ni opopona wori si itape ni ipinle delta lohun na ni isele jamba ti sele Olorun na nikan ni nbe ni bi gbogbo gege bi o se dari iku si bi gbogbo ko si bi ti ko ti le pani ko si si bi t'Olorun o ti le yo ni to ba so wi pe oko oju titi ibe ni wahala ati ijamba ti npoju ta ku nbe ta bo si toju orin lo tu danu yi o ati reyan ti ogun toju titi ti o si gun toju orin to ni balu ti nfo lo furufu lo ohun o kukurin o fo lo to sugbon gba ti o balẹ na nko o di gba o gbogbo e sona kale na ni a si reyan ti o ku o nibi kankan koda ko gun keke debi pe yo gun tata ganran inu ile re na lati yara si balu e lasan lorin tere loyo to subu tolojo fide to mu lo gbogbo e lo iku re ko sa kase re na mo gbogbo wa lowo ori eni ibi naa ma kuku re ngba mi o ti a fi ma ro pe boye eyan re ni idajo wa ku sodo Olorun ati ohun o fura re to iyan je iroyin ti o jade lati nu iroyin the nation gege bi gbankan gbe losan to ni
2: to ninu iwe iroyin the punch na ni iroyin eleyi tin so di mimo wipe ibugbamu battery ohun na lo ma sokunfa isele ijamba ina ni ibudokan eleyi ti won tin ta ero ibare ni soro ni ipinle Oyo yi ni ilu Ibadan ohun na ni isele ohun lo ti waye o won ni ibugbamu battery o sokunfa isele jamba ina ni iso ti won tin ta ero ibare ni soro iwe iroyin the punch lo gbe ekunrere iroyin ohun
1: o da iwe iroyin daily post na lo tun gbe gbankan gbe eleyi jade o ni bi ti won ti awon olopa ti fidi re mule wipe looto afa kan to je oluko esin won ni ti won jigbe ti nbe ni akulu awon koloran si igaragbori igbedi gara ajinigbe olosa awon olopa ti fidi re mule pe looto na ni afa le kewu yi lo ti gbe kuru je lowo ebora lakata awon to jigbe pe o ti dagbere faye o daily post lo gbe gẹ́gẹ́ bí gbáǹkan gbé ìròyìn
2: tó gbáǹkan gbé eléyìí ló ń jáde látinú ìwé ìròyìn the nation wọn ní obìnrin kan ẹni tó díbọn ìjínigbé rẹ ó parọ́ wípé wọ́n jí òun gbé láti fi gba òbítíbitì mílíọ̀nù náírà èyí ni 50 mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àkàrà ti wá tú epo o. Bó o ni wọ́n ṣe ṣe àwọn òwò ló gba múbo gangan ló wà bó o ló ti ṣe. O lágbára gbá ń kọ́ gbìn ni àmọ́ ọwọ́ ti ba mọ̀dánmú o.
1: Mọ̀dánmú
2: ni.
1: A máa wò kóíkó bí àkọ́bí ìjímẹ̀rì. Ó dáa tó Daily Post náà ló gbé ilé lọ́dọ̀ tèmi ń bí àkàrà ló tú sépo níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù ìdígunjalè kan tó fẹ́ wáyé. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàwọn ọlọ́pàá àwọn náà ni wọ́n ṣe dẹ̀ǹdẹ̀ iṣẹ́ o. Àwọn èèyàn pàtàkì inú ọlọ́pàá bíi Rìpẹ́kítọ́ Arápájà nílùú Èrúwànù. Wọ́n ní mẹ́ta nínú àwọn afurasí ọ̀daràn yìí ni wọ́n rán lọ sí ọ̀run Àṣàntè pé ẹ lọ yanjú tó kù láàrin ẹ̀yìn àti Ọlọ́run tó dá yín. Kí n tọ́ran yín wá ṣe lẹ̀ ń ṣe yìí ẹ ti máa jábọ̀ lọ́hùn-ún báyìí ṣá o. Ìyẹn náà jẹ́ gbọ̀ngàn gbìròyìn láti inú ìwé ìròyìn Daily Post ìpínlẹ̀ Benue ni ìṣẹ̀lẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀.
2: Ìròyìn eléyìí òun náà ló ṣe ni láàánú o. Wọ́n ní ẹnìkan tó jẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí àti àwọn mẹ́rin kan tí àwọn ajínigbé tí wọ́n ti mú ní ìgbèkùn náà ni wọ́n ní wọ́n pàdánù ẹ̀mí wọn o lásìkò tí wọ́n ń gbìyànjú láti dóòlà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan láti orílẹ̀-èdè China tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn mẹ́rin nínú àwọn tó ń jí gbé àti èèyàn kan tó jẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí wọ́n ní ó mà dágbére fáyè. Ìwé ìròyìn The Nation náà ló sì gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Èyí ni gbọ̀ngàn gbìròyìn tó jẹ́ ti bí n tá a bá máa pè ní ìròyìn ayọ̀ abala gbọ̀ngàn gbìròyìn yìí o tí wọ́n ti ní ìjọba ìpínlẹ̀ Borno náà ló ti gbé mílíọ̀nù mẹ́jọ náírà kalẹ̀ láti oúnjẹ lóníranran ebi ìwọnú kan ràn mí wọ fún àwọn ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún 360 tí wọ́n gba ìdáǹdè padà lọ́wọ́ àwọn kọlọ̀rọ̀nsẹ́ ajínigbé o wípé kán lè rí nǹkan fi tún ìgbésí ayé ọ̀tún bẹ̀rẹ̀. Mílíọ̀nù mẹ́jọ náírà àti onírúurú àwọn nǹkan tẹnu oúnjẹ lóríṣìíríṣìí ni ìjọba ìpínlẹ̀ Borno ti fi sílẹ̀ fún ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún àwọn tí wọ́n bọ́ nínú ìdí àwọn ajínigbé ní ìpínlẹ̀ Borno.
2: Oúnjẹ bá ti tán ní ìṣẹ́kọ̀.
1: Ìṣẹ́bù
2: àti ẹ̀kọ́kọ́ jẹun.
1: Orí oúnjẹ náà ni mílíọ̀nù mẹ́jọ yẹn kọ́ ẹ̀ẹ́fì yẹn kún.
2: Ẹ̀kọ́kọ́ jẹun. Ṣé wọ́n ní wọ́n ṣọ́ ni?
1: Ọ̀tọ̀ ni owó, ọ̀tọ̀ ló ń jẹ.
2: Ọ̀tọ̀
1: ló ń jẹ, ó dáa, wọ́n ṣe. Ọ̀rọ̀ wọ́n ní mo ráwọn pálí. Mo rí pálí. Wọ́n tún ya fọ́tò.
2: Àbí?
1: Mo tá à ń ṣe ń lu yìí. Wọ́n tún ya fọ́tò.
2: Àti gbé
1: oúnjẹ fún wọn. Àti gbé nǹkan wá fún wọn.
2: Oúnjẹ ni yóò mú tójú wọn rí.
1: Oúnjẹ ni yóò mú kúrò ń bẹ̀.
2: Ìrírí
1: wọn. Ṣèbáwọn tó tẹ̀tún ti bọ́ leléyìí.
2: Àbí?
1: Àwọn ibi wọ́n jí wọn gbé kù sí.
2: Àbí?
1: Ni wọ́n lọ bá àwọn èèyàn wọn ń bẹ̀ pé ẹgbà pálí-pálí aṣáàrí pálí-pálí àmọ́ tí ń bẹ́ ń náà
2: ní
1: abisikíìtì ni
2: jẹun kó o kú
1: ẹ máa run kẹ̀kẹ́ wómúwómú wọn kúkú jẹ ẹrú ẹ̀ tẹ́lẹ̀ ṣebí tí wọ́n sọnù pé wọn jẹ́ ńgbà tí kò sí wàhálà ẹrí nǹkan jẹ
2: báyìí. Ìṣẹ́ni tí ń gbádùn tó wọn àwọn ń jẹ gidi gan jàwátà wà.
1: Àwọn ń jẹ nǹkan gidi o gbogbo àwọn tó ń ṣe bọ̀ yìí ń gbòòrò tó yẹ pé fine bara ni alákọ̀rí wọn bá kiri ìmí ìyẹ kó wà lóko.
2: Bẹ́ẹ̀ni
1: wọ́n máa ṣe fine bara òṣì kò sì ṣiṣẹ́ kò ṣàbọ̀ yóò jí kùtùkùtù yóò onírúurú rán yóò máa pa kiri.
2: Tó bá wú pákí báyìí kò ní mọ̀ pé òun wù kankan.
1: Bẹ́ẹ̀ni wúrà ni
2: wọ́n kà
1: sàn
2: ọlọ́run.
1: Wúrà ni pákí tú wúrà ni àwọn pákí ìdò ẹ̀ abákòkò tẹ́ gbé kòkò
2: gánà.
1: Kòkò gánà
2: tí ó tú búkẹ́.
1: Àbáwọn ẹ̀ kókóró oṣù tá a máa já lára okùn oṣù.
2: Ṣù gángan.
1: Ìgángan.
2: Kó àmọ́ sọ pé àwọn kan lẹ́fù ló ń jẹ. Ẹ jẹ́ ń tán ń jẹ. Àbí ṣe mọ̀
1: rìn mọ́
2: lójú ọ̀nà tẹ́mọ̀ já
1: mọ́ gbòòrò.
2: Etí ọ̀nà lẹ́mọ̀ tọ̀ tẹ́mọ̀ já
1: mọ́ gbòòrò.
2: Kájú
1: ń kọ́.
2: Life mango.
1: Bí TikTok.
2: Kájú.
1: Kájú.
2: Tó yọ kó rẹ̀ tó sọ
1: àpò. Tó tún sun.
2: Tó wọn mú lọ.
1: Tó jẹ pa ẹ.
2: Life.
1: Tó wọn mú kájú lọ.
2: Tí èyí adulterated.
1: Adọ. Ọ̀dọ́ síbi kan. Àní kájú tí ó tan nálẹ̀ báyìí ni.
2: Àbí bẹ̀pẹ̀ tó fi gigun tó hàn nǹkan ẹ. Tó wàá fọwọ́ họ yóò fọwọ́ yí orí ń báyìí.
1: Rojo tó yọ gidi náà tó mọ hàn nǹkan jẹ.
2: Life purple.
1: Tó ra pa kó gbogbo wórówóró inú ẹ̀dá síbi kan.
2: Kọ́lọ̀ ilé ìdùnnú
1: rẹ̀ kó dá ìgbà ọ̀tún padà. Tí ó dùn tó jẹ́ pé ẹ fẹ́ lè jẹ́ tèpo tèpo.
2: ọwọ lẹ o
1: ọwọ ni yẹn gan lọdun ju lẹyin koronu e to ku ati nte ebola re
2: ajepo ni
1: o dinu
2: afọmọ yo fọnu e ni
1: tele nko
2: e je dodo anti bimbo
1: aje o ko ma je fọṣọ afọre gege e ku kada
2: e le mo mi wa oro naija ina ni
0: banko gbe iroyin iroyin agbo so gbanin
3: babe why are you frowning for me now?
4: Woman, make noodles for me.
3: Hey, this woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: s e l a r r I e salary
6: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
8: t u r m e r I c turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
10: Ṣade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
11: Wàá mi.
10: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
11: yìí. Hypo kẹ̀.
10: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
12: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
13: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
14: Eku leo. Ah, ebi n pa ka si nkan si mi la.
15: E kaabo iya mi. Ki le wa je bayi o?
14: Ah, Iwana, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyemeyen. Mo fe ko sokutu o. Ko gba yagiyagi. Mo si fe ni kiakia. Se le se sa.
15: Be ni iya mi. Golden Penny noodles lo le se.
16: Golden Penny noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny noodles.
14: Ṣé wọn kọ mi bí mo ṣe fẹ́ Golden Penny noodles ni gan ló ṣe sí èyí.
15: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
16: Golden Penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
0: Báńkò gbè ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́gbì ìròyìn náà rèé. Àwa fẹ́ bọ́ sínú agbami ìròyìn nísàn-án. Daily Post gẹ́gẹ́ bí mo ṣe ti mú àkọlé rẹ̀ lẹ́ẹ̀kan náà ni mo fẹ́ mú ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ àgàdà máa dàrú kí kan máa faṣọ san ìmọ̀. Wọ́n ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti Eremi ní ìpínlẹ̀ Èkó náà ni wọ́n máa ti dóòlà arákùnrin kan ẹni ọdún 23 Joshua Babalọla lorúkọ rẹ̀ ṣe. Lẹ́yìn tí wọ́n ní onítọ̀hún ó pinnu láti gba ẹ̀mí ara rẹ̀ nípa bíbẹ́ sínú ọ̀sà látòrí afárá Third Mainland nítorí Ọlọ́run. Ìṣẹ̀lẹ̀ tá à ń wí yìí o náà ló wáyé o nígbà tí wọ́n ní àwọn ọ̀gá ọlọ́pàá pàtàkì tó jẹ́ ti Eremi ní ìpínlẹ̀ Èkó tí wọ́n gba ìfitónilétí ọ̀hún wípé arákùnrin ọ̀hún náà ló ti kán sódò àti látòrí afárá yìí wọ́n ní lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ òun náà ni àwọn ọlọ́pàá náà bá gbé ìṣe wọn ṣe wọ́n múṣẹ́ wọn ṣe ní Wàràǹṣesà wọ́n sì darí lọ sí ibi ìṣẹ̀lẹ̀ yìí. Adúpẹ́ o wípé ojú ẹsẹ̀ òun náà ni wọ́n gbé arákùnrin jáde kúrò láyé àti láàyè tó sì mí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn òmùwẹ̀ tó jẹ́ ti ìbílẹ̀ ní agbègbè ọ̀hún àwọn abẹ́jáwẹ̀nu. Wọ́n ní lẹ́yìn tí wọ́n gba Joshua Babalọla kúrò lọ́wọ́ ikú omi àfẹ́fọwọ́ ara ẹni fà tí ó ṣẹlẹ̀ ọ̀hún wọ́n ní ọ̀rọ̀ wa bẹ̀rẹ̀ sí ní jáde iṣẹ́ kí ló ń ṣe. Ó ní kunlékunlé lòun ń ṣe òun sì ń gbé ní ìwòrò ìdúnlẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí wàá ń bí gangan ni. Ó ní tọ́ òun wá ń sọ fún àwọn ọlọ́pàá náà wípé láti Ìbàdàn lòun ti gbéra wá ní kùtùkùtù ó kọ̀la tí òun ọbẹ̀ sódò yìí tí òun ò sì sọ fún ẹnikẹ́ni nípa ìrìn àjò òun. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní òun pinnu láti kán sínú ọ̀sà yìí lẹ́yìn tí ó jẹ́ pé ìṣòro gbèsè ní gbèsè lọ́hún àti àwọn ìrírí ara wípé kò fẹ́ sí ìrètí ọ̀tún kankan níbi kankan bí kéèyàn ti ro ara rẹ̀ ní àròpin bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ ó ní nínú omi tí òun bẹ́ àbí o nínú omi tó òun kán sí yìí òun náà ni òun ti ṣe àwátì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Abimbola Adebisi ló sọ̀rọ̀ wípé tọ́ wọ́n ti ń bá arákùnrin yìí sọ̀rọ̀ wọ́n sì ti ń tù ú lára wọ́n ń tù ú lọ́kàn wọ́n sì ń fún ní ìrètí lọ́nà ọ̀tún pẹ̀lú bẹ́ẹ̀ ó ń bẹ ní àkàtà àwọn ọlọ́pàá tí wọ́n ń gbìyànjú gẹ́gẹ́ bí ipa wọn ṣe mọ̀ láti ràn án lọ́wọ́ wípé ilé ayé yìí dùn nǹkan lè rí báyìí lóòótọ́ ṣùgbọ́n nígbà ó bá yá gbogbo ẹ̀ náà ni ó padà wá dẹ̀rọ̀ kò sí ní tó le tí kìí rọ̀ bó tilẹ̀ ò kí àpáta le tó bí wọ́n ti sọ pé àpáta le rokoroko dáa sí un wọ́n bá bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ Kwari dynamite ni wọ́n fi fọ́ dànù nítorí náà ń kọ́ ni wọ́n ti wá ń gbìyànjú láti mọ bí wọ́n ṣe kàn sí àwọn èèyàn rẹ̀ ilé tí ó jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n fi darapọ̀ mọ́ padà láti lè máa bá ìgbésí ayé rẹ̀ lọ bá òkú ìṣe ò tán ọjọ́ àbákú làgbàjá pin.
1: Òsìdá tó ẹjẹ́ ká tẹ̀síwájú òun ni iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀sùn náà ló ti kéde rẹ̀ wípé ọwọ́ òun ti ba àwọn mẹ́ta kan eléyìí tó fura sí wípé ẹlẹgbẹ́ òkùnkùn ni wọn o bákan náà ni wọ́n tún jẹ́ oníjàgídíjàgan òṣèlú lẹ́yìn tí ọwọ́ ba àwọn ẹni yìí tán wọn ni ó ṣàwárí àwọn ohun ìjà olóró ní àkàtà wọn àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ tó fi mọ àwọn nǹkan ìjà olóró míì lásìkò tí àwọn ọlọ́pàá tí ọwọ́ bà wọ́n ní ibi tọ́wọ́ ti bà wọ́n níbi ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìrédè ní ìpínlẹ̀ Ọ̀sùn. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sùn ti jẹ́ kó di mímọ̀ wípé bíbà tọwọ́ bà wọ́n yìí náà ni wọ́n sọ di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sùn DSP Abiodun Ọ̀jẹ̀lábí tó fi léde lórúkọ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ibrahim Gotan gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wá wí. Wọ́n ní bí ọwọ́ ṣe mú wọn ọ̀hún náà ló jẹ́ ara ìlàkàkà eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀sùn ń ṣe láti rí pé òun ṣe àfọ̀mọ́ ìpínlẹ̀ náà kúrò lọ́wọ́ àwọn oníwà ọ̀daràn kí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀lé òfin àti ìlànà kí àlàáfíà kó lè ba ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní àwọn mẹ́ta tí ọwọ́ bà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí. Òun náà ni Adékọ́lá Ọláyinka Abdulaziz, ẹni ọdún 37, Ọmọlára Ezekiel, ẹni ọdún 28, àti Babatunde Aziz, ẹni ọdún 32. Wọ́n ní lára àwọn ohun ìjà tí wọ́n rí gbà lọ́wọ́ wọn, òun ni ìbọn ìléwọ́ tí wọ́n pè ní English Beretta pistol, eléyìí tó jẹ́ mẹ́ta. Bákan náà ni wọ́n gba ọta ìbọn onírúurú lọ́wọ́ wọn tó fi mọ́ àdá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láì ṣe pé wọ́n lo odò ẹran àti àáké mẹ́ta láì ṣe pé wọ́n fẹ́ lagi. Wọ́n ní àwọn ohun ìjà olóró eléyìí tí wọ́n gbà lọ́wọ́ wọn rèé o. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, iléeṣẹ́ ọlọ́pàá Bẹ́ńkọ̀, ọwọ́ wọn ti tẹ àwọn mẹ́ta kan tí wọ́n fura sí wípé ẹlẹgbẹ́ òkùnkùn ni wọ́n, tí wọ́n sì tún gba ohun ìjà olóró lakata wọn. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
0: Ó dáa tó ìròyìn kan náà tún rèé ní apá ọ̀dọ̀ tèmi ń bí. Ìwé ìròyìn The Punch ló tiẹ̀ gbé lé jáde níbi tí wọ́n ti sọ wípé awakọ̀ dẹ́rẹ́bà kan tó jẹ́ awakọ̀ èrò ní ìpínlẹ̀ Èkó, òun náà ni ó ti sọ ẹ̀mí rẹ̀ nu níbi ìṣẹ̀lẹ̀ alákọlùkọgbà ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé o ní òpópónà márosẹ̀ Èkó lọ sí Àpápá. Punch Metro ti ṣe abala gbàǹkangbì ìwé ìròyìn The Punch, òun náà ló sọ di mímọ̀ fún ni wípé látara àtẹ̀jáde ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ ẹni tí ṣe agbẹnusọ fún ti àjọ iléeṣẹ́ ti LASMA Yun Adébáyọ̀ Taofik wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó wáyé níbi tí ọkọ̀ akérò kórópè kan àti Toyota Tundra kan tí wọ́n ti forí sẹ́rí bí ìgbà tí àgbò méjì tó bá ṣẹra wọn gidi ni o. Gẹ́gẹ́ bó ṣe wí, wọ́n ní dẹ́rẹ́bà ọ̀hún látara ìfarapa yánnayànna tó wáyé, òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé o níbi ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ yìí. Ó sọ̀rọ̀ ó ní àwọn ìwádìí ìpìlẹ̀ àpilẹ̀ṣe eléyìí tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wa gbogbo tí wọ́n ń ṣe náà ni wọ́n ti rí àṣírí ọ̀rọ̀ wípé dẹ́rẹ́bà awakọ̀ èrò ọ̀hún, òun náà ni ó fi ara pa ní ìfarapa èyí tó burú púpọ̀ yánnayànna ní pẹ̀lú tó sì jẹ́ pé ojú ẹsẹ̀ náà ni ó dágbére fáyé nítorí pé ìṣọwọ́ kọlura wọn ọkọ̀ yìí àti ìfarapa àpá tó burú kọjá bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí i náà ni ò fi lè rúlà tí ọlọ́jọ́ fi débà. Ó tẹ̀sọ́wọ́ wájú o wípé òkú arákùnrin yóò náà ni wọ́n ti fà lé àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ ní ojú ẹsẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀ ni wọ́n ti kàn sí àwọn fámìlì rẹ̀. Wọ́n ní Taofik bákan náà ló fi kún o wípé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tó wáyé ọ̀hún àwọn ọkọ̀ ọ̀hún gangan tó jẹ́ àjákù ìkọlù wọn náà ni wọ́n palẹ̀mọ́ kúrò ní ojú títì tí wọ́n fàwọn eléyìn lé ọlọ́pàá lọ́wọ́ kí wọ́n lè ba tẹ̀síwájú nù wádìí láti mọ kí làwọn ohun tó ṣeé ṣe kó pilẹ̀ kinní yìí gan. Ṣé ìjánu ọkọ̀ ni ò dáa ni àbí ẹnìkan ló ṣe ẹnìkan ń ṣùtá kọ́kọ́ ó tó kúrò níbi ó ti kúrò. Ó tẹ̀síwájú ní àwọn ọkọ̀ ọ̀hún o náà ni wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí wọn. Tó elédùnmarè ọba dákun máa ṣọ́wa, ìjọ tẹ́bi bá ń pọ̀nà má má já rìnà o, má já rìnà o. Ẹ sọ pẹ̀lẹ́ lọ́wọ́ gbogbo dẹ́rẹ́bà ń bẹ̀ hùn. Ẹ ṣeun.
2: Gbáǹkọ̀gbì ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Offer valid while stocks last.
7: Me and Maggi, so good together.
8: Mercy, my wife. Today in a special day, not be only you go Akago Health Center for your checkup, I go follow too.
9: You go follow me? You know well. Abi, you want something?
8: I'm okay, dear. I know they find anything yet. Then talk say when Papa join hand, Mama and baby go this strong.
9: Fred, you don't change, oh, but this change is sweet my belle.
10: Mercy, welcome. No be only you waka come our health center today. This one sweet our belle, oh.
11: Support your wife. Go put her name, make she feel born for that your health center. They like Fred. Know your health center. Trust your health center. Go that health center way near you pass.
12: This message now from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
13: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
2: Bangkok Bironi, Ironi, Agbosogbani.

0: Àìkábọ̀ padà gbáǹkọ́gbì ìròyìn náà ló ń tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ìròyìn eléyìí náà ló ń jáde láti inú ìwé ìròyìn Vanguard níbi tó ti ń sọ wípé adarí ayò lórí pápá tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Somalia Omar Attan òun náà ni wọ́n porúkọ rẹ̀ o. Wọ́n ní ó ti ba inú jẹ́ gidigidi gan-an níbi tó ti ń sọ̀rọ̀ wípé àlá eléyìí tí ó ti tóbi jùlọ fún òun ní ìgbésí ayé òun òun náà ni wípé kóun lọ sí ibi ìdíje ife àgbáyé láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí adarí ayò lórí pápá. Ó ní ṣùgbọ́n ní báyìí wọ́n ti parun o torí wípé wọ́n wọ́gi lé àǹfààní rẹ̀ láti wọlé sí ilẹ̀ Amẹ́ríkà láti lọ rí darí ayò lórí pápá nínú ìdíje ife ẹ̀yẹ ti àgbáyé. Wọ́n ní Attan òun náà ni wọ́n dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bí akójànù orí pápá eléyìí tó dángájá jùlọ lọ́dún 2025. Èyí ni àjọ eléré bọ́ọ̀lù nílẹ̀ adúláwọ̀ òun náà ni àlá rẹ̀ yìí ló sì ti wá sópin látara bí wọn ò ṣe fún láǹfààní láti wọlé sí ilẹ̀ Amẹ́ríkà. Eléyìí tán ni kété tó dé Miami òun náà ni wọ́n sọ fún wípé ọ̀gbẹ́ni o lè wọlé sí orílẹ̀-èdè yìí o. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé orílẹ̀-èdè Somalia náà ló jẹ́ ìkan lára àwọn orílẹ̀-èdè eléyìí tí ààrẹ Donald Trump tó ti gbégi lé lórí wípé wọn ò ní láǹfààní láti wọlé sí orílẹ̀-èdè ọ̀wọ́n o látara àfọ̀mọ́ eléyìí tán làwọn ń ṣe nípa ti ètò ìwọlé jáde ní orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà aláṣẹ kan níbẹ̀ náà ló wá sọ wípé akójànù léyìí òun náà ni wọ́n ti wo ìtàn àti máa ṣe bọ̀ rẹ̀ eléyìí tí wọ́n sì rí wípé ó ti ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ikọ̀ kan tó jẹ́ ikọ̀ agbésùmọ̀mí àbí èèyàn kan nínú ikọ̀ agbésùmọ̀mí fún ìdí èyí kò ní láǹfààní o láti wọlé sí ilẹ̀ Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe wí wọ́n ní lẹ́yìn bíi wákàtí 11 eléyìí tí wọ́n ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò fún eléyìí tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ẹnu ibodè tí wọ́n ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò fún wọ́n ní Attan náà ló wá sọ wípé ńṣe náà tún mú òun lọ sí inú yàrá míì eléyìí tí wọ́n sì tún dá òun dúró síbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kó tó di wípé wọ́n fi òun ṣe inú ọkọ̀ òfurufú eléyìí tó ń lọ sí Istanbul. Wọ́n ní àjọ eléré bọ́ọ̀lù lágbàáyé tí a mọ̀ sí FIFA ó wà ní òun ò ní agbára láti gbé ìgbésẹ̀ yàtọ̀ tàbí lòdì ṣe ìgbésẹ̀ eléyìí ti ilẹ̀ Amẹ́ríkà tó ń gbàlejò ìdíje ọ̀hún tó gbé o. Bákan náà ni agbẹnusọ fún àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ààbò ẹnu ibodè ní ilẹ̀ Amẹ́ríkà òun náà sọ̀rọ̀ ó ní wọ́n gbégi lé àǹfààní Attan látara àwọn àyẹ̀wò eléyìí tí àwọn máa ń ṣe ní ìgbàdégbà ni o. Wọ́n ní ìjọba ilẹ̀ Somalia ńkọ́ náà ni wọ́n sì ti kọminú tí wọ́n sì kábàámọ̀ gidi lórí ìgbésẹ̀ yìí wípé eléyìí kù díẹ̀ káàtó bó o ni wọn ò ṣe ní fún Attan ní àǹfààní láti wọlé sí ilẹ̀ Amẹ́ríkà láti lọ rèé ṣiṣẹ́ eléyìí tí wọ́n yàn fún gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ o. Bákan náà ni ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí eléyìí tí wọ́n ní pé òun ló ti bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ jùlọ nínú ìtàn ìdíje ọ̀hún náà ni yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́bọ̀ bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìkáyàsókè nípa òṣèlú náà ni ó yí ìdíje náà ká o. Wọ́n ní ilẹ̀ Iran eléyìí tó jẹ́ pé òun náà yóò kópa ní ìpele oníkọ̀jíkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilẹ̀ Amẹ́ríkà. Wọ́n ní àwọn ń kọ́ wọ́n kàn pa fún wọn láti yí ibùdó tí àwọn tí wọ́n ti ń ṣe ìgbáradì wọn yí padà eléyìí tí wọ́n sì ní kán mọ́ lọ sí Mexico látara àwọ̀ tó ń wáyé ní àárín ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran o. Wọ́n ní àjọ eléré bọ́ọ̀lù ní ilẹ̀ Iran ti wá jẹ́ kó di mímọ̀ wípé kódà àwọn tíkẹ́ẹ̀tì eléyìí tí wọ́n fún àwọn alátìlẹ́yìn òun náà ni wọ́n tún ti wọ́gi lé o. Bákan náà sì ni àwọn kan tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún ikọ̀ ilẹ̀ Iran náà ni wọ́n tó fún ní àǹfààní ìwé láti wọlé sí ilẹ̀ Amẹ́ríkà. Eléyìí lágbára ó ní agbára gidi ìwé ìròyìn Vanguard ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ọlọ́run kó gbà wá ṣùgbọ́n ti referee ó yà mí lẹ́nu gidi gan-an wọ́n ní ó ti ní nǹkan ṣe pẹ̀lú kinní kan kan kan tó kọ́ lọ́run ṣàṣọyàn
1: Ẹ ṣe mọ̀ pé ọ̀kan lára àwọn aṣòfin ní Amẹ́ríkà, arábìnrin kan bẹ tó jẹ́ pé ọmọ Somalia ni. Pégbà kan wà tóun àti Trump tó ń jọ gbé pẹ́rẹ́gi kan náà báyìí. Ẹ ṣe mọ̀ pé Trump rèé. Yí ìgbà téèyàn bá ṣì dé rí kẹ́ẹ̀gì lẹ̀ ni, tí ń da omi inú ẹ̀. Kò sí ti ọ̀dà dúró.
0: Kò sí o.
1: Púpù ní ọmọ tú kalẹ̀. Tọ́. Ṣùgbọ́n kí adarí ayò yẹn lọ mọ nǹkan kan ò tí àwọn ilé ìbò máa ń sọ wípé success is failure after failure without losing your enthusiasm. Yẹn ni pé ìkulẹ̀ ìjákulẹ̀ lórí ìjákulẹ̀ láì ṣe wípé a gbà kí ó kó rẹ̀wẹ̀sì bá ọkàn ẹni láì pa ewu ẹni nìyàn fi ṣe àṣeyọrí. Ẹgbẹ́ mẹ́rin bá gbìyànjú nǹkan kan sí tí ó bá dàbí pé ìkùnà bá àbí ìjákulẹ̀ bá kó má rò pé kí kó má jákàn lórí rẹ̀. Ìfẹ́ tó ní sí nǹkan yẹn ni kó máa mú láradá lóòrèkóòrè nígbà tó bá yá yóò ṣàṣeyọrí ńbẹ. Ó dà tó ìròyìn kan lélẹ́yìí o. Ilé gbé wa lọ tààrà báhùn. Ó gbé wa lọ sí ìpínlẹ̀ ti Delta. Níbi tí iléeṣẹ́ ọkọ̀ ojú irin ilẹ̀ Nàìjíríà, Nigerian Railway Corporation NRC, tó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan mà ti gbèkúru jẹ lọ́wọ́ ẹbọra o. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú irin tó dànù ní àná gangan ní Agbo. Ọkọ̀ ojú irin yìí dànù, ọkọ̀ ojú irin tó ń lọ sí ọ̀nà Wọrí Ìtàpé ló ná kí ó tó di pé ó dànù. Tó, wọ́n ní iléeṣẹ́ ti ọkọ̀ ojú irin ọ̀hún náà ló fi kún pé àwọn ìṣí ọ̀wọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ lára ọkọ̀ ojú irin ọ̀hún náà ni wọ́n ya kúrò ní ojú òpó wọn lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ni pé ẹmọ tó bá ti lójú òpó bí kì í ti ṣi arésá bẹ́ẹ̀ náà ni kì í ti arésá. Ṣùgbọ́n nígbà tí ẹmọ bá ti yà kúrò lójú òpó ṣe mọ̀ pé inú igbó ní ń lọ, ó sì ṣeé ṣe kọ́wọ́ àgbẹ̀ kọ́ tẹ́ lójú ẹsẹ̀ pọ̀pá látàrí ẹ̀ ìpàkọ́ ẹ̀ ó di wọ̀n kó tó lajú pé ó ti dẹran náà ṣáàsùn. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ni tó ṣẹlẹ̀ nígbà tí àwọn ọ̀wọ́ mẹ́rin ara ọkọ̀ yìí, ọkọ̀ ojú irin náà tí ó ya kúrò lójú òpó tá a mọ̀ sí Rail Line. Ẹni tí ṣe adarí iléeṣẹ́ ọ̀hún, ọ̀mọ̀wé Káyọ̀dé Ọpẹ́ifá, nínú ọ̀rọ̀ tó bòde ló sọ di mímọ̀ wípé ikọ̀ eléyìí tó máa rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ti iléeṣẹ́ ọ̀hún àti àwọn aláṣẹ míì lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń gbìyànjú láti wá nǹkan ṣe sí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti gbé ṣẹlẹ̀ àti láti ṣe ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí agbára wọn ṣe mọ àti bí òfin ṣe làálẹ̀ fún wọn láti ṣe. Ọ̀rọ̀ ọ̀hún náà ló kà sínú ìwé ìròyìn bẹ́ẹ̀. Ọ̀pẹ́ Ifá ẹ̀wẹ̀ nígbà tó ń sọ di mímọ̀ ni pé àwọn aláṣẹ tí ọ̀rọ̀ kan tó sì súnmọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ó ti jẹ́ pé wọ́n tún tẹ̀síwájú láti máa wo kí àwọn nǹkan tó ṣeé ṣe kó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí àbí kó ṣe okùnfà rẹ̀. Wọ́n ní ó wá fi kún un wípé àtìlẹ́yìn lóníranran òun náà ni wọ́n tún ṣe o fún àwọn tí wọ́n jẹ́ àwọn ìrònú ọkọ̀ yìí tí Ọlọ́run ò tí ì pé kọ́lọ́jọ́ tiwọn ó dé ṣùgbọ́n táwọn náà wọn ò ṣàìfaragbá ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó sọ̀rọ̀ ó ní àdúrà wa àti àfisọ́kàn lóníranran ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni yóò máa wà pẹ̀lú àwọn tó fara káṣá làásìgbò yìí àti àwọn olólùfẹ́ wọn. Ó ṣe wípé orílẹ̀-èdè Nàìjíríà tó tara ọkọ̀ ojú irin pàdánù odindi ẹ̀mí mẹ́ta tán ní ìpínlẹ̀ ti Delta lọ́hùn-ún kí Ọlọ́run kó jọ́sẹ̀ kó máa ṣọ́ wa. Ọkọ̀ tójú pópó ojú títì la wílẹ̀ kan pé dẹ́rẹ́bà ṣe bẹ́ẹ̀ ọ bá lọ tójú irin tún leléyìí o. Táwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tún lọ bẹ́ẹ̀ kán pèkúru jẹ lọ́wọ́ ẹbọra kọ́lọ́run ṣáà máa ṣọ́ wa. Àní ibi gbogbo lọ́lọ́run wà, ibi gbogbo náà ló sì fààyè ikú sí, ibi gbogbo náà ló sì tún fààyè iyè sí. Iyè ni kó máa jẹ́ tiwa. Wearing the Nation ló gbé ìròyìn náà ṣá o.
0: Tó ẹ tó jẹ́ ká tẹ̀síwájú, wọn ni iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ó mọ̀ sí rẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná kan eléyìí tí wọ́n ló ṣẹyọ ní agbègbè Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló sì wáyé látara bátìrì ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó búgbàmù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe alága àjọ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ Maruf Akinwande, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ panápaná eléyìí tí ACFS Àmọ̀wó tọ́léwájú rẹ̀ náà ni wọ́n tara ṣàṣà tí wọ́n sì kóra wọn lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n gba ìpè pàjáwìrì látọ̀dọ̀ Olúyọ̀mádé Adépéjú wípé kí wọ́n jọ dákun ilé kan eléyìí tí wọ́n pè ní Techno Complex tó wà ní agbègbè Roundabout Mokola òun náà ni iná mà ti mú ó tún sọ̀rọ̀ síwájú wípé lẹ́yìn tí wọ́n gbọ́ eléyìí náà sì ni àwọn panápaná ọ̀hún wọ́n tara ṣàṣà wọn lọ síbi ìṣẹ̀lẹ̀ náà láti mọ̀ jẹ́ kí ọwọ́jà iná ọ̀hún kó tún mú àwọn ilé ìtajà tàbí àwọn ilé míì ilé tó wà láyìíká ilé ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ síwájú wọn ní lára àwọn ìwádìí tí wọ́n kọ́kọ́ ṣe òun náà ló ń ṣàfihàn rẹ̀ ó wípé iná ọ̀hún náà ló ṣẹlẹ̀ látara bátìrì ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó búgbàmù lẹ́yìn eléyìí ńkọ̀ ó sì ràn mọ́ àwọn nǹkan míì tó wà láyìíká rẹ̀ tó jẹ́ wípé àwọn náà ńkọ̀ ó lè ran iná ọ̀hún ó lè ràn lọ́wọ́ wọn ni alága àjọ panápaná ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ló wá gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní agbègbè mọ́kọ́lá lẹ́yìn tán ni ń ṣe ló pèsè ètò ààbò ní àyíká ọ̀hún tó sì jẹ́ kí iṣẹ́ àwọn kó rọrùn láti ṣe bákan náà ni wọ́n wá ń fi àsìkò yìí rọ gbogbo àwọn aráàlú wípé ẹ jẹ́ kí a máa tẹ̀lé àwọn òfin eléyìí tó jẹ́ òfin ààbò pàápàá jùlọ lásìkò tá a bá ń lo àwọn nǹkan tó jẹ́ pé ó ń lo iná ọba fóònù ni tàbí àwọn nǹkan míì láti fi lè dènà irúfẹ́ àwọn ìbúgbàmù báyìí eléyìí tó lè yọrí sí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná lákòótán Akínwandé tún wá tẹ pẹlẹmọ wípé ó ṣe pàtàkì o káàrí wípé a ní àwọn ẹ̀rọ panápaná tamọ̀ sí fire extinguisher a ní ní àwọn ibùdó tó jẹ́ wípé wọ́n jẹ́ ibùdó ìtajà ó dàbí yẹn ní ilé gan kò ṣe wọ̀ láti torí ta bá ní eléyìí ó máa ń tètè ń ṣe ìrànlọ́wọ́ ní ìgbàkúùgbà tírú ìjàm̀bá báyìí tó bá fẹ́ wáyé láti rí dájú wípé wọ́n rẹ́yìn ìjàm̀bá iná ọ̀hún pàápàá jùlọ lásìkò tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́lẹ̀ ìlédùmọ̀rẹ̀ kó mọ̀ ṣọ̀wà ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
1: ó dá ẹjọ́ lọ sí ìpínlẹ̀ Kebbi o níbi tí àwọn ọlọ́pàá ti fìdí rẹ̀ múlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ kan tí ó bani lọ́kàn jẹ́ ilé ìtàn ni wípé àlùfáà ilé kéwù kan àbí ká pè ní adarí ẹ̀sìn kan tí ó ń bẹ ní ibi ìdè àwọn tó ń bẹ ní gbèkùn àwọn agbórí ìgbẹ́dì gara ọlọ́ṣà wípé ó ti dágbére fáyé o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi náà ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé Alhaji Muhammad Maibarga wọn ni òun náà ni wọn jí gbé o ni àwọn ajínigbé wọnyí gara ọlọ́ṣà yìí jí gbé ní agbègbè ti ìjọba ìbílẹ̀ kókóbẹ̀sẹ̀ tí ó sì ti ṣe bẹ́ẹ̀ tó ti dágbére fáyé ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ sp bashir usman ló sọ ọ́ di mímọ̀ wípé ìròyìn náà ló tẹ àwọn létí níbẹ̀ náà sì ni àwọn ti mọ̀ pé àáfàá tá à ń wí yìí o wọn ni òun náà ni ó ti dágbére fáyé ní ìkáwọ́ àwọn ajínigbé tó jí gbé usman àfikún ọ̀rọ̀ rẹ̀ pé akitiyan gbogbo náà ló ń lọ láti fi wádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí ó sì jẹ́ pé àwọn tẹ̀ lè gba ìdáǹde rẹ̀ kúrò lọ́wọ́ àwọn kọlọ̀rọ̀sí tí à ń sọ yìí kò wá tán síbẹ̀ àtàwọn tó kù míì náà tí wọ́n ń bẹ́ ń bẹ̀ tí wọ́n jí gbé ní àsìkò ìgbà náà ní ìjọba ìbílẹ̀ kókóbẹ̀sẹ̀ àti ìjọba ìbílẹ̀ wàságù wọn ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún òun náà ni wọn ò kéde rẹ̀ fáráyé o nígbà tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n padà fìdí rẹ̀ múlẹ̀ àwọn ọlọ́pàá padà fìdí rẹ̀ múlẹ̀ lẹ́yìn tí àwọn oníròyìn tó bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò ìwé ìròyìn daily post ṣáájú àsìkò yìí òun náà ni ó ti kọ́kọ́ gbé ìròyìn jáde o wípé Maibarga òun náà ni wọ́n jí gbé o tòun ti ẹni tí ó ti fìgbà kan jẹ́ alága ti ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ ti kókóbẹ̀sẹ̀ àjẹ́ pé àwọn èèyàn jankan ni wọ́n tún ń yẹ̀wò tí wọ́n ń gbé wọn ni fọ́nrán fídíò kan tó bóde lórí ayélujára fi hàn àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àgbàlagbà kan mímọ̀ bóyá yìí náà rí lórí ayélujára níbi tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n gba ìdáǹde àwọn pàápàá jùlọ nípa ti wípé ó ní ìpèníjà ìlera kan eléyìí tí ó ń bá arákùnrin náà fínra tó sì sọ ńgbà náà nínú fọ́nrán ọ̀hún wọn ni ẹni tó fìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú apc sọ̀rọ̀ wípé àwọn méjèèjì tẹ́ ń wò yìí e ba si ri won le looto won joko kale le ni awon agbalagba meji ti won tun lomi lara oni won je awon nipa lati ma rin irin lona to jin irin tan wi opo lapo ju ninu igbo si ni awon rin ki bi eranko oni lawon won ti e fi ti ojo ori awon se rara lai fota pe pelu oni be na si ni won ti e won laanu oni kaanu ti ilera awon ti awon so fun won wi pe o ku die ka to nise ni won mo an wo igbo kiri ti awon si rin ona toji ninu igbo okan ninu awon agbalagba meji ni teyin na ri lori ayelujara bo ba se pe ri won o na ni o ti dagbere faye bayo to gba ikuruje lowo ebura alaji muhammad my barga ibi oba wa ile ri o to aki won ni ipinle kebi na pe won tu ku ara fera ku ni abe naija nso jojo
2: banko gbe banko gbe iroyin iroyin agboso gbanin FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Ni West Midlands Open University amuki eko wa laro watu kusi rodon lo watu ofani lakbo ya eto igbani wali ndo lo wolo wo osile beren ya jwe kore ekpe lo watu kere to ekberu meji abon naira fun abala eko ko okan course unit nyan ino anwen eka eko to ni igbele waka akiri bubagba yebi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management buyo sheshe pari lewe grama direct entry abi ofesha ayipada HNDC Degree University o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko ore di memuse
4: banko bi iroyin agbo so gbanu
5: woni ke yan ma fi kini line bi be yan ba se pe kini won fe mo je mo awon ko wa mo mu
6: Boy, don't know about what I'm talking about. Yeah, love you, Jagun. Me too, love you, Jagun. Me bang.
5: Every day, Saturday, that bang. Ah, you don't need to answer, but no, later.
6: You become an angel, shout it, baby.
5: To that. So, I just can't too much. You know, lady, when you are a buruku, to untend you. When he, I be like, can Nick, me let do to work buruku, and you all luchi upomwa. Wọ́n ni òun náà ni àwọn ọlọ́pàá ti mú o àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Edo òun náà ni wọ́n sì náwó gan arábìnrin ọ̀hún lẹ́yìn tí wọ́n lo díbọn ìjínigbé rẹ̀ láti fi gba 50 mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ni ìyóòyá ilé ìtura kan náà ni wọ́n ti bá o ní ìpínlẹ̀ Delta tòun àti olólùfẹ́ rẹ̀ kan àti ọkùnrin kan tí wọ́n ní ìgbàgbọ́ wípé olólùfẹ́ rẹ̀ ni wọ́n ní ọlùjì òun náà ni ìròyìn jẹ́ kó di bí mọ̀ pé wọ́n jí gbé òní ọ̀sẹ̀ tó kọjá ní agbègbè kan tí wọ́n ń pè ní Ipoba Hill eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Ipoba Ọ̀ha ní ìpínlẹ̀ Edo wọ́n ní àwọn ọmọ rẹ̀ eléyìí tó fi mọ́ ọmọ rẹ̀ obìnrin kan eléyìí tán ló ń gbé ní orílẹ̀-èdè Canada wọ́n ni wọ́n sì ké gbàjáre wọ́n bẹ̀bẹ̀ wọ́n bẹ àwọn aráàlú ẹjọ́ ẹ dákun ẹ bá wa dáwó ká fi gbà ya wà ẹ dákun iye tí wọ́n ń béèrè leléyìí wọ́n ní ọmọ rẹ̀ míì tóun náà tún jóbìnrin tó porúkọ ara tẹ̀ ní Anita nínú fọ́nrán kan lòun náà sọ wípé iye òun padà bọ̀ ni láti ṣọ́ọ̀bù rẹ̀ eléyìí tó sọ pé ó tún wá padà wípé òun ti gbàgbé apron èyí tí wọ́n máa ń wọ̀ téèyàn bá ń dáná nílé ìdáná wọ́n ní látìgbà náà ń kọ́ o làwọn ò rí nọ́mbà rẹ̀ pè mọ́ o wọ́n ní bó tẹ̀sílẹ̀ jẹ́ pé àwọn rò wípé ọ̀dọ̀ ìyá ìyá àwọn òun náà ni ìyá àwọn lọ láti lọ rèé sùn síbẹ̀ wọ́n ní ṣùgbọ́n ohun ìyàlẹ́nu ló jẹ́ fáwọn o nígbà tí bàbá àwọn pè wípé grandma sọ wípé mami yóò sí lọ́dọ̀ àwọn o Anita ni ìgbà gangan làwọn ti wá rò pé tọ́ nǹkan ti ṣe àwọn o a jẹ́ pé ìyá àwọn ti kó sọ́wọ́ àwọn ajínigbé eléyìí tí wọ́n sì ń béèrè fún 50 million naira eléyìí tí wọ́n sì fún àwọn nígbèdéke ọ̀sẹ̀ kan láti san o wọ́n ní àwọn gbọ́nlé àwọn gbọ̀ta àwọn rí 20 million naira eléyìí táwọn ajínigbé ọ̀hún kọ́ tí wọ́n sì gbà láti gbà wọ́n ní ṣùgbọ́n o ní kankan náà làwọn ọlọ́pàá làwọn náà jígìrì sí iṣẹ́ ọ̀hún o kó tó di pé àwọn san owó ọ̀hún ọlùchi òun náà ni wọ́n ní wọ́n bá ní ilé ìtura ní ọ̀bì arùkú ní ìpínlẹ̀ Delta o pẹ̀lú ẹni tí wọ́n rò pó jí gbé eléyìí tí àwọn ọlọ́pàá tí wọ́n tọpinpin nọ́mbà rẹ̀ eléyìí tí wọ́n fi pé o tí wọ́n sì tọpinpin rẹ̀ dé ọ̀bì arùkú yìí níbi tí wọ́n kára

0: wọn sí ní ilé ìtura kan o wọn ni kíákíá ni wọn sì pe ọkọ arábìnrin yìí wọn nínú bàbá bàbá dùn pé ha ẹṣẹ ẹkú iṣẹ takuntakun ẹdí bá ríyàwó mi wọn ni pégbà tí bàbá dé ilé iṣẹ ọlọpàá náà ni wọn sọ fún bàbá pé bó ṣe rí lélẹ yìí o wọn ni bó tẹ tilẹ jẹ pé ìyàwó rẹ ó bẹbẹ pé kí ọkọ òun kò jọ kó mọ sọ fáwọn ọmọ òun o lórí nǹkan tó ṣẹlẹ wọn ni ṣùgbọn o ọmọ rẹ tó wà ní canada o ni ẹ wo mọ́mí òun ti ba ìdílé jẹ́ wọ́n ti dáwọ́ ti bẹbí jẹ́ alẹ́lẹ́ náà ló sì sọ wípé tọ́ òun ó fi mọ́mí òun àti ẹni tí wọ́n mú òun jù wọ́n sọ́wọ́ ìjọba kí òfin
1: kí ìjọba ṣe nọ́mà
0: kó dá ìwà ẹ̀ kó dá sẹ́ríà kó gbé ìgbésẹ̀ ọba yẹn kó gbé
1: kílódé ní kóòtù ọmọ wọn lu gavu.
2: tó kò jẹ́ bí ó ti jẹ́ o ìgbà kan wọ́n sọ pé ọmọ ń dojú tẹbí ìwà ìyàwó àwòsùsù tó jẹ́ pé òun ni ó ń dojú tẹbí rẹ̀ báyìí nǹkan ńlá nù. ẹ ṣeun gan ni obi ti gbà ń kọ gbìròyìn tí ó ti máa ro wa pè fún tọ̀sán tòní náà lélẹ́ ẹ ṣeun púpọ̀ púpọ̀ àkíyìn ẹ̀yẹ́ wò rọ̀rọ̀ gẹ̀dẹ̀ tílépo fi ṣọ̀bọ̀ ààyè wò lójú yóò máa rọ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ báyìí ní obìnrin kókó ẹṣin gan ni ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéwùsì lorúkọ tí mò ń jẹ́ elephant solo ọ̀kan ṣoṣo àjànà òkútẹ́gbà gbòjẹ́ fún papọ̀jọ just football ló máa wọlé ní kòpẹ́kòpẹ́ tá a bá ti dìde pẹ̀lú Femaiti Femi Akinoṣo ti wà ní kalẹ̀ ire
0: tọ́ tẹ̀míládé àlòkù náà lèmi ń jẹ́ òdìgbà kan náà ire

0: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Oya ẹyin ọmọ lọwọ ijọn o tun ti zẹ fọsu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si cash lera lera lo ni back to back abẹrẹ latori new year cashport lọ sori valentine cashport easter cashport nko awọn eyan tun gbẹnu si yen lo ni igboro aye wakaze cashport yen gan lọ fa fa ka ma wa ti so nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹlẹ nko ẹ cash ẹlẹni ju anu ti a ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹẹtì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport nínú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti cashier, ọmọ mo ti cashier.
2: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ní Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkórí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán Kùnkùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀ inú gbọ̀ngàn Map 21 lórí ring road máa kàkó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìkájì ò jẹ́ ká sóyún ẹ̀ lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Mender Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì Celery.
4: S-E-L-A-R-R-I-E Salary.
3: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì Turmeric.
5: T-U-R-M-E-R-I-C Turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
5: orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
10: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: What are you waiting for? Visit www.splashfm1055.com for the latest headlines, videos, news, photographs of your favorite celebrities and on-air personalities, and daily updates. You can even upload and pay for your jingles on the website. Features also include exclusive access to what's hot and happening. When you sign up as a Splash FM VIP, get your own username and password. Click, click, click. www.splashfm1055.com.
12: Splash FM 105.5.

0: pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lódì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn
1: Dettol be 100% sure.
2: The Splash Super Drive is live.

0: 1,000 naira.
1: You say?
0: Go TV does scatter market with their World Cup special offer. Oh, yeah. With only 15,000 naira, we go carry Chacha decoder plus antenna plus 1 month subscription. Take Touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this go happen live for 4 correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one not be smart, you know. Make I go arrange my own decoder sharp sharp.
0: Go TV. Love it.
2: I'm in love. Oh.
3: I'm in love. Oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
5: Dúró náà kó tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Tomato sachet. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atún yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: pẹ̀lú lílo dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn kòkòrò tí ń fa àìsàn.
1: Dettol be 100% sure.
2: Dúró náà kó tóra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérè

0: Choose Milk, brought to you by the European Union and the Danish Dairy Board in conjunction with Arla Foods.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: ìpínlẹ̀ Imokago kí n tó wọlé ìrọ̀nà múṣẹ́ àgòyà.
1: Kò má.
0: Ẹ̀ka alẹ́ ní gbogbo bí ọwọ́ jà ìkànnì yìí dé. Ìyẹn ní gbogbo bí ẹ ti gbé láǹfààní àti máa gbọ́ mi. Ìjẹjọ́ lórí ètò yìí là ń pé a fi ètò ọ̀hún rọ̀ síbì kan.
1: Ọ̀rẹ́ rẹ ti bàjẹ́.
0: Mo sì pé láṣẹ Ọlọ́run ọba Olódùmarè á tún láǹfààní àti mú ètò ọ̀hún wá ńjọ́ mẹ́jọ ni mo wí níjẹjọ́. Olódùmarè gbọ́ ó gbà bẹ́ẹ̀ ó fàṣẹ sí. Lẹ́nu ìjẹjọ́ ọ̀hún sò ní ọ̀pọ̀ òjò ń ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ìṣẹ̀lẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó sì ti ṣẹ̀ káàkiri. Àmọ́ nínú àánú tòun ọláńlá Olódùmarè ló ṣe bẹ́ẹ̀ tó fi dá wa sí títí di àkókò yìí. Ilé yìí tá a fi ṣe bẹ́ẹ̀ mọ kó bẹ̀rẹ̀ fún Elédùà.
1: Ilé àpò
0: ṣe ń kí wa pé a kú ìgbìyànjú látàárọ̀. Olódùmarè yóò dé gbìyànjú wa ládé àníṣe lásán o.
1: Aṣebíṣeká.
0: Borí òru ẹnu ò jẹ́ pátá mo kí wa ẹkú gbìyànjú o.
1: Aṣe ni bá ní dárò.
0: A ní dààmú láṣọ Elédùà.
1: Aṣe.
0: A sì ní dẹni wọ́n ń gbé tàyà tọmọ tí wọ́n yìí gbé.
1: Aṣe ni bá ní dárò.
0: Láṣẹ Ọlọ́run ọba Olódùmarè.
1: Yọ ìgbẹ̀yìn o.
2: Ẹ jẹ́ máa rántí.
1: Imú níka o.
0: Ohun bó ti ń wulẹ̀ orí Elédùà ò ní fi wálẹ̀.
1: Imú máa ní.
0: Ojúbà yín Olódùmarè bá ti máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí ètò yìí ẹ bá wa pé o bẹ́ẹ̀ ti máa ń ṣe fún wa o. Ojúbà gbogbo alágbára yí pátápátá porogodo alágbára tó ń bẹnu atẹ́gùn nù kọ̀rọ̀kọ́ndù hòlẹ̀ gbogbo bí agbára ṣe bẹ́ẹ̀ tó farasin sí mojúbà yín ẹjọ́ ojú wa ṣe fún talẹ̀ yìí. Mojúbà pastor, mojúbà pastress, mojúbà olùṣọ́ àgùntàn, mojúbà gbogbo wòlíì tí ń gbétò yìí fún talẹ̀ yìí ní gbogbo lẹ̀kílẹ̀. Mojúbà yín o ẹjọ́ ojú wa ṣe o. Sẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́ lórí ètò yìí ìyẹn ètò tá a pè ní Imúníkà kò jẹ́ agbó òórùn àṣebè. Orúkọ mi ò yí padà ọmọọba Mukram Adédọ̀tun Asade ń lórúkọ mi. Málẹ́mi ni ọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ̀ níbọ̀ tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ ọ̀wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba ìwó kì í mẹ́kun ọmọ aṣọ́dẹ̀dọ̀ máa fàtàrí wòran. DJ Spider ni studio manager tàtò ìṣọ̀ṣiṣẹ́ pọ̀ fún talẹ́ yìí bá ṣèjọ máa ń ṣe.
1: Bí àwọ̀ tẹ́lẹ̀.
0: Kúnlé anífowó ṣe ń lò lóòótú ètò yìí.
1: Nígbà o kò máa bọ̀ tá a nìyàn ni.
0: Gbàgbé o ní gbogbo ìgbà ẹ̀ ń jáde ẹ wọlé láàárọ̀ lọ́sàn lálẹ́ wípé Imúníkà ní tòótọ́ o kò jẹ́ agbó òórùn àṣebè.
1: Imúníkà o.
0: Ìra wa ń lọ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí bá mi tún ṣòro mi abala tá a pè ní bá mi tún ṣòro mi bẹ́lẹ́ńjá láàmúwá tá a bá láǹfààní àti mú ìṣẹ̀lẹ̀ tó ń tọ́ka ìmú tó níkà tí ò jẹ́ agbóhùn àṣebi talẹ̀ tò ní wá pẹ̀lú ìwọ̀nba àkókò péré ti ta ní àṣebẹ̀.
1: Ọgbọ́n ti wọ́n.
0: Ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú ohun ìkìlọ̀.
1: Ẹni tóbi ni.
0: Fún talẹ̀ yìí.
1: À ń sọ ti wọ́n.
0: Ẹja kìra wa ń lọ̀ ká pera wa sá kíyèsí.
1: Ká ti rí.
0: Ṣe bẹ́ẹ̀ sinra wa ń gbẹ̀rẹ̀ pàkọ́.
1: Ká ti.

0: máa jóhun òwúrí fún mi gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ bá ń pè lẹ́yìn ètò tí wọ́n jẹ́ kí n mọ̀ wípé abala tá a pè lóhùn ìkìlọ̀ yìí wọ́n pé ó ń lapa tó dánú ìrìn àjò àwọn lókè ìpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí fún wa pé ohun tá a kì í lákàsí ohun tó kọ̀ kì í fọkàn sí náà lohun tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ń gbé ọ̀pọ̀ ṣubú nú ìrìn àjò lókè ìpẹ́ mo ti kì wá ń lọ nípa ìdè rí lábala yìí tá a pè lóhùn ìkìlọ̀ pé ẹ jẹ́ á ṣọ́ra fún ìdè ìdè bondage lólè ìbò ń pè é bondage ìdè ohun tí wọ́n ń pè ní ìdèhùn ọ̀pọ̀lọpọ̀ náà ló ń ṣe bẹ́ẹ̀ tó máa ń rìn ní bèbè ẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń fira ẹ̀ sínú ìdè ọ̀hún bẹ́ẹ̀ ni torí àwọn tí wọ́n fẹ́ fi ìdámọ̀nìyàn sínú ìdè wọ́n pọ̀ káàkiri tí wọ́n sì dúró ọ̀pọ̀ náà ló sì ṣe pé oríṣiríṣi orúkọ wọn gbé lórí wọ́n pọ̀ kì í fi ṣe bẹ́ẹ̀ tètè mọ̀ wà ń lọ jò ní iná tí mo sọ fún wa pé ká dẹjú dáadáa ìyá mọ̀ dẹjú ni àwọn bàbá wa mọ̀ pé ẹ̀dá bá dẹjú gbà mí àṣẹ bẹ́ẹ̀ wọ́n tá a bá dẹjú a mọ̀ rímú àwọn bàbá wa mọ̀ ń wí náà mo fi kì wà ń lọ gbà náà tí mo pe ẹ̀jẹ̀ adẹjú dáadáa bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀dá tí ń fẹ̀dá ẹgbẹ́ ẹ̀ sínú ìdè ohun wàhálà ó ṣe bẹ́ẹ̀ tí ó sọ dẹni tí kò ní le mí sọ́tún mí sósì mọ́ tó ti pé ọ̀rọ̀ le di sónú ẹ̀kú tí ó mọ̀ pé àmúmọ́ra ń gbà míì fẹ́lòmíì lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ń bẹnú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ mo pé wọn kì í kọ́ sórí la fi pòkọ̀ ètò yìí ní imú níkà tí ò já gbóòórùn aṣebè bẹ́ẹ̀ ni ní màjàlá tí mo ń ṣòfófó tí ó wí fún ẹni ó ní mú ọ̀hún pé nǹkan kan rùn tó ń ta sánsán tó dáa lágbègbè ibi tó wà inú yìí náà ni ó tún jẹ́ màjàlá léyìí tí ó tún ṣòfófó bákan náà yóò pé nǹkan kan wà níbì kan tó pọ̀kọ̀ ìyẹn tó kù díẹ̀ káàtó ṣe pé òórùn ọ̀hún burúkú jù ẹni bẹ́ẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn tí wọ́n mọ̀ pera wọn jọ pé ẹ wo ẹja wo kinní yìí òórùn ọ̀hún ò dáa ẹja wa kí láti ṣe sí bó ṣe nù lé gbogbo ohun burúkú bẹ́ẹ̀ wọ́n pè é dákun ṣe ṣe pé nǹkan kan ti bàjẹ́ síbí yìí ẹja wa bá ti ṣe imú ni àwọn imú ọ̀hún ló kọ̀ tó kùnà tí ò gbóòórùn àṣebè ọ̀pọ̀ ẹ̀dá ni ó ń bẹnú òdè lọ́lọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí ó ṣe é ṣe kí wọ náà ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dásẹ̀ wọ́ màá ṣe tún ìkìlọ̀ ọ̀hún kì í fún talẹ́ yìí ó sì ṣe é ṣe kó ṣẹ̀ṣẹ̀ máa gbótò yìí fúngbà àkọ́kọ́ olódùmarè ò ní fi wá sínú ìdè àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń bẹnú ìdè báyìí ọ̀pọ̀ ọkọ ló ń bẹnú ìdè ọ̀pọ̀ ìyàwó ilé ló ń bẹnú ìdè ẹlòmíì tí wọ́n ń pè lẹ́gbọ̀n àbúrò ṣe bẹ́ẹ̀ tó fi sínú ìdè ọ̀hún ẹlòmíì tí wọ́n ń pè ní àbúrò pàápàá ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ tó fi sínú ìdè ọ̀hún bẹ́ẹ̀ ni bàbá ló fọmọ sínú ìdè ọmọ ló fi babẹ́ sínú ìdè mo fi sọ pé ayé tá a mọ́ ń wí ní gbogbo ìgbà ọ̀hún ayé mo pé lọ́pọ̀ ìgbà ọkọ a mọ́ jáyé fún ìyàwó ẹ̀ lọ́pọ̀ ìgbà sì rèé ìyàwó náà mọ̀ jẹ́ ayé fún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ sì lẹ̀gbọ́n mọ̀ jẹ́ ayé fún àbúrò àbúrò mọ̀ jẹ́ ayé fún ẹ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ni bàbá mọ̀ jẹ́ ayé fọmọ bẹ́ẹ̀ sì lọmọ náà ṣe bẹ́ẹ̀ sì mọ̀ jẹ́ ayé fún bàbá ni kálukú ṣe gbọ́dọ̀ ṣọ́ra gan ìwé kò sí èèyàn rẹ láyé mọ́ mo ti wíyùn náà jè ló èèyàn rẹ wà olubi ẹ̀dá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kálukú ló sì ṣojú fúrú yìí kò sẹ́nìkan tó kọ́ sátàrí la fi pé imú níkà kò jẹ́ àgbòòrùn àṣebì bẹ́ẹ̀ ni tọrùn ara rẹ bọ̀dẹ̀ jẹ́ kí wọ́n fà ọ́ síbẹ̀ ajẹ́ nìkan ó fi ọ́ sínú ìfún pinpin ajẹ́ nìkan ó rọ́ rìnrìn àjò àrèmábọ̀ ìwọ ni kò dẹjúlẹ̀ dáadáa gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé ẹ̀kan tó bá fẹ́ ṣe pẹ̀lẹ́ nìkan ó ṣeéṣe kí wọ́n mọ̀ pè ẹ́ sí nǹkan kan lọ́lọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí nǹkan kan ló ń là kọjá tí kinní ọ̀hún gbóná tó bẹ́ẹ̀ ó ti dàárò sọ́tún dàárò sósì ẹnìkan tó ń fọ̀rọ̀ ọ̀hún lọ ló pé òun ó mú ìrìn àjò kan yìí ìrìn àjò ọ̀hún ló sì mọ ohun tí ó gbẹ̀yìn ẹ̀ ó ṣe pàtàkì kó jọ ọ́ wò kó tọ́ wò dáadáa kó tó tọ̀nà bẹ̀ kó má jẹ́bi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tún fi kún wàhálà eléyìí tó ń pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìyẹn òfin pé ìdè ni eléyìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ sí púpọ̀ sì lè jáde ọ̀dọ̀ wòlíì lọmọ ọjọ́ míì ti tọrùn bókun ìdè bá a ti ń sọ̀rọ̀ yìí o ọ̀pọ̀lọpọ̀ àdúrà wọn ti ń gbà fún un. Síbẹ̀ ẹrẹ́ni tó wá sórí ètò yìí ń jẹjọ́ lábalábá mi tún ṣòro mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ní láti sọ àyè ni ò gbà wá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti rin àwọn ìrìn àjò kan nítorí àwọn nǹkan kan tó là kọjá eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó fi sí kóríta kò yé mi mọ́ tíwájú ò ṣe lọ tẹ́yìn ò ṣe padà sí ètò yìí ló lóun gbọ́. lo si pe mi ni keto leyin ta meto yi wa lojo na o salaye lekun o da wi fun mi lojo na pe oun fe lo torun bokun tori wahala kan ati idamu kan to ti ko ni latara wi pe oun woju tu si wahala nkan kan to nda laamu ni akoko be bi o ti se be to ti lo torun bokun run iwa iso oun nikan iyawo to kun bo o torun bokun oun iba ti n soro yi iyawo e o ti jade kuo o ti ri gele ni iyawo o ti jade kuo iyawo papa kweru to ku nle e to si se be to si lo opo wa nu wahala be lowo lowo yi opo si sese fe gbe igbese lati lo torun bokun bi won ti ke okun le won ti ti okun ohun bo lorun to mare mo jaji so fin aye ni sora ohun ti mo ntenu mo ti mo fin ki wa nlo fun tale to ni ni pe sora fun kini kan tun imu pe ni bondage de ni oli lo nde omo ojo opo afa lo nde omo alasala tun opo egbon lo faburu e sinu ide boya nitori pe owo e ji sowo die opo aburu na lo nfi egbon sinu damu ide ohun ri pe owo egbon ji sowo die iyawo a mo se be foko oko a mo se be fun iyawo ati ohun de mole nitori awon kankan atawon kankan ni ti o se be fi mo wulo fun won ni ko deju le daada owo eyan to ba se irin ajo to rin nkan ti won o pe o si nkan ti won a so fun o ti won na o mo to fi te to taraporo won mo weakness elomi ni won fi fi sinu wahala di ba ti nsoro yi ti o fi roju tu oro le aye toro mo pe gbonjo gbonjo ni o mo gbon awon nkan kan wa to se pe ki won to fi to le ti yo ti mo gbon firifiri kaakakiri ohun to ku opolopo si wahala ni je kare o ti e lele fara lele die elomi o to gbo nkan yo mo gbon pepepepepepe awon ti won si ti mo be na ni won fi se be tun ran nirin ajo ti o ko si wahala si olodumare mo fi wa sinu wahala e ja doju oja ta ba parade ni won ba akoko pere ti ta ni a tesiwaju e ku kale mo nbo wa
1: Flash FM 105.5 Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
3: Everybody come aside, oh!

0: Flash 105.5 FM, your integrity station.
1: Flash FM 105.5.
2: Ìlú Ìbàdàn yóò gbàlejò wákàtí ìtúsílẹ̀.
3: Ọlọ́run wákàtí ìtúsílẹ̀.
2: Fáyáyáyá. Ẹlẹ́kejì irú ẹ̀ rèé nílùú Ìbàdàn. Ọjọ́ méjì nílùú Ìbàdàn. Gbogbo Ìbàdàn ẹ pariwo. Jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Lẹ́jọ́bẹ̀là ìmọ́lẹ̀ máa tàn sí gbogbo ibi tí òkùnkùn ti bolẹ̀ nínú ayé rẹ. Thursday ọjọ́ kọkànlá àti Friday ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026. Agogo mọ́kànlá àṣálẹ̀ la máa pàdé ní The African Church, Holy Trinity Parish, Polytechnic Road, Sango, Ibadan. Ẹ wá pàdé àwọn ikọ̀ àti ìrìjú Ọlọ́run. Bishop Tunde Bamigbóye Fáyàyà. Pastor Yomi Bamigbóye Fáyàyà. Evangelist Bukola Akíndéṣẹ́wọlẹ̀ Jésù. Evangelist Fọláṣadé Taiwo. Reverend Mrs. Tóyin Adébáyọ̀. Pẹ̀lú Evangelist Ṣeun Ogúnridé Ṣeun Praise. Ní wákàtí ìtúsílẹ̀ ti ìlú Ìbàdàn, gbogbo ènìyàn ni kò gbáradì torí ìmọ́lẹ̀ yóò tàn. Ẹ máa pè 0801-0432-2578. Wákàtí ìtúsílẹ̀ nílùú Ìbàdàn. Christ Covenant Deliverance Ministry in conjunction with the African Church located.

0: ìwé àìsáyà orí ọgbọ́n tẹsẹ̀ kìíní wípé dìde tán ìmọ̀.
1: Bíbélì sọ ó sì fìdí ẹ̀ múlẹ̀ fún wa nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ kìíní títí di ìkẹta. Ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà. A ní orí ọ̀fẹ́ àti àǹfààní tó pọ̀ púpọ̀ lẹ́ẹ̀kan sí nílùú Ìbàdàn láti jẹ́ kí ìmọ́lẹ̀ Ọlọ́run kí ó tàn káàkiri àti ní orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Mú kí Ọlọ́run fún orí ọ̀fẹ́ tuntun fún wa láti wà lórí ètò yìí. Ìyẹn àkànṣe ètò pàtàkì ti ilé-iṣẹ́ ìránṣẹ́ wákàtí ìtúsílẹ̀, ìyẹn Christ Covenant Deliverance Ministry, eléyìí tí wọ́n gbédé nílùú Ìbàdàn. Ariwo ẹ̀ náà ni gbogbo wa ń pa tantan wípé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Ẹ pariwo fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ wípé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Ẹ jẹ́ kí bàbá káàbọ̀, wọ́n ti gbé ìmọ́lẹ̀ ìwọ̀lú Ìbàdàn láti àti àárọ̀ láti ń retí wọn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ti wà ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo èèyàn ti ń retí jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó tàn. Ilé tó jẹ́ àkọ́ṣe ètò láti ọ̀dọ̀ bàbá wa tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ láti jẹ́ olùdarí ilé-iṣẹ́ ìránṣẹ́ wákàtí ìtúsílẹ̀ àti gbédé nílùú Ìbàdàn. Ẹ jẹ́ kí bàbá káàbọ̀ torí àkókò yẹn ń sáré. Mú kí yín dádì Bishop Otunde bàbá Fàyàyàyà.
2: Ẹ ṣe mà, ẹ kalẹ̀ ọ̀hún.
1: Ẹ kalẹ̀ sà. Àwọn èèyàn ń wò ó pé ṣé ohun bàbá la gbọ́, ohun wọn la gbọ́. Ẹ má súre fún wa lálẹ́ ìsà torí ó ń ṣọwọ́ àdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ bá ń gbóhùn yìí lọ́wọ́ báyìí, ẹ pé àwọn èèyàn sí ibi ẹ̀rọ rédíò yín dáadáa. Ẹ ní orí ọ̀fẹ́ láti máa wò wá kétékété ní ìkànnì tiwa, ìyẹn lórí ẹ̀rọ ayélujára Splash FM 105.5 ní àṣálẹ̀ yìí. Bishop Tunde Bamigbóyè, bàbá wákàtí ìtúsílẹ̀, bàbá Fàyàyàyà, àwọn náà ni ẹ ń gbóhùn wọn lọ́wọ́ báyìí. Dádì ẹ káàbọ̀ sílùú Ìbàdàn.
2: Mo kí gbogbo àwa ọmọ ìlú Ìbàdàn pé ẹ kú ilé o.
1: Ẹ máa ti kó wa, ẹ ní àwa ṣé Ìbàdàn lẹ́yìn sà.
2: Torí pé àwa náà ń ṣiṣẹ́ ìránṣẹ́ bí àwa náà ti di ọmọ Ìbàdàn nìyẹn.
1: A ti dọmọ ìlú Ìbàdàn. Ẹ̀yà, inú wa dùn púpọ̀ láti gbà yín lálejò. Ọtún tó kọjá, òun náà la ní orí ọ̀fẹ́ báyìí láti rí yín lórí ètò yìí. Ó dẹ̀ jẹ́ ọdọọdún la máa ń sábà rí ètò wákàtí ìtúsílẹ̀ ní ìlú Ìbàdàn. Ìmọ́lẹ̀ kò tàn, kí ló bẹ̀lẹ̀ wá lọ́dún yìí sà?
2: Láì tẹ̀ tí mọ̀ pé làásìgbò máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ọlọ́run ti fún wa ní àkórí yẹn ti pẹ́ pé tipàdé bá máa wáyé o. Àkórí rẹ̀ yóò jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó tàn. Lady Abilite.
1: Oh my God.
2: Ó dẹ̀ wà ní ó ní ṣe pẹ̀lú nǹkan tí à ń là kọjá lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run náà á dẹ̀ tàn mọ́lẹ̀ sí orílẹ̀-èdè wa.
1: Àmì ariwo pọ̀ ní ìgboro báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ni àwọn èèyàn ń béèrè tí wọn ò rí èsì fún. The generation that is in the darkness lálẹ́ pé ìran ta wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tèmi náà wá wo àkórí yìí, mo rí i pé ẹ̀mí Ọlọ́run gan ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú yín. Àwọn kan sọ létí mi pé àdúrà ò gbà mọ́. Dádì kí lẹ fi?
2: Àdúrà ṣe ń gbà. Àwọn tí wọ́n sọ pàdúrà ò gbà mọ́ yẹn, ó yẹ ká bí wọ́n léèrè pé nígbà tán ní ìṣòro nígbà kan taná pè tó dáhùn. Ṣé bọ́lọ́run yẹn ló dáhùn? Ọlọ́run tó dáhùn lánàá, ó sì lè dáhùn lónìí. Pé èèyàn ńlá ìṣòro kan kọjá kò tí ì rí èsì kò túmọ̀ sí pé Ọlọ́run kò gbọ́ àdúrà. Ó ti gbọ́ nígbà kan rí, á dẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan sí.
1: Oh my God, ẹ gbọ́ ohun tí bàbá sọ lálẹ́ yìí. Tó bá jẹ́ pé o ti pè é rí, o pe orúkọ Olúwa rí, tó sì ti jẹ́ fún ẹ. A jẹ́ pé lákòókò yìí kò yẹ ká máa sọ pé àdúrà kò gbà mọ́. Mo rí ilé-iṣẹ́ kan, ilé-iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ pé kò sí nǹkan méjì tí wọ́n ń ṣe ju àdúrà lọ, àdúrà lọ, àdúrà lọ, àdúrà lọ. Ó ti tó bí ọdún díẹ̀ tí èmi ti mọ̀ yìí. Mo rí i pé àdúrà yìí náà ni òní Ọlọ́run gbélé yín lọ́wọ́. Mo fẹ́ káwọn èèyàn lọ jẹ́rìí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ lọ sí gbogbo ìkànnì ayélujára, ìyẹn ti wákàtí ìtúsílẹ̀. Ẹ lọ wò ó ní ti bàbá wa Bishop Tunde Bamigbóyè. Ẹ lọ síbi wákàtí ìtúsílẹ̀ Prayer Mountain. Ẹ lọ wò ó, ẹ máa rí i pé lọ́sàn àti lóru ní wákàtí kọ̀ọ̀kan àdúrà òní wọ́n ń gbà níbẹ̀. Dádì báwo ló ṣe rọrùn láti gbàdúrà?
2: Àdúrà rọrùn tí Ọlọ́run bá fi tó bá fi fún yàn. Àbíbélì sọ níbì kan pé àwa ò mọ bí a ti ń gbàdúrà, ṣùgbọ́n ẹ̀mí ó ń fi kérora tí a ò lè fẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. It is the spirit that help us to pray.
1: Adura rorun lati gba.
2: Adura rorun.
1: Tori en lo ba wo page yan o pe akilo de se won ni simi bi ni. Adura, adura, adura sha. Be ji loru e lo gbe sibe. E ma ri pe won gbadura lowo na ni. A je pe adura rorun lati gba. Akoko yi bayi o n pe fun adura. Inu mi wa du pe akanse eto yi o so pe ka wa tun gbadura. Ojo melo la nbo lati wa se wa.
2: Ipade ma je ipade ojo meji.
1: Okay sir.
2: Ni ojo Thursday and Friday.
1: Iyan o la bayi sir.
2: Iyan o la 11th of June and 12th of June, Thursday and Friday. Ni de di ago merin.
1: Okay sir. Ati yi pada si agogo merin.
2: Be ni showru la pe tele. Tori ipade yen ati pinu re tele.
1: Okay,
2: some
1: sir.
2: Months ago. Ki gbogbo wahala to sele. Sugbon awa na ani omi alomi lara ni eje ade jeni to loye nkan to nlo tori e la se yi pada si irole ke yan ma ba fi emi awon eyan wewu bi won ba ngbadura o gbodo ma fogbon gbadura
1: a gbodo ma kiesara a je pe ago merin irole oni ipade todun yi o se se ko pada si
2: o se ko pada si soru ta ma nse
1: tele
2: lo do tele
1: sugbon fun odun 2026 lowo bayi wakati tu sile ni lu ibadan ago merin lola lo ma gbina ya awon wo de an reti
2: alagbara olorun emi o wa ni bi ipade
1: yen amope te ti de lu ibadan bayi
2: pelu opolopo awon iranse olorun pastor mrs yomi ba mu gboye ma wa nbe
1: wow mama faya ya ya ni e o
2: mama wa reverend dr adebayo na ma wa nbe
1: wow
2: bakona ni awon olorin emi wa evangelist bukola akin adesewele jesu yo wa nbe arabirin wa jin rere folashade tawo yo wa nbe
1: wow
2: omo wa oluwa seun praise na yo wa nbe
1: wow
2: opolopo iranse olorun ni yo wa nbe fun ojo meji yen
1: okay
2: a fe be olorun ko ton imole si orilede wa gbogbo awon omo to wa ninu ahamo olorun ton mole si bi ti won wa ko gba won jade gbogbo awon ajinigbe pa ko gba agbara lowo won lekan si ki Nigeria ni alafia
1: amen gbogbo eyin ti e gbagbo ninu adura ti e si mo pe adura ngba ati eyin ti e ro pe ko ti e gba gbogbo wa patapata ni ka jo pade lola kari bi olorun se man dawon adura ti a ba ri awon eniyan kan to madura gba ton le gba ani olorun kan eleyi ti o man dawon adura e je pada si bi akori yen mo ni interest pupo sa imole imole awon wo lo ni de ba
2: ti e ba wo iwe Genesis ori kini lati ese kini yen oro olorun so pe li ati ti ko se olorun da orun won aye aye si wa ni juju the first utterance of the Lord. The first word, the first commandment from God is let there be light.
1: Ashe akoko niyan.
2: Ashe akoko niyan. Pe je ki imole ki wa. Olorun fun ara re pe juju wa ninu aye to ndai. O de pase imole oni je ki imole wa, imole si wa. Gbogbo okan to ba ma wa sinu ipade yen, awon ton ri pe juju wa ninu aye awon o leto. Ise daru, ona daru kon wa ki won bere fun imole. Olorun ni imole. Ade ton imole Jesu ni emi ni imole aye bakan na ni orilede wa a ma gbe siwaju Olorun imole ade ton imole si
1: ade ton imole opolopo n gbo wa laaro ni asale yi o da pe oro imole yen ko yi opolopo wa e je ka so dada ko le ye won elomi awo pe omo ni mo fe ani mo nwo omo ani kiki je to so pe imole imole je ko ye wa dada bawo la se mo pe anilo imole
2: ati eyan ba wa ninu ogun kan ti o ti ri ona abayo o wa ninu ogun kan
1: inu okunkun ni e sa
2: ti eyan ba nbere fun ona ti o rona lo en to fe se nkan ti o ri se to ba kan ti nibe inu okunkun lo wa sugbon kete ti olorun ba dawun adura re imole atan
1: imole atan a je pe gbogbo eniyan patapata
2: gbogbo eniyan to ni la koja kan tabi omiran olorun ma mu akoko okunkun kuro akoko okunkun ni akoko ti eyan wa ninu isoro olojo pipe akoko okunkun ni akoko ti ekun ti nropo ayo akoko okunkun ni en to wole oko to den reti omo ti o de ti bimo sugbon kete ti olorun ba ti da won lohun yo ton mole si aye won
1: mole si aye won a je pe gbogbo eniyan to ngo wa to ni ori ofe lati ma wo wa tesin gbo wa ni ikoni Splash FM 105.5 e darapo mo ipade yi lola e je ki a wa bere fun imole to ba ti tan baba wa ni a je npe eri wa ti de ayo wa ti de gbogbo ele to dabi pe o daru loju wa papa lowo lowo bayi e je ki gbogbo wa parapo ka wa bere fun imole olorun ko tan to ba ti tan a je pe ati ri ojutu si on gbogbo ele tan bere lowo olorun hey e je wo pe wakati to sile wakati to sile wakati to sile ati ijo the African Church ba wo lo se je papo
2: ijo the African Church
1: okay
2: wakati to sile o le wa lai si ijo the African Church ri wakati to sile
1: sawon ni wakati to sile
2: bi bo se ri ni wakati to sile o je ipade ti a bi ninu ijo the African Church
1: ninu ijo the African Church
2: ipade nla gboro ti o sele ninu ijo ti mo ti je alufa niyan
1: okay
2: ti mo si je reverend nigba yen ipade yen de nfeju ibe na lati the venerable ibe na lati the bishop
1: wow
2: idi niyan ti mo si se wa ninu ijo
1: inu ijo ina le wa ki se pe ti kuro nti yin
2: o mi o kuro
1: okay
2: wakati to sile prayer camp o wa nbe
1: okay
2: ki se pe mi o fi African Church sile mo si wa nbe
1: wow
2: tori olorun si nlo mi fun ijo na
1: okay ipade kan wa ta wa npe gangan ni wakati to sile bawo ni mo fe kawon eyan mo die nipa
2: ipade yen ti mo ti so le kan ijo wa ni agege nipade yen ti bere ni gbogbo ojo Wednesday
1: okay
2: nigba to de oluwa se lere ohun afun wa ni iriran itan kale abere si ri pe ari wakati to sile Abuja
1: wow
2: wakati to sile Ghana we even have worship center in Texas Houston
1: wow
2: and we have a worship center in wakati to sile Manchester in UK and then awon outreaches in South Africa Cape Town Pretoria
1: wow
2: la fe so adupe lowo Olorun fun
1: wow so wakati to sile o ti kuro ni Wednesday abi asinse
2: Wednesday yen na la asinse ninu ijo asinse
1: ninu ijo
2: sugbon ti wa bi omo lori sirisi ilu ati orile ede nibi osu bi meji seyin awa ni ilu aye gbaju ni Ekiti ti a lo fi wakati to sile lole nibe
1: wow a je pe awa na ti sorire ni Ibadan elekeje lele Ibadan
2: elekeje ti Ibadan re
1: o da pe awon kokan ti ma gbo dada awon ti o ba ti wa gbo en gbo bayi lori eto yi akanse eto yi loni wi pe wakati to sile ti lu Ibadan e kan lodun ni o e ma fokan si pe won tun gbebo next week o so gbogbo wa pata e ja lori ofe eleyi ti a ni lowo lowo bayi lati ri papa wa ati mama wa today your ati yomi ba mi gboye baba ati mama faya yaya ni lu Ibadan ejo lati olayen losa se awon to ba fe ri yin yato si pe won bo fun program lago merin bawo ni
2: ati seto fun gbogbo awon ti won ba fe wa fun igbani niyanju
1: all right sir
2: ni ago meji la osan
1: okay
2: awa iranse olorun yo ti wa nbe ki se mi nikan
1: okay sugbeyin na wa nbe o
2: mi na wa nbe fun igbani niyanju ati adura
1: okay
2: a je pe won nilo ati gba ticket won nilo ati sanwo
1: kositali
2: nbe
1: okay ton ba se de na ni
2: se ranse to rorun l'olorun gbele wa lowo ko sowo nbe olorun lo nsise
1: olorun lo nsise eyin na ni ori ofe ti olorun fun wa bayi lowo lowo bayi e ja lo lati gbadura pelu baba ati mama boya nkan kan wa ti o ti e wa lokan yin to nru gbudugbudugbudu ti e ti n wo won pe amode ma nri won o ori ofe ni lati wa lati ri baba ati mama atawon ranse olorun mi gege baba se so ago mejila lati ni ori ofe lati wa fun counseling lola ati adura akanse te ba fe lati je ki awon baba tabi mama ko gba fun yin e ma bo nibo lati fe se de ba
2: ipade na ma waye ninu ijo wa eka ijo wa the African Church Holy Trinity Parish
1: okay.
2: Ni Polytechnic Road ni Sango ni
1: Sango Ibadan wa Polytechnic Road
2: ben.
1: The African Church to wa lona poli yen
2: bene to wa lona poli
1: ehe ni titi gangan bayi
2: ni
1: titi yen lo wa olohun ti wa ba wa se bayi irole lati fi ile si a je pe ani excuse ami lerin lale ni o gbogbo nkan se nlu o ati wa gbe pada si irole bayi e je ki gbogbo wa darapo mo ise iranse yi lati gbadura fun imole bawo ni eto abo dade a le so pe role na ni sugbon sibe
2: elomi ati security e je role ati seto abo to daju awon olorun lo nso wa sugbon wa na gboro fi ogbon si lati ma sora wa ati pe awon agbebon ti won ma wa nbe
1: awon
2: eso agbebon
1: okay
2: ise eso ni kondo eso meji lo wa eso ni kondo eso agbebon wa awon eso agbebon ni won ma duro ti jesu nu ade duro ti won nbe
1: jesu aduro ti won nbe ori ofe ni lati tun wa gbadura a fadura le sugbon atu ti gbe akanse adura wa lati wa gbadura fun gbogbo awon omo to wa ni ahamo yen kolorun ko jo e je ajo panupo nibe yen lola lati gbadura kolorun ko ti won sile lolo bayi okolopo n describe bi okunkun se bu aye e to ba ti wa ji loru aye ara e gan ti su on ga to pe ah aye ti su aye ara ohun ti su ai on se mo pe opolopo nkan lo ti fail elomi o ti try so many o ti try le o try ton o pe e wo bi o be le understand bi okunkun yen se tick to say iru awon be that is kini kashe
2: ah ohun ti ma so fun awon olugbo mi nile ati awon te menu ba ni pe ti e ba wo nto nlo ki se Nigeria nikan ni wahala wa wahala ti wa kaakiri orilede ninu iwe Matthew 24 bibeli so nipa awon ami bibo re o tin toka sipa ti wa ni igbeyin aye okunkun wa kaakiri aye nitori na gbogbo ala nilo Jesu
1: gbogbo wa patapata
2: torupo un ni mule aye
1: ibeyin gan ni Jesu yen gangan
2: Jesu kan ni mule aye nla ti sawa sodo re ade tomole si aye wa
1: atomole si aye wa yes ori ofe ti ani na ni baba nso fun wa ko si bo ti wo ko buru to ko si bi ireti yen se pin to ti aba ti sato Jesu wa eleyi ta ti gbe ka wa mole ni lu Ibadan yi eje ki gbogbo wa ma bo ka ri pe a wa ri pe oyin o na ni Jesu eja wa ki mole ko tan sinu aye gbogbo wa ni ati ola losa eje ki nbere pe awon to ba fe wa sun boya won si ni Ibadan ti bi ton wa jina di elomi o ni le pada se aye wa
2: aye wa aye wa aye wa abode wa bakan na
1: abo wa bakan na o da pe awon kan so pe won ma nfun won ni nkan ni wakati susile
2: inti eto ta ma nse ni gbogbo awon bi soji wa a ma ni eto fun awon opo ati awon to salaini a ma nfun won ni rice 5 kg
1: wow gbogbo to ba ti wa bo nilo e
2: gbogbo eni to ba ti wa ko
1: okay
2: gbogbo awon to salaini
1: okay
2: awon to salaini
1: okay
2: awon ninu ijo wa ni church wa ni agegede African Church St Peter Bless alagbogbo mission field Leko
1: okay sir
2: lo shoshu la ma nfun awon opo atawon to salaini over 200
1: wow
2: la ma nfun 5 kg rice so ta ba ti wa nseru awon isoji bayi na a ma nse to fun awon to je opo atawon to salaini ise gbogbo eyan
1: ise gbogbo
2: ma awon to salaini
1: e wa nfani nla nla ti atunri ni ilu Ibadan won ma ni ka mo wa bayi o won ni ke san kankan sile ki se pe fe gba form wole awon ka tun ni ori ofe lati gba ounje e lo ko sile ma tun ni baba tun address yen pe fun wa daada e ja gbo ipolowo yen
3: ilu Ibadan yo gbalejo wakati itusile
4: olorun wakati itusile
3: ayayaya elekeje ru ere ni ilu Ibadan ojo meji ni ilu Ibadan gbogbo Ibadan e pariwo je ki imole ki o wa le double art imole ma ton si gbogbo ibi ti okuku ti bole ninu aye re Thursday ojo kokola ati Friday ojo kejila osu kefa odun 2026 agogo mukola sale la ma pade ni the African Church, Holy Trinity Parish, Polytechnic Road, Sangwe Ibadan. E wak padi anwa iku ati riju olorun. Bishop Tude Bambi Gboye Faya. Pastor Yobi Bambi Gboye Faya. Evangelist Bukola Akiadishenwole Jesu. Evangelist Fola Shade Taiwo. Reverend Mrs. Tunyi Adebayo. Belu Evangelist, Shen Ogunride, Shen Praise. Ni wakati itusile, ti ilu Ibadan. Bogwe ni yon niko baradi. Tori mole yoton. Ema kwe 081-0432-2578. Wakati itusile ni ilu Ibadan. Christ Covenant and Deliverance Ministry in conjunction with the African Church. Look at it.
1: Iran tó wà nínú òkùnkùn ó nílò ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ sì ti ṣetán láti tàn sínú ayé gbogbo ọkàn tó bá lè darapọ̀ mọ́ wa nínú wákàtí ìtúsílẹ̀ ti ìlú Ìbàdàn yìí a ṣe máa jáde bẹ́ẹ̀ ni mo mọ̀ pé nígbà tí bàbá bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ agbára àti àwọn ìránṣẹ́ Ọlọ́run sí ayé wa lọ́la a ṣe ó máa tẹ̀lé láti ẹnu wọn gbogbo ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò sì rí ìmọ́lẹ̀ Ọlọ́run dádì àfẹ́sùn àdírẹ́sì yẹn pé dáadáa káwọn èèyàn lè mọ bá a ṣe máa débẹ̀.
2: Ìpàdé yẹn máa wáyé ní ìjọ wa the African Church Holy Trinity Parish ní Polytechnic Road ní Sango Ìbàdàn. Ìpàdé dẹ̀ máa bẹ̀rẹ̀ ní dédé
1: aago mẹ́rin ìrọ̀lẹ́
2: fọ́nrán tí wọ́n play lẹ́ẹ̀kan àti ṣe sẹ́yìn kí gbogbo wàhálà yìí tó ṣẹlẹ̀ láṣẹ wá ní ká yí àkókò yẹn padà ká má ṣe níṣọ òru mọ́ ó máa jẹ́ ìrọ̀lẹ́ ní aago mẹ́rin
1: títí di bí
2: àpẹ́jù 8 àpẹ́jù nìyẹn oníkálukú wa tètè lọ sílé ní Thursday and
1: Friday
2: ìyẹn lọ́la àti ọ̀túnla.
1: Bẹ́ẹ̀ni gbogbo àwọn tí ó bá ní orí ọ̀fẹ́ tí wọ́n ń gbọ́ wa káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ti ń gbọ́ wa ẹni orí ọ̀fẹ́ náà láti darapọ̀ ẹ má sọ pé à ń gbà tẹ́mi ò sí ìlú Ìbàdàn bàbá ti sọ pé orí ọ̀fẹ́ ibi tí ẹ lè fara lélẹ̀ sí ó wà àdúrà la pè wá sí inú mi dẹ̀ dùn wípé June 12 ọjọ́ tó tún ní àpẹẹrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni tó bá jẹ́ pé tòótọ́ ọmọ Nàìjíríà rere lẹ́yìn ó yẹ ká jọ gbàdúrà kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó jọba lórílẹ̀-èdè yìí the African Church Holy Trinity Parish tó wà ní ọ̀nà Polytechnic nílùú Ìbàdàn ìyẹn ní agbègbè Sango ibẹ̀ láti máa pàdé àwọn tó bá fẹ́ àkànṣe bóyá àdúrà tàbí wọ́n fẹ́ kí bàbá gbà wọ́n nímọ̀ràn lórí nkankan tó rú wọn lójú wọn ní orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wọn láago 12 níbì kan náà náà ni bàbá ti máa attend sí wa tẹ bá ti dé láago 12 ẹ mọ̀ pé kúkú dúró di aago 4 tí ìpàdé eléyìí tí ó máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n fún àwọn míì tí wọ́n fẹ́ rò pé a fẹ́ pe bàbá kó tó dìgbà yẹn a fẹ́ mọ nǹkan kan báwo ni bóyá àwọn míì tí ò ti ń ṣara Ìbàdàn ẹ dádì ẹ lè fún wa ní nọ́mbà ká lè mọ bó ṣe máa
2: ṣe. A lè pè sórí nọ́mbà
1: 08 0 0 0 8 0 2 3 8 2 3 8 1 2 6 1 2 6 8 5 8 5 ẹ já pínlẹ̀ kan sísà
2: 08 0 0 8 0 2 3 8 1 2 6 1 2 6 8 5 8 5
1: ẹ jẹ́ kẹ́mi pè níbí mọ́ǹbà yẹn ló lọ sọ́dọ̀ bàbá Bishop Tunde Babigboye bàbá fàyàyàyà 080 ẹ kọ́ sílẹ̀ báyìí o ẹ má sọ pé mi ò get nọ́mbà yẹn gbà mò ń bọ̀ ni o 080 2 3 8 1 2 6 8 5 òun náà ló lọ sọ́dọ̀ bàbá tán bá ti dìde ní kété ẹni orí ọ̀fẹ́ láti máa pè wọ́n sílẹ̀ bóyá ẹ fẹ́ bá wọn sọ nǹkan kan tẹ́ ẹ fẹ́ kó di ọlá ẹni orí ọ̀fẹ́ láti máa pè àkókò yẹn ti sáré àdìkò yẹn ti sáré bóyá ìṣẹ́jú márùn-ún tàbá rí àwọn tó ní orí ọ̀fẹ́ láti gba eré láàárọ̀ yìí ní àṣálẹ̀ ẹ má bínú wákàtí yìí lárúpá wa 0706949300 0706949300 ẹ ti rí àpẹẹrẹ àbí ẹ rí i pé òkùnkùn wà láyé.

0: ìpè yẹn tó bàbá lù ìgbàdúrà yẹn papọ̀ àkókò yẹn ń sáré. Hello. Hello.
1: Ẹ kúrọ̀lẹ́. Ẹ kú sí Olúwa máa.
0: Olúwa kú iṣẹ́ o. Wọ́n ń gbọ́ yín, bàbá ń gbọ́ yín báyìí.
1: Ìgbìmọ̀ sọ́gbàrà kò sí o. Mo fẹ́ kán gbàdúrà sẹ́mi náà ni o.
0: Okay. Àdúrà náà ni wọ́n sì fẹ́ kí bàbá gbà fáwọn. Àdúrà náà ni gbogbo wa fẹ́ gbà. Hello.
2: Ẹ
0: mà kalẹ̀. Orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
2: Láti
0: Ẹlẹ́bú. Ẹ bá wa sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn tàbí kẹ́yìn sílẹ̀ dáadáa. Okay. Gbogbo wa náà la fẹ́ àdúrà. Àdúrà náà ló kú lè ṣe. Ẹ jẹ́ àgbà ìpè kan sí kí bàbá wa gba àdúrà yẹn pàápàá. Ṣé ká ẹjẹ́ àgbà pé yẹ kan sí 0706 9493 000. O ti rè 0706 9493 000. Hello. Àlè gbọ́ yín. Hello. Ẹ sún kúrò ń bẹ̀. Ẹ kalẹ̀ o. Orúkọ yín bulẹ̀ tí ń pè wá.
1: Láti ìyànà ṣọ́ọ̀ṣì. Mo fẹ́ kí dádì gbàdúrà fún
0: yín. Ẹ fẹ́ kí dádì gbàdúrà fún yín. Ó dà. Inú mi dùn pé gbogbo wa pátápátá àdúrà náà là ń béèrè. Tẹ́mi náà bá fẹ́ sọ pé kí dádì ṣe nǹkan kan báyìí, màá ní dádì ẹjọ́ ẹ gbàdúrà fún mi. Àwa tá a wà ní ìkànnì gan àti ń pè wọ́n látàárọ̀, dádì ẹ gbàdúrà fún wa. Àdúrà náà la fẹ́ gbà, bàbá máa gbàdúrà fún wa. Ṣùgbọ́n pàtàkì ni pé ká darapọ̀ máa dúrà àkànṣe yìí ní ọ̀la lágbára ọlọ. Ẹ máa pe nọ́mbà bàbá bí wọ́n ṣe ń dìde lórí ètò. Dádì, láàrin ìṣẹ́jú kan.
3: Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, mo sọ sí ayé yìí ní orúkọ Olúwa. Ohun tí wọ́n ń pè ní àkókò òkùnkùn nínú ayé yìí, Olúwa fòpin sí. Ìkórìtà tẹ́ ẹ ti ń retí ìrànlọ́wọ́, ẹ ò ní bá ìjákulẹ̀ pàdé o. Ọwọ́ olóore akànwọ́ yín, ilẹ̀kùn àánú á ṣe fún yín. Láìpẹ́ lọ́dún ìwọ́n akẹ́yìn náà kú oríire. Ìjìyàn adákẹ́jẹ́. Ọ̀nà yín á là. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí o. Àlàáfíà jọba lórílẹ̀-èdè yìí. Gbogbo àwọn ọmọ tó wà ní ìhámọ́, Ọlọ́run á tu wọn sílẹ̀. Ìmọ́lẹ̀ Ọlọ́run yóò sì tàn. Jésù Olúwa wa.
0: Àmì lorúkọ Jésù. Ẹ sáré kọ́ nọ́mbà yẹn sílẹ̀ lẹ́ẹ̀kan sí máa lè máa darí gbogbo ìpè yẹn sí ọ̀dọ̀ bàbá tàbá ti kúrò lórí ètò 0802381268 5 0802381268 5. Ẹ wá gbọ́ àdírẹ́sì ibi tí ẹ̀ ń bọ̀ fún wákàtí ìtúsílẹ̀ ti ìlú Ìbàdàn lọ́dún yìí, lẹ́yìn ilé òtòdì ọdún tó ń bọ̀, ní The African Church. Ẹ kọ́ sílẹ̀ The African Church tó wà ní ọ̀nà Sango, ìyẹn ọ̀nà Poly Polytechnic Road, Holy Trinity Parish. Òun náà ni ẹ̀ ń bọ̀. Aago mẹ́rin òun náà ni kẹ́ ẹ pàdé bàbá àti màmá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run láti jọ gbàdúrà. Dádì ẹ ṣe tí a pè yín.
3: Ẹ sì jẹ́ wa. God bless you.
0: Good house.
4: O kile, o mile, o kile, o mile.
5: Splash 105.5 FM, the integrity station.

jẹ́ tukú dédé wòyí. Ẹ tukú dédé wòyí káàkiri àgbà ńlá ayé lọ́jọ́ títù ní. Ọlá Olúwa Zakios Mútú ti wọ̀lúdé lọ́jọ́ títù ní. Ẹ tún máa wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ tún máa fìdílé nǹkan. Ẹ̀yin olólùfẹ́ Return of Gbẹ̀ngà Adébóyè, ẹ tún gbádùn Ọlọ́run lára mi ní alẹ́ òní. Ẹ tún kọ́lọ́ ń jẹ lára mi lálẹ́ òní o. Alẹ́ mi náà rí Ọlá Olúwa Zakios The Return of Gbẹ̀ngà Adébóyè yìí. Lórí ètò yín ètò wa tá a pè ní Gbẹ̀mí Débẹ̀. Orí ètò ilẹ̀ tí máa ń gbọ́ ohun àwọn tó wà ní àjùlé ọ̀run. Ẹ gbádùn Ọlọ́run lára mi lónìí. Mo kì í pe ẹ kú ilé. Ẹ kalẹ̀ ní alẹ́ òní o. Ṣàgógún ró kogókogó. Ṣé ṣẹ̀kẹ̀rẹ̀ ń fọ̀wọ̀ yọ̀wọ̀yọ̀? A kó àtàárọ̀. Yóò dáa fún gbogbo alágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti wá fetí gbéyàwó ọ̀rọ̀ lálẹ́ òní o. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook, ẹ máa tẹ láìkì lọ. Àní kẹ́ ẹ tún máa ṣí àrẹ̀ lálẹ́ òní. Ẹ̀yin tẹ́ ẹ ti wà lórí TikTok náà ń kọ́ lọ́dọ̀ Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ máa ṣí àrẹ̀ kẹ́ ẹ máa double tap ẹ̀. Ẹ gbádùn Ọlọ́run lára mi lónìí.

yìnbó iná lẹ mọ̀ pé lábala lábala náà ni ètò yìí. Abala àkọ́kọ́ náà la pè ní ìkìlọ̀ ìwà. Tí a ti mọ̀ ń kìlọ̀ ìwà fún àwọn èèyàn káàkiri àgbáńlá ayé káàkiri dúníà. Abala àkọ́kọ́ nìyẹn. Abala kejì ètò náà la pè ní ó dùn mí jù. Abala kẹta náà ni a pè ní ìrìn àjò ọrùn tá a ti mọ̀ ń pe àwọn ará ọ̀run. Àmọ́ torí táìmù wa, a tètè gbéra lọ sínú abala alẹ́nilọ́rùn lálẹ́ òní. Gbogbo ẹyin tẹ́ ẹ bá ní baba lọ́rùn, tẹ́ ẹ ní mọ̀mọ́ lọ́rùn, ẹ súnmọ́ di rédíò lálẹ́ òní. Ẹ̀yin tẹ́ ẹ lẹ́gbọ́n ní àjùlé ọ̀run, àní kẹ́ ẹ súnmọ́ di rédíò lálẹ́ òní o. Ẹ lè wá gbọ́n àwọn èèyàn yín tó wà ní àjùlé ọ̀run. Èmi náà rí Ọlá Olúwa Zakios the Return of Gbenga Adégbéyè. Ìkànnì tá a wà la pè ní Splash 105.5 FM. Fẹ́lẹ̀lẹ̀ la kalẹ̀ sí. Ẹ ṣeun ẹ̀yin tẹ́ ẹ ti wà lójú òpó, ẹ mọ̀ ṣí ààrẹ o, ẹ mọ̀ double tap. Pẹ́pẹ́ yóò pọ̀n mọ́ lálẹ́ òní. Àmọ́ kí n tó lọ sínú alẹ́ ni lọ́rùn, ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lálẹ́ òní, mọ́ fi àdúà ṣeré o, mọ́ fi ra ààrẹ ṣeré o, mọ́ gbàdúà láìsinmi láìsàárẹ̀ kọ́lọ́hún ọ̀gá ògo kó sì wà pẹ̀lú rẹ o. Mọ́ hùwà ìkàsọ́mọnìkejì lágbájá ṣe tí ò dá sí mi. Mo fẹ́ gbẹ̀sán mọ́ gbẹ̀sán. Fakaluku lọ́lọ́n lọ́wọ́. DJ Spider mi ọ̀wọ́n, ọ̀gá mi tó ṣe ọyìn ní wa ọtí. Ikú ò ní pa ọpọlọ rí ò ní dọ́bà lágbà lọ́wọ́ lọ. Ẹ já lọ sínú alẹ́ ni lọ́rùn sí. Torí táìmù wa, DJ Spider mi.

0: E ka bo pada ka ki agba nla yi. Ati lo si eka ikede ati ipolowo oja lodo wa. E seun gbogbo eyin te ti gbadun mi labenu yen lori TikTok mo kin yen seun. Yes, again she oju opo le bayi fun gbogbo duniyan ni ale tito ni 070-6949-3000 070-6949-3000 tabi 070-1447-5770 fun eyin te ni baba lorun abi te ni mama ni adule orun a ba yin pe won ni ale oni kilode to an bayi elodi ko lai
1: e kale
0: oruko yin ati bi te tin pe wa yi kile so
1: Mr. Murita
0: lati ilu Iwo. Okay. Oya ta le ni adule orun.
1: Ni baba ati mama lorun.
0: Eni baba ati mama lorun.
1: Baba lorun.
0: Okay. Enikan la ma kokko pe nbe.
1: Okay.
0: Oya. Omo ilu wo ni daddy yin?
1: Iwo ni.
2: Omo Iwo. Ni won mo nbe. Oruko won mo.
0: O ko won mo daddy yin si nbe.
1: Bawo.
0: Kile pe?
1: Baba si fawu
0: n bo we je wonu wi awon yi mo mama daddy yin laju ile orun mo mama baba yin lorun o nje mo se ti daddy yin se lorun eni o fe ba baba e soro eje ki n gba elomiin laaye lati pe wole awon fe ba daddy won soro tori pe daddy won wa ni aju ile orun. Yes, ori eto yi le ti mo ise ti daddy yin se ni ajule orun ori eto ile ti mo se ti ya yin se ni ajule orun ta lo ti wa nbe e lo di ko lai
1: hello
0: e ka le o ataro ni o
1: apola
0: oruko yin ati bi te tin pe mi
1: Farid ataro
0: lati Akinola o ya ta le ni lajule orun
1: baba mi ati ya baba mi
0: e ja kokko pe baba yin na. Omo ilu wo ni baba yin? Yes.
1: Omo Ibadan.
0: Omo Ibadan ni baba yin. Kini won mo won si nbe?
1: Ajala.
0: Mbo. Nti wa nu wi awon Ibadan. Mo mo baba yin o. God bless you DJ Spider. O ti mi yes. Nje e mo se ti won se lajule orun?
1: Ah.
0: E mo. Baba yin ni ile epo petro meji lajule orun tan tin ta petro fawun eyan. Alhamdulillah je kin wa ba yin pe baba yin ni ale oni bayi. E je ba yin pe won. Abe fe ba won soro ni ke biri owo.
1: Mo fe ba won soro.
0: Oya, e je n pe baba won 09060439771. O tin ring yo. Otinring. Hello sir. Baba oni petrol lajule orun e ka le sir. Era sir. Omo yin lo pe wole sori program yin lo nfe ba yin soro. O ye mo baba yin soro.
1: Baba mi mo ra na jala.
0: Won gbo.
1: Oke gaga o. Ojo wa ni ka ya wa lowo.
0: Won ni iru ran lowo wo le fe ni atodo awon. Won ni elu le fe ka won send si yin.
1: Ki mo te kokko gbe ni won le so kokko send di 30 million.
0: Okay, e fe kan send 30 million. Hello sir. Babon petrol lorun. Omo yin o lo nilo 30 million ni sir. E fun lai lan la. Won la won fun yin 30 million yen sir o.
1: Okay, bawo lo se wa fa se wa lo.
0: E je nbere. Bo ni o se gba? Won ni pe e wa si ajule orun. Won emi na ma mu yin lo o, ke se papa yin ani pa yin o. Oko wa ta fi gbe yin lo, a si gbe yin pada. Mo tin so fun. Won le wa sajule orun. E wa ba won ta petrol fo didi ose kan. nígbà tí ẹ bá fi ta so àwọn ti tìrìn àjò táwọn lọ dé àwọn sì gbé 30 million fún yín wọn ní sẹ́ẹ̀sì àbẹ́ẹ̀sẹ. Ok, bẹ́mi ó ṣe wá sọ́dọ̀ tí láti wá fi mọ́tò gbé yín àbí? Ok, bàbá wọn ọjọ́ wo ni kí n wá fi mọ́tò gbé wọn? Ok, wọ́n ní tó bá ti di Sátidé ọ̀sẹ̀ yìí. Sátidé ṣe ń gbọ́ mi Sátidé lọ́sẹ̀ yìí Sátidé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Sátidé ní aago kan òru èmi ó drive mọ́tò dé ọ̀dọ̀ yín. Ẹ wọ white ni kẹ́ ẹ wọ white lèmi náà wọ̀ a sì jọ bọ́ sínú mọ́tò a jọ lọ sí àdúgbò ọ̀run. Bẹ́ẹ̀ni mo sọ fún yín aago kan òru ẹ̀yin ẹ mọ̀ wọ́rí èmi ó dọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni sà ṣe mọ̀ pé ni Wednesday Ọ̀làn Thursday Friday Saturday. Yes sir. Ẹ ṣeun o mo ti pe bàbá yín. Ẹ ṣeun. Ta ló tún wà nbẹ̀ lójú òpó pẹ̀lú Return of Gbenga Adégbòye orí ètò yìí lèmi ti máa ń pe àwọn ará ọ̀run ẹni tí mo bá wọn pe bàbá wọn tán nìsín bàbá wọn ti ní owó lájùlé ọ̀run ṣé bàbá tiẹ̀ náà lówó lọ́rùn ṣé mọ̀mọ́ tiẹ̀ náà lówó ṣó mọ pò tí wọ́n wà jábọ̀ pè wọ́n lórí ètò ta pè ní gbẹ̀mí débẹ̀ á gbé yín débẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí ayélujára Facebook TikTok ni ẹ̀yin náà lè pè wọlé á bá yín pe bàbá yín àbí ìyá yín ẹ jẹ́ tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí i. Ok, àwọn èèyàn ti wà lójú òpó. Ẹ lódì kọ láyé. Ẹ ló ẹ kalẹ́ o. Ojú òpó yẹn ò tọ́. 07069493000 tàbí kẹ́ ẹ gba apá àbíwọlé 07014475770 nọ́mbà tó wọ bí nìyẹn o. Alẹ́ ni àwọn èèyàn ti wà ní ojú òpó pẹ̀lú Return of Gbenga Adégbòye. Hello.
3: Hello.
0: Ẹjọ́ ẹ kú ònídìí rédíò yín mọ́ mi. Ẹjọ́ ẹ kú ònbẹ̀. Ó ń han létí mi. Ẹjọ́.
3: A ti kúrò mbẹ̀.
0: Ó sì ń han ẹ̀ tí kú ònbẹ̀. Ẹjọ́ torí ti Ọlọ́run mú fọlọ́run bẹ gbogbo wa tá a bá ti ń pè sórí rédíò. Ẹ já mọ̀ kóhùn di rédíò wa. Àwa náà gbé mọ́nítọ̀ sórí ó máa ń han wọnú orí èèyàn ni ẹbẹ́ mú fi bẹ̀ yín torí Ọlọ́run. Ta ló wà nbẹ̀? Ẹ lódì kọ láyé.
3: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ máa o.
3: Ẹ kú ètò.
0: Ètò ni o, ìyá ọkọ wa.
3: Ẹ pé ètò Gbenga Adégbòye fún ọtán. Èmi gbé tí èmi.
0: Ọkùn ilẹ̀ ń ké sí ẹ̀sìn mà. Ta lẹni lọ́run tá a lè pè.
3: Bàbá mi ni.
0: Ọmọ ìlú wo ń dádì yín?
3: Òṣogbo.
0: Ọmọ Òṣogbo, kí náà mọ dádì yín sí lòṣogbo?
3: Bàbá Bàṣírá
0: lòṣogbo. Mo mọ̀ mọ́ dádì yín. Ẹnìkan ń kọ́ sórí kinní pé bàbá rẹ̀ ń kọ́ ṣé bàbá tèmi lẹ́ni kí n pè ẹ̀sùn mò ń bọ̀ wá bá yín. Ẹ rí ìjẹ́ ẹ̀mọṣẹ́ tí dádì ti yín ṣe lọ́run. Yọ̀dà fún yín dádì yín bọ́ọ̀lù náà ń gbá lọ́run fútbọ́là ni dádì yín lọ́run. Fútbọ́là ni dádì yín lọ́run wọ́n dẹ̀ ní owó Arsenal ni wọ́n lọ́run Arsenal.
3: Àbẹ̀rọ̀ náà.
0: Bọ́ọ̀lù ń ṣeré nù. Ẹ jẹ́ ń bá yín pe dádì yín. Ẹ jẹ́ ń pè wọ́n ó ti ń ringì.
3: Ẹ pè wọ́n.
0: Hello sir, the footballer of heaven. Ẹ kalẹ̀ sir. Yes sir, dáadáa mo wà. Ọmọ yín wà lórí ikọ̀ pẹ̀lú mi. Ó lóun fẹ́ bá yín sọ̀rọ̀. Ó yẹ mọ bá dádì yín sọ̀rọ̀.
3: Hello, bàbá Bàṣírá.
0: Wọ́n ń gbọ́.
3: Ṣàlàyé àlẹ́ wà.
0: Àlàáfíà náà wà.
3: Ṣé a rí iṣẹ́ rí Gbenga Adégbòye?
0: Ẹ ṣáà mọ bí wọn, èyí mi mo máa reply yín.
3: Ṣàlàáfíà ni Gbenga Adégbòye wà.
0: Wọ́n ń gbọ́.
3: Ẹ sọ fún Gbenga Adégbòye, ìgbà tó wùn mí kí n rí ló kú o.
0: Ok.
3: Ìkókó tó kú yẹn ò tẹ́ wa lọ́rùn o. Ok. Ṣùgbọ́n ṣàdúrà kú.
0: Ok.
3: Tó tán.
0: Ẹ jẹ́ ń gbọ́n tí dádì yín sọ. Àwọn ló ṣe o, wọ́n ló kúfẹ́ àwọn òde kúfẹ́ Gbenga Adégbòye o. Wọ́n ní ipa ti Gbenga Adégbòye tó béèrè yẹn pé story ńlá ni pé bet àlàáfíà ń Gbenga Adégbòye wà. Gbenga Adégbòye ti di ará ayé àti ará ọ̀run. Ọ̀nà ti di ará ayé àti ará ọ̀run. So dádì wa ni pé àwọn ti lówó nídìí bọ́ọ̀lù táwọn ń gbá lọ́rùn gan. yi pe elu le fe ka won send si yin
3: ni ta gbara won ba gbe ni
0: ah daddy yin wa ni fun nkan ti e bere yen pe iye ti agbara won ba gbe daddy yin la won ma fun yin ni 800 billion
3: ah won se o
0: eje won se o eje nbere boy be se gba hello sabo ni o se gba okay ehn daddy yin ni se bi e si mo bi tan sin awon si
3: bẹ́ẹ̀ni.
0: Ẹ̀hẹ́n, dádì ni pé tó bá ti di ọjọ́ Tuesday ti ń bọ̀, Tuesday ọ̀sẹ̀ ti ń bọ̀. Wípé kẹ́ lọ síbi Burial Ground àwọn ní aago méjìlá ọ̀sán gánrín-gánrín. So kẹ́ wà ńbẹ̀, kẹ́ wọ White, pé èmi àti àwọn á jáde láti inú Burial Ground, á dẹ̀ gbé 800 billion fún yín cash.
3: Ẹ̀mọ̀ kan tí ẹ bá ń sọ fún wọn, tẹ́tí wọn.
0: Àwọn náà ń gbọ́, wọ́n ń gbọ́ nǹkan tẹ́ ń sọ.
3: Ẹ bá ń sọ fún wọn pé 800 billion yẹn, 400 ń bẹ̀, 400, kọ́ máa fún Gbẹ̀ngà Adébóyè, torí fáǹsì mi gidi ni Gbẹ̀ngà Adébóyè.
0: Kò ní Gbẹ̀ngà Adébóyè.
3: Èyí tó kù, ọmọ Gbẹ̀ngà Adébóyè yìí, kọ́ máa fún un. Tó bá fi dọ́wọ́ ọmọ Gbẹ̀ngà Adébóyè, a ti ṣe dìbò lórí TikTok.
0: Èmi
3: ò ní ìdájọ́ yọjú.
0: Mọ wo bi to bi rin gbe mi lo so eni wa baba se ngbo ah won ni se nsa fa won ni daddy ni se nsa fa won ni
3: ojoju won ni mo fa di ran se ti won ya ka won na mo pe ojoju won ni ti ka ti ni ran ti won o
0: eh eh won na ti gbo won lo si
3: o baba pelu je jade boye inu mi tun tun ti o
0: esun esun mo ti pe baba yin ni be se seun bo de da be won la won tun ma daabo bo yin ipa ota oni ka yin ipa yi oni ka yin won le mo lo ri e mo bo won ni gbogbo awon mo yin won mo ni lari emi yin o si gunju ta won lo esun mo ti pe dadi yin esun
3: nga ade boye fun atami o
0: eba
3: nga ade boye fun atami o
0: eba si won na re se ngbadun mi o se mo dupe yin ka aye fe lemi o won omo fun won tan e ma je nkan tan e ma je nkan tan e seun ale ni lo e seun ka ki agbanla aye eyun lolufe wa e ja lo si ikede ati polowo oja si lori eto yi olorun lode e gba mi bi n ba sise lori eto ni ale oni o dojo oja mo tun bo mi o ti de DJ Spider
4: Flash FM 105.5.
5: Guy, why you dey smile like this? Wetin happen?
6: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Odi to le bara lori ye o lo mu agbara kun agbara ni gbogbo eyin ololufe abiodun adewole mr double a e ma jo e ma yo o de pada
8: de pada
9: ajo se ti won ta pada ajo se
7: oju aro sudede yo roju ayo ojo idunu ati alaafia Oya o e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday ati gbangbala saata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday 11 AM Saturday pelu abiodun adewole Mr. Double A owo baba fa wa si tamo bi emowo emo pe ko le do rara o ma fona soju kekeke Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.
10: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. get the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
8: Lopo igba awon eyan ki mo bi data won se man tete joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
11: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
8: Se mi o so fun e.
11: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
8: Ero ibani soro lasan le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
11: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
12: Obirin.
13: Bẹ́ẹ̀yàn bá ń ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó èrò ọ̀sà ẹ bá wa níjẹ̀bútù retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kọ̀lú ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin wọn mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pín mìíràn kó lárinrin jù. Flash Academy nífẹ̀lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò. À ń retí yín.

0: wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí gágbá ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Eléyìí tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Lajelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Ó ní Monday ní Wọ́pá.
4: Ọ̀nàrẹ́bù ní Ife Ẹ̀yẹ Àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan di abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager onígbọ̀wọ́ Ife Ẹ̀yẹ Àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
5: Flash FM 105.5.

0: ẹṣeun káàkiri àgbà ńlá ayé káàkiri dúnìyàn yìí ẹ̀yin olólùfẹ́ return of gbẹ̀ngà àdébòye.
1: ìyá ní ọ̀run ẹ kú orí.
0: bí ètò yìí bí ó ṣe máa wáyé náà lélẹ̀ lágbà lọ́wọ́ ọlọ́run. ẹ jẹ́ máa ń lọlé ní alẹ́ òní ní wẹ́rẹ́dìwẹ́rẹ́.
1: ẹni
0: tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún láǹfààní láti pàdé. ẹ máa pè wọlé tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ lágbà lọ́wọ́ ọlọ́run. àmẹ́yìn tí ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò bóyá ẹ níkede àti ìpolówó ọjà àbẹ́ fẹ́ pè mí fún mc àbẹ́ fẹ́ fún wa lẹ́bùn lórí àwọn ètò wa gbogbo tá ń ṣe bóyá ètò tọjọ́ monday tá a pè ní gbàgbé ìrònú ẹ àti ti ètò wednesday tá a pè ní gbé mi débẹ̀. ẹ pè sórí nọ́mbà yìí 090 60 43 97 71 090 60 43 97 71. Àkókò tí kò wà ní papamọ́ra ní alẹ́ òní mi ò nílé láǹfààní láti gba ìpè kankan wọlé mọ́ ní alẹ́ òní. Lẹ́yìn kíkan ṣe ìfáàrà díẹ̀ kí n dẹ̀ sign out ní orí program lálẹ́ òní. Ọlọ́run ló dé o, ẹ túbọ̀ mọ gbẹ̀kẹ̀dẹ̀ àti polówó ọjà yín wá sórí ètò yìí pẹ̀lú Ọláolúwa Zacchaeus the return of Gbẹ̀ngà Àdébòye. alábẹ́fẹ́ fún wọn tán mú gbére mi dé. Àdébòye fún wọn tán mú gbódù mi dé o. Fún wọn tán mi o. Fún wọn tán mi o. Olúfún wọn tán mo tún gbére mi dé. Àdébòye fún wọn tán mo tún gbódù ọlọ́jì mi dòde. Gbogbo wọn sọ pé fún wọn tán ò lè padà wálé ayé mọ́. Àmọ́ Ọlọ́run lókè ló dojú ti wọ́n. Agbára mi kó agbára Ọlọ́run mọ̀ ni àbẹ̀fẹ́ mo tún gbére mi dé. Èmi náà kọ́ Ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ the return of Gbẹ̀ngà Àdébòye yìí. DJ Spider wà pẹ̀lú mi ní alẹ́ òní. Bí ó ṣe rí náà nìyẹn gbogbo ti ń jẹ tọ́lọ́run. Ẹjá tó pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Ẹ̀yin tí ẹ ti ń pè mí ní abẹ́nú yìí ẹjẹ́ ń jáde nínú stúdíò. Ẹjẹ́ ń jáde náà ẹ dákun ẹjẹ́ ń jáde yọ̀yẹ̀ yín bẹ́ẹ̀ ti ṣe ń pè yín ẹjẹ́ ń jáde náà 090 60 43 97 71 090 60 43 97 71. Return of Gbẹ̀ngà Àdébòye ọmọ lójú olódùmarè ìníwọ́ọ̀tì ayé rí òní bàjẹ́ bógo tí ń jẹ tọ́lọ́run àmì bàbá o. Ǹjọ́ tí ẹ gbọ́jà tó ṣẹlẹ̀ láàrin mi àti wàásù àyìndé ǹgbọ́sà o ìjàwó ló ṣẹlẹ̀ ṣàìjá mọ̀ṣà wàásù àyìndé mọ̀ ni ọ wá kọrin ládùúgbò ọ̀dọ̀ wa. Ó sì mọ̀ pé bọ́ba ti wà lórí stéèjì yóò gbè mú sókè báyìí ní bíi bàtà ọmọ Larry Stowe. ẹ mọ̀ buwà sí o ọ̀rọ̀ ìbúkọ́ pàtí ọ̀hún tó ti wá kọrin wọ́n yìí fáìtì èmi náà wọ́n ní tinubu ń bọ̀. Èmi tiẹ̀ wá wò pé ọ̀rọ̀ tí ń ba tinubu sọ ni pé bí ó ṣe ṣèlú ìdáadáa ni wàásù àyìndé bá dé o. Mo bá lọ rìn kí wàásù lórí stéèjì ńlẹ̀ wàásù kọ̀ dáhùn níwò mí tókítókí báyìí ńlẹ̀ wàásù wa kí ọ́ o ó ní ẹ yín lówó tí ń fún yín o. ṣé mo tọrọ owó lọ́wọ́ rẹ ti tẹ̀lẹ̀ ni yín tọrọ owó lọ́wọ́ rẹ. Ní tí mo ní wàá sọ fún ọ ni pé ìwọ lọ mọ bá wọn apc kọrin sọ fún tinubu o pé kò ṣèlú ìdáadáa o ìbá tinubu já o èmi rèé ó mú nǹkan ńlẹ o. ẹnì kíni wàásù sọ kí lọ sọ sà ó ní bàbá nìkan bọ́ ẹ̀sì gbé yín jáde wọn náà yín bàjẹ́ o. Mo ní èmi ó ní bẹ́ẹ̀ ni mo ní ìmọ̀ pé mo ti kọjá àyè mi lọ́dọ̀ rẹ ni o. Mo bá lọ rí ìjókòó síbì kan mo bá jókòó lórí irinṣẹ́ wàásù àyìndé mọ́lẹ̀ gbogbo irinṣẹ́ rẹ̀ tí wọ́n tò kalẹ̀ pé kọ́ mọ́ fi kọrin irinṣẹ́ rẹ̀ ọ̀bá ṣiṣẹ́ lábà ń ṣe irinṣẹ́ òun ṣiṣẹ́. Màmá kan lọ wá bá mi lọ wá bẹ̀ mí lónìí bàbá ẹ dákun ẹ foríjì wàásù àyìndé ọmọdé ní ṣe kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dìde ń bí ẹ jókòó sí. Mo ní bò lẹ ṣe mọ̀ pé mo jókòó lérinṣẹ́ ìmọ́lẹ̀ yá ni òun náà wẹjú ni o alágbára lòun náà o. Mo lémi ò ní dìde bí mo jókòó sí o níbi ọ̀ka bá ká sí níbẹ̀ lóúnjẹ rẹ ti ń bá o níbi láyín ká bá jókòó sí láyé tí ẹ ti ń bá ẹ sọ pé mi mọ̀ sọ bẹ́ẹ̀. Bàbá ẹ̀yin pẹ̀lú àwọn pípù ìṣá ọlọ́run àṣàánú yín jẹ́ ń gbọ́n sọ́ ni wàásù àyìndé náà bá lọ rèé sọ fún wàásù pé ẹni ó jókòó lórí àga lọ́ọ̀kan ló jókòó lórí iṣẹ́ ẹyin mọ́lẹ̀ ni òjò ṣiṣẹ́. ṣé ẹ wò mí wàásù bá ara wọn bọ́ ìsì namba wa ba mi afigba gbi yan ba na mi bi mo se subu lato ya aga bayi ni ni se wa si o ba be si ni sise baba ki wa le yin se sa be mi na se jan se mo lenu afi wi na ro wa ni aba bere si ni so kale yan ba lu gugu on togi won lu awon mo se wa so ayin de won lu wa si o awon mo se wa si o marun o daku loju ese wa so ayin de na kan lapa o kan lese be ni an lu lo mu wa wo pe a se won ni lu pa bayi ko mo ni mama laye mo ah eyin ro wa li e fi le o e mo lu ti e baje o e seun kaakiri agba nlaye leyin eto fun ikede ati polowo oja eyin ti e tin pe je njade ke pe mi pada 09060439771 09060439771 emilola oluwa zakios amri incarnate of gbenga adebuye en to ti ku to tu pada wa sile aye beni is confirmed. DJ Spider, thank you so much for today. I really appreciate you. God will continue to bless you more. Splash FM, Eshion, Odabo.

ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn. Ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì, ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀. Ọlọ́run ò mọ sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkọ rẹ̀. Olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá, ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe, kò ṣeé ṣe. Kò ṣeé ṣe kan ní fi hàn mí yẹn. Gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀. N tí wọ́n pè ní mistake, mistake mọ̀mọ́ pè, àṣẹ ni ó parí iṣẹ́. Gbogbo kò ṣeé ṣe rẹ̀, gbogbo àṣìṣe rẹ̀. Sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lọ̀rọ̀ rẹ̀ gbọ́. Màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín. Ẹ̀dùn ní mọ́tò. Sọ́mọ tó bá yín kọ́ ni. Ẹ mú wa. Kò ní wálẹ̀. Àwọn yòókù náà ò ní wálẹ̀. Onú ọ̀jẹ̀wọ̀n mọ́ o. Ó ṣe gan o. Nice. Gbogbo ẹ̀yin ara lé ìwọ náà jẹ̀wọ̀n mọ́. Ẹ wo ohun tó mú testimony ìyá yẹn jáde. Mi ò mọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀ tó fi jẹ mọ̀kún tó látọwọ́ áńgẹ́lì kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí. Ẹ wo mi ò tiẹ̀ léròyìn gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ fáwọn kan ni wọn èrí áńgẹ́lì yọ sí wọn, kì í ṣiṣẹ́ kankan fún wọn. Ẹnìkan ní kí ló fà á? Torí pé wọn ètí di ajogún ìgbàlà. Nínú ìwé Hebrew chapter 1:14 bí Bíbélì ṣe sọ́nà mo ṣe jùlẹ̀ yẹn. O ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà. Ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà, áńgẹ́lì ó wàdó rẹ̀. O lè mí fi ń bẹ̀yìn o. Ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kọ́ dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Òní lọ́jọ́ àánú. Ẹ̀yin wo lẹ fẹ́ san rẹ̀ àánú? Ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó rówó lánàá, san ìdá mẹ́wàá rẹ̀ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú. Ọlọ́run jọ jáńgẹ́lì mi ó sànú mi. Ìjọ kan lọ kájú àdúà. Account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú. 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn ò bá wọlé ẹlu eléyìí 2017 42

gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run ń gbọ́ ìdílé yín ò ní bàjẹ́, márèjì rẹ ò ní dàrú. Sọ wá bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà. Ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá. Ó wà wípé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 08081 65 66 ẹ send the message yìí, ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

0: Ọlọ́run Olúwa, orúkọ rẹ ti ní ìtò ní gbogbo ayé. Elédùmarè, ọba àwọn ọba, àrí ìró àlá, àpáta ayérayé, ibi ìṣàdé wa. Ìwọ́lá fi ọpẹ́ àti ìfún lálẹ́ tèní.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí àfẹ́.
0: Ọba tó ń gbọ́ ti kú, ọba tó ń gbọ́ tẹyẹ.
1: Kò ní bàjẹ́ kò máa ma ní bàjẹ́.
0: Ọba tí ń gbọ́ ti ẹja.
1: Kí n sọ pé.
0: Ọba tí ń gbọ́ ti àwọ̀ èèyàn.
1: Kò ní bàjẹ́.
0: Kábíyèsí rẹ̀ Elédùmarè.
1: Kí
0: ni ọ̀fẹ́ wa fi ọpẹ́ àti ìfún lálẹ́ tèní. Bí a ti ń gun àtẹ ètò yìí. Adúpẹ́ adúpẹ̀pẹ́ òkun. Ọba tó jẹ́ kájọ wá lálẹ́ tèní. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́run àwọn Ọlọ́run. Olúwa àwọn Olúwa. Àpáta ayérayé. Ibi ìṣàdé wa.
1: Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ìwọ́lá fọpẹ́ àti ìfún lálẹ́ tèní o. Kábíyèsí Elédùmarè.

0: ẹgbẹ́ ọgá mi pàtàkì ọmọọba Akọládé Alábí ọmọọba Tóní Òde Òṣogbo Aya Kókó Ònàkí Ajímọ̀tábà Ògùn Jìgbìnì bí àtẹ̀kùn Ṣèdílọ́jọ́ ti fi ń wù mí ọmọọba tí ń gbélé tí ń ṣe bí ọba. Bàbá mi kalẹ́ o. Àrùn ní bẹ lọ́ṣọ́gbó lọ́ṣọ́gbó fi ń wù mí. Lọ́ṣọ́gbó rò kí àṣálà àrípẹ́ta àrípẹ́ta mọ́ pé ọ̀sán ọ̀ṣọ́gbó pẹ̀lẹ́ ọlọ́mọ yọyọ. Ṣẹlẹ̀ rú àgbo àgbàrá àgbo. Lọ́sán fi ń wọ ọmọ ẹ̀ kí dókítà ó tó dé. Ìlú Kọ́ládé Alábí. Ló kọ bàbá mi pàtàkì. Kábíyèsí. Ọba Adébáyọ̀ Àkàndé.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ tá a wà yìí.
1: Ohun àṣírí ibẹ̀.
0: Bàbá kẹ́ pẹ́bí pẹ́pẹ́ tí pẹ́kẹ́ dàgbà bí aráàárọ̀.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Ẹ̀sìn ọba kó jẹ kó pẹ́.
1: Àrùn nítorí ọmọ.
0: Ìrùkẹ̀rẹ̀ kó dọ́kí ní o.
1: Bàjẹ́ lè tó.
0: Kẹ́ pẹ́ lórí ilẹ̀.
1: Fẹ́fẹ́.

0: Alápàbí ẹ kalẹ́ ṣá o, mo fi gbogbo ara mo fi ń kiyín. Àgùntàn sọ lù bàbá.
1: Ètò ìgbéyàwó yìí
0: olóòtú ètò yìí
1: ló bàjẹ́ o.
0: Ṣeun Akínọlá
1: lọ́kọláya yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹjẹ́ àjọ tòótọ́ nítorí ọmọ. Ẹjẹ́ àjọ tòótọ́
0: lórúkọ DJ Spider
1: ìyọmọ ẹbí ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Bàbá jẹ́jẹ́
1: gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ọgbà
0: olo ẹkùn ọkọ ní sọ yẹn.
1: Gbọ́dọ̀ bàjẹ́ ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn ladies fẹ́ máa mórúkọ ìyàwó wa lórúkọ ìyàwó láìlẹ́mì lè sọ yẹn kò tí ì má rí. Ṣùgbọ́n wọn pé bàbá jẹ́jẹ́ ni. DJ Spider lọ́wọ́ idán talẹ̀ tìní lọ́jọ́ kẹ láǹfààní àtòrí ọ̀fẹ́ kẹ mọ gbọ́ mi nílé ketekete lálẹ́ tìní. Ọlọ́run ọba mi ló ṣètò ní o tá a fi wà níhìn lónìí. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè. Ẹ yẹ́ ń kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi.

0: jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ màmá mi ayò ìyàwó. Màmá dáadáa, abiyamọ dáadáa. Màmá mi ẹṣẹ́ lẹ́ni, mo dúpẹ́ lọ́wọ́ yín gan gidi. Ẹṣẹ́ o, ẹṣẹ́ púpọ̀ púpọ̀. Iṣu ọmọ yóò jiná fún ẹ̀jẹ̀, ẹ dàgbà bí aráàárọ̀. Ọjọ́ yín yóò dalẹ̀ lórúkọ Olúwa Ọba. Láṣẹ Elédùmarè. Ayò ìyàwó.
1: Ètò ìgbéyàwó.
0: Lóòótọ́ mọ̀ pé ọmọ ni mo jẹ́ sí yín.
1: Kò ní bá jẹ́ lè tó.
0: Màmá mi pàtàkì ayò ìyàwó ẹ ṣe o, mo dúpẹ́ o, mo dúpẹ́, mo dúpẹ́ pé o kún. Àwọn àbejì mi.
1: Yóò gbọ́ dada.
0: Àwọn àbejì mi.
1: Ẹ̀jẹ̀ àjọ tuntun. Ọ̀dẹ̀dẹ̀ yìí yóò gbọ́.
0: Àwọn àbejì tí olóyè Ajiléyẹ lò nínú fíìmù kòtò ọ̀run.
1: Tó bàjẹ́ nítorí tiwa kò mọ gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: Àmọ́ táyé, àmọ́ Kẹ́hìndé.
1: Ogun rí afẹ́fẹ́.
0: Mo sábà pé bèjì ni mo.
1: Togori.
0: Bí mo ti rí àwọn méjèèjì he kò yé mi.
1: Kò ní bàjẹ́. Kò ní bàjẹ́.
0: Ọ̀tọ̀ mo ti rí Táyọ̀, ọ̀tọ̀ mo ti rí Kẹ́hìndé.
1: Adéyinka sọ pé kò ní.
0: Ẹyin ìṣẹ̀lẹ̀ pé à ń ní bèjì bèjì.
2: Àwọn ti ọ̀rọ̀ Adéléyẹ.
0: Ajiléyẹ.
2: Ajiléyẹ. Ó rà pọ́ tọ̀tọ̀ ní àárín yẹn náà.
0: Ìrọ̀
2: àárín àpọ̀ ni. Ìbejì ọ̀ràn ni ń pe àwọn yan.
0: Ok.
2: Ṣùgbọ́n èmi gan ò tiẹ̀ mọ bá a ṣe fẹ́ wí torí rájí ni fẹ́ máa ń fẹ́ jẹ́ wọ́n máa pè wà nírú ìbejìun.
0: Ok.
2: Ṣùgbọ́n ẹ̀ǹlẹ́ fi gbogbo ara sọ pé bèrè ọ̀ràn ni wá.
3: Ọ̀gá tí ìbá ṣe pé bọ́rọ̀ ṣe rí mo fẹ́ kí ewúlẹ̀ kálukú ààyè tọ́ máa fi ṣètò tiẹ̀ rèé o, ààyè tó ti máa ṣètò tiẹ̀ rèé o, nítorí pé àwọ̀ ewúlẹ̀ àsìkò tí n bá nídìí ẹ̀ sí ni máa dọwọ́ rí, ni máa dọwọ́ rú.
2: Àwọn tí máa nídìí mi sí ẹ rí pé gbogbo tí jọjọ́ lẹ̀ gbogbo àwọn èèyàn fẹ́ lè máa fọwọ́ dàbò lẹ́nu kà ọmọ sí àárí báyìí.
3: Mọ mi ayo ìyàwó.
2: Ẹ rí pé mìíràn tí ó tàn jù lẹ́ ní ìsìn tó ní mi máa bò ń fọwọ́ sí.
3: Mọ mi ayo ìyàwó, mo mọ̀ pé ẹ á bá ń wá ẹlòmíì tí ó ṣe best man mi láàárọ̀ ọ̀la. Ọ̀la wedding ẹ kí mi kú oríire ọ̀gá pé ọ̀la wedding mi àárọ̀ ọ̀la ni wedding mi báyìí. Ẹ kí mi pé ìyàwó ràn lára mi.
2: Bá a ṣe ń gbọ̀run ni o.
3: Bí ọdún mẹ́wàá sẹ́yìn ètò ọmọ mi mọ̀ ó ní a ṣe. Ní pẹ̀lú ìyàwó mi tí mo sọ but láìgbà ṣe tí wọ́n mú mi kúrò ní tanika kúrò ní kiri ká máa kó bọ́ ìbàdàn ní ìsìn so anika kúkú ṣètò bí a ṣe yóò ṣe jẹ́ pé kóòtù ọ̀nà á lọ láti lọ so àárọ̀ ọ̀la
2: ní ìsìn. Ṣé wọ́n fi lè rí ìdè mọ́lẹ̀ dáadáa?
3: Wọ́n náà dè mọ́lẹ̀ ṣé ọ̀rọ̀ èpè ni àtúnbádé bí
2: kíní ní ìsìn.
3: Ọ̀gá ẹ jẹ́ nà ń bẹ̀ fún ibo ṣe wulẹ̀ ṣe lọ́gán torí pé ó wulẹ̀ ti ṣẹ̀ mí nísìn níṣẹ́ mọ wẹ́lò mi tí ó ṣe best man mi láàárọ̀ ọ̀la nísìn ni torí àwọn family ìyàwó mi à ń lọ sí kóòtù láàárọ̀ ọ̀la a fẹ́ lọ dítú pé wọ́n ní bí ọdún mẹ́wàá yẹn ètò ọmọ mi mọ̀ pé ṣùgbọ́n nísìn tí gbogbo nǹkan ti wá rí bó ṣe ló ń fẹ́ rí ká kúkú ṣe wedding olórùka so ó sì ni mo ti wá wò pé yọ best mi láàárọ̀ ọ̀la bó ṣe dirọ̀ lẹ́ni yẹn bó ṣe sọjà lẹ́nu pé èmi o tó ti bímọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan mo ní ọmọ tí mo bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ di a bastard ìyàwó ọmọ àlè ni wọ́n ìyàwó gidi ṣẹ̀ṣẹ̀ lélẹ́yìí ó wá ní òun ò tí ì bímọ mo ní yóò bí pé lọ́bọ̀ náà ọmọ tí mo ti bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kó jẹ́ agbójú bí ìyẹn kó jẹ́ ẹ̀já lọ sí gbogbo ìta bẹ́ẹ̀ ṣe ná ní àárọ̀ ọ̀la bó ṣe lóun ò lè tẹ̀lé mi lọ́nu o.
0: Ọmọ tó ti bí tẹ́lẹ̀ ọmọ àlè ni.
3: Dear bastard ìyàwó yẹn kàn bímọ ni wọ́n kàn mo kàn bí àwọn yẹn nígbà yẹn
2: ni. Nígbà tí èmi ó wà máa ṣe interview fún ó ní mistake ni wọ́n ń pe àwọn ààyàn
3: nítorí mo ti mọ̀ mí ní ọ̀rẹ́. Mistake ni wọ́n.
2: Mo wá ní mistake ó bá sọ̀rọ̀ mistake
3: ó
2: fà wọlé mistake ogun lórí mistake náà ni.
0: Ó bímọ mistake.
2: Kè wá sàkọ́kọ́. Kì í ṣe bíbí
3: ju mẹ́ta ni. Àwọn mẹ́ta péré ni o.
2: Mẹ́tẹ̀ẹ̀ta sì ni ọmọ kọ̀ọ̀kan. ṣùgbọ́n mo ṣe legal wedding wa ni bastard ni wọn ká gbàgbé
3: pa wọn. ọmọ àlè làwọn yẹn mo ṣe fẹ́ yàwó tí ó bímọ
0: láàárọ̀
3: la
2: olójú kòkòrò ni
3: wọn ní òun ò lè tẹ̀lé mi o pé.
2: olójú kòkòrò ni torí pé ọmọ tí ń yẹn jọ mọ olówó ẹrí pa tí ń fàbọ̀ láti jẹjọ torí pọ̀ ọmọ tí ń yẹn jọ mọ olówó
3: ló fẹ́ tó kan
0: gágọ́
2: ẹrí pa tí ń fàbọ̀ láti jẹjọ torí pé ó dàbí pò náà ranjú mówó àwọn tí náà sì fẹ́ mú gẹ́gẹ́ bí
0: slave.
3: ṣé ẹ̀yin náà tó máa tẹ̀lé ọ̀bọ̀ jáwúra ni.
0: irọ́ àgbàrí ọ̀dàlẹ̀.
3: mọ̀mí ayòyàwó wọn bá ń wẹ́ ni tí ó bẹ́ sí mi láàárọ̀ la òun ti lóhun ò lè lọ n sì ń wọ bẹbẹ ń wọ bẹbẹ.
0: àwọn bàbá wa wà nkalẹ̀ àwọn mọ̀mọ́ wa náà ń gbọ́ báyìí wọ́n bọ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́.
2: ó tiẹ̀ tún bá débi pé ṣé òun tó ń bá tẹ̀fẹ̀ gbé àwọn yẹn ṣé òun ó kan mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọlé papọ̀ lẹ́ẹ̀kan náà ni. èyí sì ni èyí ìbímọ o.
0: àlejò rẹ sà.
4: ebi wẹ́dí ẹ ṣe wájú rẹ tẹ̀yẹ wò sáré awẹ́lẹ̀ yìí ọ̀jọ́ yìí o ọ̀jọ́ yìí
0: pẹ̀ẹ́pẹ́ẹ́.
4: ẹ̀rọ ẹ̀ lèmi bẹ́ẹ̀
3: ẹ̀ bẹ́ẹ̀
0: ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ fẹ́yàwó mi láàárọ̀ ọ̀la lọ́wọ́.
2: wọ́n ti wà lọ́dún mẹ́wàá sẹ́yìn o mo rò pé nígbà táwọn yẹn rí i pé kò bímọ náà fẹ́ tó ka bọ̀.
3: dadi ẹ ní sùúrù ṣé èmi náà lè ń bá wí bẹ́yẹn sà.
0: bàbá mi àdéhùn wà léèrè. ti ẹ bọ lálẹ ẹ kálẹ
2: láàrin ìmọkálẹ
0: ẹ kálẹ
3: sàrá ni mi àwọn tí ẹ dàgbà tí wọn èmi náà máa support
0: yẹ sàrá ni.
5: ìdájọ́ ò tí ìjáwọ́ lọ́rùn yìí náà.
0: dadi kò yé mi o kò yé mi.
3: dadi ṣé wàá ní ṣe wẹ́dì ni.
2: àwọn bàbá yẹn ò lè jẹ́ ó jáwọ́.
5: ni wọ́n fi nù ọ́ ní dámù. mo fi nù ẹ lóúnjẹ kó má lè kúrò mọ́.
3: Emi.
5: Àwọn ẹ ṣe mí.
3: Àárọ̀ la wẹ́dì mi.
5: Ìyàwó náà lọ ṣe ìyàwó náà láàárọ̀ la.
0: Pẹ̀lú
5: bí ìyàwó náà ṣe ìyá ya. Àyè ìyàwó máa ti sọ fún ẹ lọ́sẹ̀ tó lọ. Ní ìjẹjọ.
3: Wọ́n bá ń wẹ́ lómi ìjọ bẹ́ẹ̀ sí mi.
0: Kọ̀ lọ́rọ̀ gbọ́.
5: Mo ṣe bó lọ́nà.
3: Wọ́n bá ń wẹ́ lómi ìjọ bẹ́ẹ̀ sí mi láàárọ̀ la.
0: Ọlọ́wọ́ kàn la lára.
5: Gbogbo wa látẹ̀yẹ kàn ẹ́ lára.
3: Irú ọwọ́ wo nìyẹn?
5: Ó ṣáàjẹ̀ fún kóòtù ọ̀la yẹn o.
3: Ṣé ẹ̀yin lẹ́ ọlọ́run ẹmọdé ẹ rírú ẹ? Ọlọ́run ìjẹ́ rírú ẹ o.
5: Ọkọ̀ wa lẹnu ó fọ̀rọ̀ yìí
2: àwọn lẹnu. Ó gbé gbogbo àwọn tí
3: àbápẹ́ yẹn
2: tí ó tẹ̀lé o náà ni àwọn náà ti ń yẹ
5: àwọn. Irú ìbejì ọ̀rọ̀ mo fẹ́ sọ ìbejì yín dà ni.
3: Lọ́dọ̀ nǹkan ẹ̀yẹ mi, àjọ sọ̀rọ̀ mọ̀rán-mọ́rán, ó dìrọ̀lẹ́ ó lóun ò ní tẹ̀lé mi. Kò sí tó jọ.
5: Ìwẹ̀
3: lómi láàárọ̀ ọ̀la. Mọ mi ayò ìyàwó mọ bá ń sẹ́ndì èèyàn látọ̀yọ́.
2: Bẹ́mi bá bẹ́ẹ̀sì ṣe báwọn bàbá tí ó dò sẹ́yìn wa náà wọ́n ń sọ pé àwọn tẹ̀lé.
0: Ṣé
2: báwọn bàbá tí wọ́n jọ kọ́
0: wọ́n rẹ̀ nìyẹn.
3: A lọ rẹ́ǹtì àwọn èèyàn.
0: Ẹ káàlẹ́ sà.
3: Bámi ọmọ adálẹ̀ gbé wura. Ẹ wú fi lé hàn mí fọ̀nà hàn mí tí ò jẹ́ Fàbùjá lẹ́ẹ̀kìrẹ̀ ọmọ ẹnikẹ́ni. N ò gbé kiri mọ̀ báyìí o. Ilẹ̀ Ìbàdàn mo ń gbé báyìí o.
6: Ẹ ẹ
3: ọkọ̀ ti di ọmọ Ìbàdàn. Ọkọ̀ jantẹ lérò.
6: Ọmọ àfi gbó òṣun, ọmọ àfi tó òṣun.
3: Bẹ́ẹ̀ni ẹ máa kí mi. Bẹ́ẹ̀ni.
6: O ti dára wa náà
3: ni. Bẹ́ẹ̀ni.
6: Mistake náà ni.
3: Pé kí ni?
6: Mistake
3: ni sẹ́
6: 1, 2, 3.
3: Bẹ́ẹ̀ni, ayé ìgbà ìmọ̀ nìyẹn o. Igba imani sa, igba imani, aye tuntun mo wa yi. Sa? No, ngba ti, o ni o so, mo so fun ona. Okay sa, e se jare.
6: Mistakenly born.
3: Anti, sori pe o gbe ibo mo gan.
2: Anti,
3: correct e.
2: Tori won ni baba.
3: Bẹ́ẹ̀ni sà.
2: Mistake ní ẹ̀kẹta.
3: Bẹ́ẹ̀ni sà.
6: Wọ́n ní ó ṣe nílẹ̀ kínní.
3: ni se n ba ya be yin laye ni sa
2: abe be tan nu
6: o ti ti wa je aje je tan o tun wa be se ni kere
3: no mo se yawo gbogbo gbaye o mo se yawo rara rara
6: oju oji o ara olorin ni se ri opada
3: olope wo nte pe amuni nja amuni
6: oju oji o ara olorin ni se ri opada
2: ebi an ti ki o so wo waju tele
3: Daddy, emo go ma pon le o.
6: Emi na n
3: ti o ti. Eh eh, e wo, e bi be ba e ba ran yan, ti o be si mi la ro la. Eh. E ba ran yan, e ba mu yan ti o be si mi wa ni.
6: Emi na wa n yi o
3: ti. E se sa. E se sa, e se sa.
2: E ba dan ti won wa ki mo.
0: Esa.
3: Ami jare yami e ba send eyan ti o best mi la ro la
0: o ti mole kole ba be o ti mole kole o ti mole kole
6: o da ri nbi toro re de duro yi
3: eh
6: o ku le fe jale gan ko iruwo ra ba ni
3: kilo de to to be mami se la e do e ma tele
6: oloju kokoro ole ole
3: ah
6: ole ole
3: ah
6: Ah, Olorun mo gba mi.
3: Ah.
6: Olorun mo je bi mo fe su o.
3: Ami o.
0: Ami, ami, ami.
6: Abi wa gba e wa gboro ti so jade lenu.
2: Emi ti eni kin lo de ti o.
6: Ti
2: wedding pelu kan nu.
0: Any mistake ni, any mistake ni.
6: O ku le won ti silekun ya gan ku fun ki wole ni.
0: Ki. Ah.
3: Iya abi amo e mo se pe.
2: E pe kon.
6: Ah, e pe kon.
3: E sa ba send en ti o best mi la ro la o lohun le tele mi se mo do jo ti mi lodo awon ana mi
2: o wa bebe tan bayi
6: o ko ko ko mo ta ku du re o kare
3: mami
2: ah
3: se eyin o e dun mo pelu eh awe ni sin
6: e awon eyan bi gbogbo eyan ba tele olo
3: eh
6: Ma
3: re wo lo wa npe yo la ro la go wa best mi ni
2: ebi ya ti o tele wa leyin ti o joko iya o
3: eh se ma ti won ti so pe ki mo wori pe awon tele mi a jo wa but e yo best mi
6: emi o daran ri
0: ah o gba ri
2: ah
6: o le abodu toki toki bi o gbe wo
2: eh bo mami hello ma Tete mi je wa fe so ni sin ni pe ki won ala advice awon eyin o fun se ko mu kan nu awon meta un
3: ni iro ni o ko si n to jo yen ko si bo awon meta wo ni mu kan ti ko mo ti de bi ayo mi
0: e ka le
5: sa
3: yes sir
0: abi sa
5: abi ka
3: yes sir
5: e ro mo wo ran iya ni ki agbo fokunrin rai o ti je kan o ti je fun ah Eja e ba ma wo le.
3: Emi ti mo ide bi ayo mi.
5: Ah. Bi e ri ala bolu ma de wu lo.
0: Eh.
5: O ki so ti so won ti fun lagbo mu.
0: A ti fun lagbo mu.
5: Ah eja se ja so ki agi ka pe pada wa le o.
2: Nbe o.
5: Ita wa ni ki ago na opolopo dodo kiri la lo.
0: O ti pari.
2: E yo ko wa.
5: O ko ma ja ko ma ja ku mo wa lowo o.
2: Yo ko wa.
0: Yo ko do ki.
5: Ori o gbe die lojo sare si o yere la la die gbeta
3: daddy say you no tell le go fani
5: ah o ku ri wo ko soro
3: ah
5: iwo
0: okay
5: sir iwo ko soro
3: eyin no tell le mu
5: o ka ele o ka no la ki agbodo ye ka pe ta wa fi odidi agbon dodo kire kan
2: Like
3: ya bu. Esa je mu se wedding mi tala ro la. E ba send en ti o best mi.
5: Koko fi wedding ile na. Koko fi wedding ile.
3: Lo ton kan ye mi ti mo dajo ti. E wo mi o ma n fe ru gbogbo kan bayi o.
5: Oka aja na bi se gbogi fun o. Oka. O gba do e wo.
0: Ami mi e ti ya ni jeri.
3: Adeyi. Ah. Se. Gbogbo oru nkan bayi se eni suru be bi oga seyin na o to ma tele gbogbo ntawon eyan so ati ti awe e ma tele
2: ore ni
3: nojo ke ye mi la ro la
0: gbo mo gbo mo gbo eh baba adebo ale
3: eh
0: won ti be soro gidi
3: pe
0: mama ayo yawo
3: eni suru soro niyan
0: sa ni suru an ti be soro gidi baba mi afa lori lewu na re ana ti bo soro gidi
2: awon agbalagba
0: awon agbalagba
3: ni pe kini
0: da omo olowo pada
3: pe kini
0: bo
3: se won ma se ru eyin
0: sa ni suru e ma fe yawo kini toni oda to fe yawo keji toni oda to fe yawo keta
2: to ngan wa da nu
3: latodun mewa emi ati yen bi mbada lodo awon yen emi temi ati ejo latodun mewa se mi oda na family so pe ah kin ku olowo nu o ki ma bo wa si badan o
0: eh logo re
3: o go eje won o lo eje won o lo
0: ah
3: iwo ni gbo fe ma logo e ah emi o mi
2: adeyin ka ti ri na ri arin mu nbe yan fe ma logo eyan ni kini njo lo to
0: be fe ma logo
3: ko ni ko fe tele mi lo na ni oga
0: Eba mo lo tele tele.
3: Ah ah, mo gi mo lo lojo nkan eye mi la ro la wedding mi.
2: Ah ah.
3: To je pa go mesan ni fun a. In arrange awon eyan.
2: Eyan lavende were bejale loni tan de kutu abejo woro. Ta se kini on papapa loni beji yaleta e ti mo pe yaleta ba na ni ba won je weli weli. Splash FM re 105.5 ta kale ka sile fun fun balao ni felele ninu Ibadan. Eto koni baje na ni te ma ngo ni jokejo ni gbogbo ojo ru bayi lati ago mewa bo titi wo ago kan bo gbako bo te je wi pe pelu awon opolowo kokan
3: be to ba dun awon eyan o mo biri fasiko la si
2: idinu to fi je wi pe ago mokanla la bere loni o si se se kare pete lago kan tori pe awon kan mi ti o tun ma wole ati awon se lolo kanjo kan ta tun se ni apa abi to e ka bo sori eto le kan si akin ladokun ikolo logo se ti o ba won jo tete keye donc yin wi pe e kun le o
3: to baba tun de rajin lo ko mi o akin ka bo sori akotun eto fun ti ale ti ni e wa nkan fidili tabi ke fidili nkan ka tun jo yi keke eto e tun gbadun e bi bo ti gbadun ti to mo yoruba gbadun eko awon ma mi ayo yawo ni side oyo ati ogbomoso yen ogi lawon fi mo joge
2: ore kon mo agbadun kon
3: won gbadun e be le se gbadun wa ni ale tini e ma ba wa bo e ja jo ni keke ito

0: Adeyinka ló kọ mi. Mo rọ àtètè kan tá a bá ń tilẹ̀ ìfẹ́ bọ̀. Bàbá mi ní ògbómọ̀ṣọ́ mú kí dada ẹ̀ka lẹ́ o. Mọ́ mi àyò ìyàwó lọ́yọ̀ọ́. Ẹ ṣe lè ní mo dúpẹ́ gan. Alhaji Adewale, retired principal. Mo kí yín dáadáa. Ọ̀yọ́ làwọn náà wà. Katoya Kade Fiditi. Lọ́dọ̀ bàbá wa Ogunwálé Abel. Lọ́dọ̀ bàbá wa Adébọ̀wálé Lọ́mí Àdìó. Ẹ̀ka lẹ́ o. Táíkàndé ìbejì mo kì í púpọ̀ púpọ̀ PRO mo kì í o ìyá tíchà mo kì í ìyá ìbejì ẹlẹ́gbẹ̀ẹ́sí ẹ̀ka lẹ́ o ìyá ìbejì Germany in London mo kì í
1: ilé o ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Àwúwà mo kì í púpọ̀ púpọ̀
1: o.
0: Bàbá mi lórílẹ̀ òwò
1: ẹwà o.
0: Àfa àsàká
1: ọgbọ́dọ̀ bàjẹ́
0: mo kì í púpọ̀ púpọ̀ ẹ̀ka lẹ́ o.

0: Olorin.
1: Apostle Yola.
0: Kọ́mọ́
1: láti gbọ̀ngàn.
0: Jẹ́ o. Adéyinka ń sọ wípé.
1: Gbogbo yín ni mo kí pátápátá ẹ̀ka àlẹ́ o.
2: Kò ní bàjẹ́ lè tó kọkọrí afẹ́fẹ́.
1: Kò ní bàjẹ́ lè tó.
0: Ètò
1: ni kò ní bàjẹ́.
0: Ogori afẹ́fẹ́.
1: Láti lè ṣe Splash FM nìbàdàn yìí.
0: Ogori afẹ́fẹ́.
1: Pẹ̀lú Ọ̀túnba Isaac Adeyinka àti àwọn ẹ̀mẹ̀wà mi.
0: Kò ní bàjẹ́ kò ní bàjẹ́.
1: Ti gbogbo àtàjọ wà ní kalẹ̀ ètò lálẹ́ tèní.
0: Kò ní bàjẹ́ o.
1: Ètò ìdílé là ń dojúkọ níhìn-ín. Ètò ìdílé là ń tún tò níhìn-ín. Kí gbogbo ẹ̀ kó lè bá a dùn kó sì lè bá a dá kí ìdílé wa kó má bàjẹ́ kó sì lè dùn. Gbọ́ngbọ́n lè kàn sí. Láàkóta wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní mẹ́hẹ, ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní ìjàmbá. Àbí bó mo ṣe fẹ́ pé. Ní àwọn kùdìẹ̀ kùdìẹ̀ ní wà ń bẹ̀. Ìyàwó ò fẹ́ gbọ́ tọkọ mọ́, ọkọ̀ gbọ́ tìyàwó mọ́.
0: Ọgbọ́dọ̀ bàjẹ́ o.
1: Láyé àtijọ́, àwọn bàbá wa.
0: Bàjẹ́.
1: Àwọn bàbá tó bí bàbá wa.
0: Ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Wọ́n ní bàbá àwọn ni mo ń fa ìyàwó fáwọn.
0: Ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Bàbá wọn.
0: Oníbàjẹ́.
1: Yóò fa ìyàwó.
0: Gbọ́ngọ́rí afẹ́fẹ́ o.
1: Yóò bá wọn rí ìyàwó.
2: Jẹ́lẹ̀ tó.
1: Ni ó sì fa wọn níyàwó.
2: Afẹ́fẹ́.
1: Làwọn ó sì fẹ́. Obìnrin tán bá wá fẹ́ wọn. Lẹ́yìn ìgbà ọba délé tán.
0: Gbọ́dọ̀ dàrú.
1: Yóò sàbí amọ. Yóò sàbí amọ. Yóò sì gbọ́ràn sọkọ lẹ́nu títí di ọjọ́ alẹ́ dọjọ́ ògbó wọn.
0: Ìgbẹ́ ẹ̀kọ́ ẹbí àjọ tuntun.
1: Ngbà ọpẹ́.
0: Mọ gbọ́dọ̀.
1: Tí ọ̀làjú fẹ́ máa dé díẹ̀ díẹ̀ díẹ̀.
0: Tí wá
1: kọ́. Lóde wípé.
0: Gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
1: Tọ́ ọba ti rí fúnra rẹ̀ náà ni.
0: Ogori afẹ́.
1: Máa mi mo ti rẹ́ ni tó wù mí o.
0: Ìbàjẹ́ lè.
1: Irọ́ o, ọmọ bàbá Jimisi lọ́fẹ̀ẹ́ o, Gbẹ̀ngà lọ́fẹ̀ẹ́ o, àwọn fẹ́ Gbẹ̀ngà o, mo ti rẹ́ ni tó wù mí. Ẹni tẹ́ tọrọ rẹ̀ àjọ yíra wa. Lọ́ba ti di pé wọn ò fọmọ fún ọkọ mọ́. Lọ́mọ bá ń rí ìyàwó tó wù ú, òun náà sì ń rí ọkọ tó wù ú, náà ń fẹ́ra wọn.

0: Yẹn náà lọ sà. À ń rí ayọ̀ ńbẹ̀.
1: Ẹjẹ́ àjọ tó ń tó.
0: Ìkọsílẹ̀ bẹ̀ ò pọ̀.
1: Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ìjábẹ̀ náà ò tún pọ̀.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Tọ́ bá ti ríra wọn.
1: Gbọ́dọ̀ bàjẹ́.
0: Tọ́ sì láìkẹ́ ara wọn.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ó wù mí mo fẹ́, ó wù ẹ lọ fẹ́ mi.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Ìjábẹ̀ ò pọ̀.
1: Àárín ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Wọ́n sì ń mẹ́ǹtẹ́nẹ̀ díẹ̀.
1: Sọ wípé kò ní bá.
0: Ìgbà yẹn ni ó di pé ọkọ ó mọ ṣiṣẹ́, ìyàwó náà ó mọ ṣiṣẹ́. Tọ́ta méjì yìí báyìí ti ń ṣiṣẹ́. Kò ní sí ìjà, kò ní sí gbogbo ẹ̀. Ẹjọ́ màmá síjọ ń tò ó.
1: Kò ní bàjẹ́ lè tó, kò gorí afẹ́fẹ́.
0: Àwọn kàńdá tí wọ́n wà nínú ìgbéyàwó yẹn wọn ò pọ̀, wọn ò pọ̀. Torí àwọn tí ò kàwé nú wọn ò pọ̀.
1: Kò ní bàjẹ́ lè tó, kò gorí afẹ́fẹ́.
0: Ṣùgbọ́n ń bọ̀ wá di year 2000. Tí fóònù dé. Tí tẹlifóònù dé ní 2000.
1: Kò ní bàjẹ́ lè tó.
0: Ìgbéyàwó fẹ́ máa fẹ́ túká díẹ̀. Ìgbéyàwó fẹ́ máa dàrú díẹ̀. Torí tọkọ bá pe ìyàwó ń bọ́ lọ́wọ́ à. Ania, mo wà lọ́jà.
1: Ẹjẹ́ lè tó, tó gbọ́.
0: Ìyàwó tí ò sí lọ́jà.
1: Fẹ́ ooo. Kò ní bàjẹ́ lè tó, tó gorí afẹ́.
0: Ìrọ̀ ń wọnú ìgbéyàwó.
1: Ilé ooo. Ọ gbọ́dọ̀ bàjẹ́.
0: Àwọn àṣírí tó wà nù ìgbéyàwó ń tú síta.
1: Kò gbọ́dọ̀ bàjẹ́. Ọ̀dẹ̀dẹ̀ wà ooo.
0: Nígbà ó tún pẹ́ o.
1: Ètò ìgbéyàwó.
0: Bí ọdún bíi márùn-ún sí.
1: Bàjẹ́.
0: Tán tún wá gbé kámẹ́rà fóònù dé.
1: Tó tó gorí.
0: Ti ń lo kámẹ́rà. Tó lè kọ́ọ̀lù yẹn. Tẹ́ ó fi sí kámẹ́rà tẹ́ máa wòrà yín, tẹ́ máa wo gbogbo ẹ̀. Tàbí ayé blackberry ńgbà yẹn.
1: Iye gbọ́dọ̀ dá.
0: Ó tún ní pain kan tá a tún máa ń lò ní ayé blackberry yẹn.
1: Lẹ́yìn gbọ́dọ̀ bàjẹ́.
0: Gbogbo ògbà yẹn. Wàhálà ti ń dé nínú ìgbéyàwó.
1: Ìgbẹ́ ńkọ́.
0: Ìgbéyàwó ò fẹ́ fi gbogbo ara mọ́lẹ̀ mọ́.
1: Gbọ́dọ̀ bàjẹ́.
0: Torí pé.
1: Nítorí tiwa.
0: Ẹni tí ń bẹ lókòó.
1: Lọ dàrú.
0: Yóò rẹ ẹni tí ń bẹ ń bàdàn.
1: Orí ọmọ.
0: Lórí Facebook.
1: Ètò.
0: Ẹni tí ń bẹ ní Kano.
1: Afẹ́fẹ́.
0: Yóò rí ọmọbìnrin míì ní Facebook. Ah, ọmọ ilé ẹ̀fọ́ inú. Ah, yóò háì rẹ̀. Wọ́n sì jọ máa sọ̀rọ̀. Ẹ fún mi nọ́mbà ẹ̀, ó fọ nọ́mbà ẹ̀. Èyàn sì tún máa fẹ́ ẹni tí ò. Ẹni tí ò rí rí, ẹni tí ò tí ì rí rí, ó tún máa fẹ́ lórí Facebook. Ń gbọ́ pé ni WhatsApp dé. Nígbà tí WhatsApp wá dé yẹn, wàhálà wá dé gan-an sínú ìgbéyàwó. Ọkọ àti ìyàwó jọ àánú ilé wọ́n máa jẹun.
1: Àárín lọ́kọláyà.
0: Ìyàwó sì máa bá àlè míì sọ̀rọ̀. Lọ́nà tó jìn tí ọkọ ìyàwó ò sì ní mọ̀. Tí ìyàwó sì máa chaàtì àlè míì. Ani mo ń jẹ ni mi àti dáre wa ni a wà ní sitting room mo ń jẹ lọ́wọ́ ni o máa pẹ́ padà tí ma ti jẹ ń tọ́ tí ma ti ṣe kíní kan tọ́ kiri ọkọ ìyàwó ò sì ní mọ̀ ìyàwó sì mọ chaàtì àlè míì tóun àtọkọ ẹ tí wọn jọ wà. Wọ́n lè jọ máa wo tẹlifíṣàn lọ́wọ́. Kọkọ sùn lé ìyàwó ẹ̀ lẹ́sẹ̀ tàbí kí ìyàwó sùn lọ́kọ lẹ́sẹ̀. Ẹni tí ò bá ríra wọn wọn ó sì tún máa chaàtì ìyàwó sùn sí ẹlẹ́sẹ̀ yóò tún gbé fóònù ẹ̀ yóò tún máa chaàtì àlè yóò tún máa chaàtì ẹ̀. Láyé tá a wá wà báyìí. Kò sí pé èèyàn ń tóòsì obìnrin mọ́.
1: Bẹ́ẹ̀ lè tó.
0: Kò sóbìnrin tí èèyàn fẹ́ tóòsì mọ́.
1: Kò ní í bá.
0: Tí tóòsì obìnrin tàbí kíní kan náà pé hello aunty can I have your contact.
1: Kò ní bá jẹ́ kò ní bá.
0: Tó bá ti gba fóònù ẹ tó ti tẹ̀ sí ẹ ti ń fẹ́ra yín
1: náà. Ìfẹ́ kò ní bá jẹ́ o.
0: Ẹ wá lè fẹ́ra yín fún ọ̀sẹ̀ méjì kẹ mọ́ tàn ṣe kó tún pààyàn tì. Ẹlòmíì gan láàrin ọ̀sẹ̀ méjì wọ́n ti lè mú nọ́mbà ẹ̀. Wọ́n ti lè ba láṣepọ̀. Àní bàbá yẹn ò dájàre yóò tún ṣe kíní kan. Ó tún lè bọ̀ mí ní WhatsApp tàbí ó tún wò mí ní Facebook tí mo gbogbo ẹ̀ wá ti dojúrú báyìí. Gbogbo ìrìn àjò ìgbéyàwó wá dojúrú.
1: Kò ní bàjẹ́ lè.
0: Àwa mọ ibi tá à ń lọ mọ́.
1: Ìyá afẹ́fẹ́ o. Kò ní bàjẹ́ lè tó.
0: ta wa n lo lori oko ati yawo ko ye eni keni mo ko ye eyan mo tori wi pe awon ma sin bayi e ma ti lowo lowo ni an ba lona ti o ba si lowo mo mo file laarin iseju melo o ti deni igbagbe na a si tun le ma lo loju ona ka ba wa na moto tabi kene kan send kan si ni Facebook bawo ni awo now a kene kan now yo ni no si tun ma da pada can I have your number you to send the number ti yan ba tun ti bere owo to ba ti gbo lo re orisirisi wa ni ife bayi nkan to wa nsele ni isin re bayi
1: komo gbodo baje nitori ti wa komo gbodo daru nitori omo
0: oko ati yawo won abi arabirin kan o ti loko o ti wa nle oko ko ti bimo nle oko to wa ko bimo nle oko to wa to fi pade okunrin kan lati Facebook o pade ara won and mbara won soro o wa nta o wa ba okunrin yi soro pe ilu to wa yi sise dada o to ba sise wa da nkan lenu le o wa se kini kan ko toju obi e ko toju awon egbon e ko toju aburo re to lorun ba ti se kini kan ko wa se kan to se tabi ko tete ko le sile ko ti se gugu e omo kunrin wa ri pe omo ilu o ni wo omo benin da ko lu e siru re si tun wa laye bayi tutun ku laye laarin ose bi laarin osu bi meji omobirin kan mo advise okunrin ni mo advise titi tokunrin fi pe iwo lohun o si fe iwo lohun o fe

púpọ̀ lòun ọ̀fẹ́ o, torí pé àtijọ́ tó ti ń pàdé obìnrin, òun ò ríru obìnrin báyìí rí, òun ò ṣe nǹkan báyìí rí. Ọ̀dà ilé tó sì ní kóun ọkọ òun báwọn wálẹ̀, kóun sẹ́ǹdì owó sí ẹ, kó sì bóun rà á, ó bá rílẹ̀ 5 million, ó sẹ́ǹdì owó sí, ọba ara lẹ̀, ó ní òun ti bá ara lẹ̀. Ọba bóò ni, ó ní yanrìn làwọn ó jà síbẹ̀, kínníkan làwọn ó jà síbẹ̀, bóò la ti fẹ́ kọ kínníkan ọ̀rá náà, tí òun sẹ́ǹdì 5 million sí, ibi tí ọba kọ dé kò jẹ́ kó wọn mọ̀, ó sẹ́ǹdì 5 million sí, ó jẹ́ 10 million. Ó sì yẹ ilé tó wọn táwọn sì fẹ́ máa kọ́ yìí, ó sì dá o, ṣùgbọ́n business kan sì wà tó yẹ kí èèlò lẹ́yìn ó fi ṣe tí èèyàn bá rí bíi 7 to 10 million, ìyẹn òun sì ní 10 million, ó tún sẹ́ni 10 million náà sí àǹtí, owó ti di 20 million lọ́wọ́ àǹtí.

ń gba arábìnrin gba 25 million lọ́wọ́ arákùnrin yìí ló bá block ẹ̀ ní WhatsApp, ó block ẹ̀ ní Facebook, ó block number ẹ̀, ó block ẹ̀ tán pátápátá, ó block ẹ̀ tán pátápátá tọkùnrin ò lè ráyè rí mọ́ rárá, ó block ẹ̀ tán pátápátá tí ò lè ráyè rí mọ́. Ló bá ṣe ló bá nìyẹn bá ń wà á kiri, ó rí kò rí mọ́, ó wà kò wá mọ́, ó ṣe gbogbo ẹ̀ kò gbogbo ọ̀nà tí ọmọkùnrin fi lè gbà láti rí ni ò rí mọ́ pàápàá. Òun wà pé ẹnìkan ní Nàìjíríà, ẹ dákun ẹjọ́, òun ti ṣe àṣìṣe, òun ti ṣe kínní kan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lọmọ báyìí ọmọ báyìí ọmọ báyìí ọmọ báyìí ọmọ báyìí ọmọ báyìí ọmọ báyìí, òun ò sì rí mọ́, òun ò ṣe gbogbo ẹ̀ mọ́, òun ò ṣe kankan mọ́. Nìyẹn bá ní send phone number ẹ̀ sóun tó ń lò tẹ́lẹ̀, wá send phone number sí ìyẹn wá track ẹ̀, tó fi track ẹ̀, tó fi track ẹ̀, tó fi get ẹ̀. Bá ní ṣọ wà Nàìjíríà, máa bọ̀ Nàìjíríà, lọmọkùnrin bá wá Nàìjíríà, lọ́wọ́n àti ẹni tó send number sí number jọ padà, òun ti get ẹ̀ o. Àwọn dẹ̀ ti ń bá a sọ̀rọ̀, ibi báyìí ló ti ní káwọn pàdé, wọ́n ṣe wá wọ́n ṣe lọ́nà náà wá pàdé. Òun àti ọkùnrin tí tó jẹ́ tó wà Nàìjíríà iná jẹ́ kọ́kọ́ ríra, kìnìkan kìnìkan báwo ni ṣàlàfíà ni ṣó ṣe ṣó mọ̀ mí, mo mọ̀ mí mọ̀ ẹ́ kìnìkan, èmi ni mo ní kó jẹ́ káyìíra, èmi ni mo gba nọ́mbà, èmi ni mo ṣe kìnìkan, èmi mọ̀ títí títí tí tí ẹni ni pé ẹnìkan ló ràn mí sí ẹ o lágbájá báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí, ló wá ní kí bọ̀bọ̀ yẹn wá, bọ̀bọ̀ bá rí wá ní lágbájá lágbájá, ṣé n tó ṣe ṣìdá o búlọ̀kan lẹ́yìn ìgbà tó gba 25 million lọ́wọ́ òun tó sì ń gba 300,000 naira lówó oúnjẹ lóṣooṣù.

0: Adéyinka, nígbà tí ojú bá kojú dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ báyìí lẹ́nu ó rí ìyẹn wá ṣàlàyé fún ọ̀dà náà. Nígbà tó blọ́ọ̀kù lọ́tọ̀ tó blọ́ọ̀kù ló ṣe, ó mọ̀ pé ọkàn rẹ ò ṣe mọ́ ni. Nígbà ọkàn rẹ ò dẹ̀ ti ṣe mọ́ gbàǹgbé 25 million mi, gbàmí gbé 25 million mi, ìyẹn ni ó lóun ò lérí 25 million. Òun ò lérí 25 million. Òun ti investi. Kódà gan, òun sọ fún ọkọ òun pé òun ti married man lòun. Òun náà ti sọ fún ọkọ òun wípé ẹ̀gbọ́n òun tó wà labroad ní sẹ́ǹdì owó sùn. Ọkọ òun ò mọ̀ toró le, ó ṣe wá ó sẹ́yìn. Wípé ó jọ nítorí ọlọ́run kó mọ̀ jẹ́ kí ọkọ òun kó mọ nǹkan kan lérí rẹ̀, wípé òun mọ̀ bóun ó ṣe dá owó padà. 4 million sì wà lọ́wọ́ òun, kóun kọ́kọ́ fún ní 4 million náà. Òun mọ̀ bóun ó ṣe mọ̀ dá padà, ìyẹn wá ní rárá o. Tọkọ rẹ̀ ọba mọ̀, kó mọ̀ pé ó ti jẹ gbèsè. Wá ní tọkọ òun bá ti mọ̀, yóò lé ń dànù ni. Toro burú, kìí fẹ́ olè, kìí fẹ́ kínní. Táwọn bá jọ wà nínú ilé, ó máa ń sọ̀rọ̀ wípé àwọn ladies tán ṣe rọ́ǹsì yẹn, àwọn ladies tán ṣe kínní pé òun láìkí wọn rárá àtọ̀ tí ò sì mọ̀ pé òun gangan pé bàbá ńlá rọ́ǹsì gẹ̀ gangan lòun, pé yóò lé ń dànù ni, yóò ṣe ń dànù ni, yóò kó jọ nítorí ọlọ́run. Ọmọkùnrin ni òun ò lè fi 25 million lẹ̀ kó wọn gba 4 million. Nínú kọ́kọ́ rẹ, àdéhùn tó ti ṣe fóun kó fẹ́ fẹ́ òun kó kúkú wá fẹ́ òun báyìí, kó fọkọ rẹ lẹ̀ kó ń gbàgbé owó, àbí kó mú owó wá kó ń sì fi ọ sílẹ̀. Ibi tán ti ń fà yẹn lọ́wọ́. Ibẹ̀ ni fóònù ọkọ rẹ̀ ti dán. Wá tọ excuse pé kò ń fẹ́ pick call. Àwọn ajá fóònù yẹn gbà mọ́ lọ́wọ́. Wọ́n wá ń ṣàlàyé fọkọ ẹ̀ pé ibí báyìí làwọn wà òbí. Fọkọ ẹ̀ máa bọ̀ báyìí bí làwọn wà. Ọ̀pẹ́ ẹ̀ lọ́kọ́ dé. Wọ́n wá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátápátá fún ọkọ ìyàwó. Ọkọ ìyàwó wa ni ohun ò gbowó kankan lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wá o, ṣùgbọ́n pé ìyàwó òun ṣerú eléyìí, ó sì mọ̀ pé òun ò nífẹ̀ẹ́ sí i. Tó bá ti kú ò níbí, kó mọ̀ gba inú ilé ń wá o, kó mọ̀ gba inú ilé ń wá rárá.
1: Ilé yìí ó gbọ́dọ̀ dàrú.
0: Kọ́ mọ̀ gba inú ilé òun wá.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ó gbọ́dọ̀ bàjẹ́. Ẹgbẹ́ àjọ tuntun.
0: Ó ń ti yọ̀ǹda ẹ̀.
1: Ohun àṣírí ibẹ̀ ń kọ́. Ẹgbẹ́ àjọ tuntun. Kọ́ mọ̀ gbọ́dọ̀ bàjẹ́. Nítorí tiwa.
0: Ọmọbìnrin. Ó wá bà mí.
1: Nítorí ọmọ.
0: Ọ̀túnba ẹjọ́ ẹ ṣàánú.
1: Jẹ́ lẹ́tọ̀.
0: Àwọn ará bí.
1: Ìyá afẹ́fẹ́.
0: Wọ́n ń fa ohun.
1: Ẹlẹ́tọ̀ tó gorí ìyá.
0: Wọ́n ń fa ohun.
1: Oníbàjẹ́.
0: Ọ̀rọ̀ sì ti ń lọ station.
1: Oníbàjẹ́ kò máa ma níbàjẹ́.
0: Lórí owó tó ń gbà.
1: Ẹyin nǹkan.
0: Ọkọ òun sì rèé.
1: Kò ní bàjẹ́.
0: Olóhùn gbọ́dọ̀ dénú ilé mọ́.
1: Oníbàjẹ́.
0: Ẹni tí ò dénú ilé mọ́. Bó ló ń ṣe fẹ́ gba owó rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ tí òun fi dá owó olówó padà. Hello bàbá mi.
2: Hello.
0: Hello sir. Hello sir.
2: Àìsàn ọgbà yẹn rọrùn.
0: Àmì àṣẹ o.
2: Kí máa yan wá bí o ṣe gbowó ẹ o, kọ́ mọ̀ fẹ́ o.
0: Ok.
2: Kọ́ wá bí o ṣe gba owó ẹ, ó ń jìbìtì ayé àṣetọ̀run lélẹ́yìn o.
0: Ok.
2: Tọ́ bá lóun fílẹ̀ bá wàhálà iná ṣẹlẹ̀ sọmọkùnrin, kọ́ mọ bí o ṣe gba owó ẹ, bí ọba dọ̀rọ̀ kóòtù kọjọ dọ̀rọ̀ kóòtù. Kí gbà tó máa kún òní bẹ, kí ló parọ́ fún un sí? Kọ́ bọ́ sọ pé ilé ọkọ lòun wà. Tó fi ádùn lóhun tó wá fi jìbìtì gbó lọ́wọ́ ẹni ẹlẹ́ni tó wá dì tó wá blog nọ́mbà tó ọba dárú ọgbọ́n máa sẹ́yìn fún wọ́ọ̀wọ́ gbó nìyẹn. Kọ́mọ̀ fẹ́ o, ó sì mọ bí ó ṣe gba owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ bọ́kú ọba lé kó lè dànù. Ẹ̀dọ́gba.
0: Hello.
3: Hello.
0: Alafia Shao. Yes, sir. Ready.
4: Ẹ ṣe o.

0: tó bá jẹ́ ìní kí lẹ́ sí tó bá jẹ́ ó pò sẹlẹ̀ ńkọ tó bá sẹlẹ̀ sí irú yín ńkọ. No, kò sọ fún ọkọ rẹ̀, ó lẹ́gbẹ̀ẹ́ òun ló ń sẹ́ndì owó sóun ló wí fọkọ rẹ̀ o. Tọ́ bá kó o sí, àti mọ̀ tá a fẹ́ mọ̀. Ẹ ṣe o, láti bo lẹ́lẹ́ ti ń pè. Láti bo.
1: Láti Láògùn ṣe ń
0: pè. Láògùn, ẹ ra sá, ẹ máa bá wa ká lọ, ẹ ṣe.
2: Orí èbò.
3: Ẹ ṣe.
0: Ẹ tó ń fẹ́ ní díẹ̀ díẹ̀ o.
3: Hello. Ẹ ṣe.
4: Ẹ rí ọkọ obìnrin yẹn.
2: Bẹ́ẹ̀ni.
4: Ó lè lòun náà. Because ìyàwó ẹ̀ ń gbowó láti ibìkan, ó sọ pé ẹ̀gbọ́n ló ní. Ṣé ìyàwó ẹ̀ ò sọ fún pé nǹkan báyìí ló ní òun fẹ́ ti ṣe? Ó gbà á títí tó rí 25 million, òun fi ń invest. Kádìí ẹ̀jọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ló pè fún ẹ tó purọ́ fún ẹ. Orí ibi tí ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ dì pé wọ́n pè ẹ́ wá síbẹ̀ ni nígbà tẹ́ni tó lówó dé. Lọ wá rí pé o lè níyàwó ẹ̀ jà. Agree pé o gbowó lọ́wọ́ ẹ̀. Èdè tó yẹ kó tẹnu ẹ̀ jáde kọ́ yẹn. Ó yẹ kó lè ní kó lè sympathize pẹ̀lú mọ́ yẹn pé 25 million. Ó dùn lòun ò ti ṣiṣẹ́ kan 25 million kó tó rí 25 million àwùfù tó fi fẹ́. Ó lè ní.
0: Ó lè lọ́kọ yẹn náà.
4: Ó lè lọ́kọ yẹn náà. Ó wá dúró wá kì í sógbójú pé kò gbọdọ̀ wọlé òun mọ́. Agree pé o ní kó má wọlé ẹ̀ mọ́ pé torí o nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀. O nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀. Ó dẹ̀ ti jájọ́ ìwà àtìyàwó ẹ̀ lójú báyìí pé ó jà ló lè ní. Tí wọ́n ní ara wa ṣo lè kì í ṣe tó yẹ kó jáde lẹ́nu ẹ̀ ló sọ yẹn. Pé ọ̀rọ̀ ti rí báyìí. Ó dẹ̀ mọ̀ pé tí mi ìfẹ́ rí nǹkan kan. Ó dá òun kú. Èmi mo fowó yẹn invest o. Bó ṣe rí rè bó ṣe rí rè bó ṣe rí rè. Ṣùgbọ́n bóyá business yìí kájọ máa rọ̀nẹ̀. Kó tiẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn, kó tiẹ̀ fi ti ọmọkùnrin yẹn kí gbogbo nǹkan fi sẹ́tù.
0: Kó fi wú tútù lọ́kàn. Ọmọkùnrin yẹn bá wá mẹ́sàn-án
4: wá ṣe mọ̀ pé àmọ́ ń ta fẹ́ sọ pé má jẹ́ kán pa ẹ̀ o torí ìlú òyìnbó ló wà. Kán má di ẹrù ẹ̀ jóná ń bí. Ṣe mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn.
0: Ẹ pé fọpọ̀ lọ sí o.
4: Ó yẹ kó lè sọ ọ̀rọ̀ tó dá jáde lẹ́nu tó lè tu ọmọkùnrin yẹn nínú immediately. Kì í ṣe tó ṣe yẹn nìgbésẹ̀ ó lè lòun náà. Ó jàgùdà ni.
2: Màmá mi, ṣé màmá mi fẹ́ sọ̀rọ̀ àbí? Ọtí lọ.
5: Ẹ jẹ́ àjọ tuntun nítorí ọmọ.
0: Zero seven zero.
2: Zero seven zero.
0: Six nine.
2: Six nine.
0: Four nine.
2: Four nine.
0: 3000.
2: 3000. Màmá mi wà ní kíló ayẹyàwó. Hello, màmá.
4: Hello.
2: Hello, ma.
0: Hello, sir. Ma.
4: Ẹkú iṣẹ́ o.
2: Iṣẹ́ ni ẹ̀ ma.
4: Orúkọ Jésù yóò dára fún yín.
0: Àmì o.
4: Ìkọ́lé ńlẹ́ o.
0: Ẹ máa ká lé mọ̀ mi.
4: Gbogbo ilé ń kọ́ o.
0: Mo àlàáfíà làwà máa o.
4: Ẹ máa ra ni yé o.
0: Ẹ ṣe ma, yes, ma mi ma.
4: Àbálọ́run.
3: Adúpẹ́ ọ̀yá wa.
4: Ó ń jàgbọ̀n.
3: Ilé ológo mò ń lé o, mi ìṣó ń jàgbọ̀n.
4: Kò ní bó sọ lọ gbogbo wa.
3: Àmì
0: o, àmì o.
4: Ẹ rí ọ̀rọ̀ tẹ gbé wá, ó dàbí ìpẹ́ gbẹ̀mú rẹ̀ náà wà bóyá bíi 3 or 4 weeks
0: ago. Ó jọra ọmọdé ni.
4: Ẹ rí o lè ń kunran, o lè ń fa ni.
2: O lè ń kun
4: ẹran. Ọkùnrin tó lòun ní ọkọ ìyàwó tó lòun gbígbé sí pẹ́, o lè ló ná, ògbóǹkù o lè ní. Ó ń gbowó tó bá ń lọ, iṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ní mẹ́lú èbò, tó mọ̀. Tọ́mẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ti mẹ́lú èbò ti fẹ́ ní owó sí. Nígbà tó ń sì ń sẹ́ndì owó sí ẹ̀gbọ́n rẹ̀ ti mẹ́lú èbò òmòwó fún pamọ́ àbí. Òun kò fẹ́yàwó kọ ìyàwó rẹ̀ jẹ́ báńkì ẹ̀gbọ́n rẹ̀. Òun wà ń gbowó fowó invest, ọ̀rọ̀ wa bẹ́yìn ìyọ tán, ìwà wa ní kọ́mọ́wọlé ti ẹ mọ́. se re po le buruku ni o ko wo kale abi o sa ti ko si ko nun ko nbe mo ni so lati mo buwo se re bayi
0: gbowo
4: ehe ko ko wo fun lowo se wa ri ko ra won to gbon mo okunrin ye lowo ti won tete ko won tete gbegbe se lori e ni ni se obirin ti ha ko sin to bere ye fe se ju pe ko fun ara re ko lo report are police station lo ko de confess fun won lohun pe owo oko ohun lowo wa oko ohun si ti le nda nu gbo ti o ti gbo to sele then to ba se pa ko lo ba mo ro wa ni se la le mo pe en ko kun ri omo fe ko ma se kini obirin lo mo ro wa ima to bere to mo ro wa to na ba fe kan de nu yo ori nu aye okunrin kokan obirin marun ni de nu aye won
2: nu aye okunrin kokan
4: be ni
2: obirin marun lo wa nu aye okunrin
4: ba marun ba wa gbe aje ti e ba nu to ba ni ya to lagbara buruku to ni baba to ni de mi egbon obirin to lagbara buruku to ni iya buru obirin to lagbara buruku kọkùnrin ń ṣe wà lọ́wọ́ obìnrin là ń sọ pé purọ́ fún bóyá ọkùnrin náà bóyá náà ti níyàwó bóyá arọ́ lọ́pàá tóbìnrin ní ìbá gbọ́ pé ọkọ òun ọjàwó sí gbowó tíù báwọn yóò sì fi 1 million yóò sì fi wá 10 naira ṣe ẹni pọ́nàjẹ́.
0: So àwọn tí ó máa ṣe báyẹn wọn ó ti máa lọ bíi 15 or 20 lórí òun nìkan.
4: ọlọ́wọ́ jẹ́ kó bímọ obìnrin. Ẹlẹ́dàá ọmọbìnrin ò ní sún o torí ẹ̀tọ́ ọmọbìnrin ń bẹnu owó ìtura bí èèyàn tó kó sí àlè lọ́wọ́ kó wá jẹ́kọ̀ọ́ náà fún gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń gbọ̀ wá nínú ayé tá a wà yìí tóbìnrin bá ti ń sọ pé ó yẹ kó ṣe kinní kó máa tọ́jú màmá ẹ̀ kó máa tọ́jú rárẹ̀ kó máa ń ṣe kinní àwọn àbúrò ẹ̀ kinní kankankan kó yá akọ́lé ni kó mọ́ sọ tí ọ̀bà sí ń rí gbèrègbè ibi tí yóò ti gbégbé fẹyẹ fún rẹ ọ́n tó ṣe máa láàánú o ibi tí sábà yọrí síre. ṣé ẹ mọ̀ pé ìjọ kan mo sọ fún wa mí mo ní àwọn kan bẹ́ẹ̀ ta ní ìsìn focus ladies club.
2: focus ladies club.
4: focus ladies club n táwọn focus yẹn pé ká ọkùnrin tó yẹ rẹ bá sún ẹyìn kọ́ sábà wọ wọn ó sì gbá wọlé bẹ́ẹ̀ ni. Ebi ngba awon oji iri pa ebi ni fi lere eto re. Ta ba si gba ti wo gba ta ti ati yanke e ti leku. Ni si be nu aye ni sin na.
0: Le fi ni ko ro to gba.
4: To ba ka je yo to gbe be li ti ri dodo. Ti ran ti ti se ya di eyin e nyeye. E wa ti fo gba logo ni sin ti e ti ba. So ko lohun o saanu wa ni. O to de li aye ni sin na. Gẹ́gẹ́ bí gbogbo ìfáàrà tẹ̀ ti kọ́kọ́ ṣe kí kálukú kíyèsí ni ẹni ọlọ́mbàrán lọ́wọ́ tó bá rí ìtọ́jú àmú kọ́yà fèsì ẹ̀ kọ́rọ̀ rájókù lẹ́gbẹ́ gẹ́gẹ́dẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́ ọmọ sojú ẹ̀wà ìbí nọ́mbà lù wá.
3: ọ̀rọ̀ yàbọ̀ ọ̀rọ̀ mi mọ̀ mi.
4: olúwe ọ̀ dà mọ̀ ni.
3: ó wáyé o.
4: wáyé ni. Ọbọ̀sá ti rí wàìwàì pupa adúmọ̀dá ọkùnrin abíọ́lẹ̀ àwẹ̀ àwẹ̀ ìjàní.
3: Mẹ́lọ lọ́n sọ.
4: Olóòjì tọrọ ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ̀. Olúwe ọ̀dà mọ̀ o. Mo gbà ládùúgbà lórúkọ Jésù gbogbo sáré káàyín àtẹ̀rẹ̀ àtọ́jú owó ẹ̀ kò délé o.
2: Àmì
0: o Jésù.
4: Yóò dára fún yín
2: o.
4: Tó obìnrin yẹn ni kó tètè lọ rìpọ́ọ̀tù rẹ̀. Káwọn ọlọ́pàá ò lè mọ bí wọ́n ti gba owó yẹn lọ́wọ́ ọkọ ẹ̀. Tí wọ́n fi kówó fún lówó. Ó sì máa rìnrìn bí kankan lórí ọmọkùnrin yẹn. Torí ńgbà tí ó tún máa lọ ṣe pé nǹkan kó ṣe dáadáa sí kí ó tún máa lọ tó ṣe mọ́kùnrin ńlá. Pé kọ́ mọ́ rí o kó tún fi tún ríbi tún dá gúúsù nígbà míì. Yóò jìyà o. Ẹ wí fún o. Kó kíyèsí o torí irú wọn pọ̀ ń ta. Àlàáfíà ni fún yín.
2: Ẹ ṣe mọ́
0: ṣe. Ẹ ṣe gan.
2: Hello?
6: Hello.
2: Ekale, sir.
0: Ekale, sir.
2: Yes, sir. Ekale, sir. Yes. Ami o Jesu.
6: Ole pe
2: Ami Jesu.
6: O
2: Hello.
4: 3,000.
2: Ese pe funi.
4: Hello. Last report are ti won wa gbe oko e awon awon ofin lo le gba owo yen lowo e o obirin yen o le ri gba to ba jo le pe oko ohun ni ko tete ni ti o ba tete se an pe owo yen sowo kekere
2: o
4: oko yen gan le rin ajo lori obirin yen ko ma le wa bere owo yen mo pe an to ise ko tori 1 million ni isin ikun mu otu abo toti o di dadu mewa gan so si ri pele jo ni so ko tete gbera o tori o ani ti bi gan to lowo se apo nkan lo moro wa
2: ben
4: ko so ta le so ko le gan kankan en to moro wa eni ko se gbera ko ma de irin ajo buruku lele okunrin yen to ba rin ajo buruku lele okunrin to lowo gangan ogun ran abaja ina olorun a je jo ko ba gbo ti mo se so yin e ma de togo
3: ese
0: ese gama 07069493000
3: tabi 07014475770
2: ekale o yes sir oruko yin sir
0: Manuel.
2: Brother Manuel. Nati Bosa. Badon, okay. Okay. Yeah.
1: Okay.
2: Chioko Yawo, Abento Funlowo.
1: Abento Funlowo.
2: Okay.
0: Sure.

0: Hello.
1: Hello.
0: Ekale, sir.
1: Ekale, sir.
0: Yes, sir. Lati.
2: Ilora.
0: Ilora. Ah.
1: Obe leyan.
0: Ekale, sir. Yes, sir. Okay.
2: Ama.
0: Egbonsoke dada.
2: Oni oku ni yen gan kan o ni ranu.
0: Hmm.
2: Igbo ala ma bi Nigeria tin lo.
1: Chai.
0: Eh. Odo yen ti re o. Odo ti ja o.
3: Obodo baje.
0: Okunrin ko mo si ai fe ti o ma le waye laarin okunrin ati obinrin. Hello.
4: Atoba.
0: Sir.
4: Odo sala to bo wa so.
0: Okay, sir.
4: Bàbá tó pè láti Ọ̀yọ́ lẹ́bi, ọ̀rọ̀ tó sọ ló bà mí lẹ́rù.
0: Ok.
4: Ìgbà tí Abídé kọ́ di gbá ojú èèyàn, kíbi tó wà lábẹ́ ọkọ, kí lẹ́bi tí ò sí lábẹ́ ọkọ ó ṣe. Wọ́n sì kó gbòòrò. Ọkọ ìgbé wọ́n kó gbòòrò. Ẹlẹ́kálukú wọ́n sì rí ìkà ọlọ́mọ yẹn káṣẹ ẹni tí ò ní kékeré ìyá. Tíwò ẹni tí bàbá fún lóòó fún òun fún lẹ́bùn pàtàkì
0: lẹ́kẹ̀ẹ́.
4: Ọ̀tọ̀ níbi tí ogún sí wá, ọ̀tọ̀ níbi tí ó máa wò. Ó sì lè máa ó lè tiẹ̀ lè máa rántí ibi tó ò tiẹ̀ ti ṣe yẹra rárá. Ó sì máa bí ogun ó sì máa jà. Ó ṣe wà láàrin ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà láàrin obìnrin. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń pẹ́ àwọn ọkùnrin ni wọ́n lọ obìnrin. Tọkùnrin bọ̀ tí ò bá ṣọ́ra àwọn obìnrin ó lò pápá pàṣẹ yúmẹ̀lú. Àwọn mi ká lọ lórí ikọ́ lọ́wọ́ ṣàánú wà nínú.
0: Àmì o.
4: Àbí àwọn bàbá mi.
0: Àmì o, ẹ ṣe o.
1: Ẹ ṣe o. 0701447 5770.
0: Hello. Ètòrí o màmá mi. Yes, my dear teacher. Àmì o. Àmì.
1: À ń gbọ́ o.
0: Yes.
1: Ẹ kú dédé ìwé mà.
0: Yes, ma. Bẹ́ẹ̀ ni.
2: Obìnrin
0: yẹn ni fún aláláti
5: fi mímọ ara ẹ̀.
2: Ọmọbìnrin yẹn ló yẹ fún ẹjọ́ ara rẹ̀ lọ lọ́dọ̀ àwọn agbófinró. Wọ́n ń pọ̀ pé owó yẹn jáde látọ̀dọ̀ ọkọ rẹ̀. Ibi tó ṣe ni bí ẹni ọkọ ẹ̀ pẹ́lẹ́bẹ́ ìfẹ́ dáwọ́ yẹn ni ìfẹ́ dá padà rárá. Mọ̀ tó ń gan tó kún ní pọ́kọ rẹ̀ tó bá ti mú ẹjọ́ ara rẹ̀ lọ pé ká agbófinró fẹ́ gbà wọn òun ti ta sí ṣe o.
0: Ìtòrí o, àlàáfíà làwà, àlàáfíà làwà o. Yes, ma.
1: Ẹ ṣe o.
0: Ẹ ṣe ma o.
1: Ṣé.
0: Yes, àti ma. Ẹ ṣe ma. Àdá, tí ọkọ bá ṣọpọ̀ tí ò lè, tí ò náà bá ní lọ́yà pé báyìí báyìí mà ní ìyàwó òun máa lọ́mọ̀ ṣe, báyìí báyìí ló ṣe. Owó yìí, iye báyìí ni òun ti ṣe ń bẹ̀, iye báyìí kìíní kan. Ṣé ṣọkọ ò lè. Ṣé o lè deny? Ṣé o lè deny owó yẹn?
1: Pé kò kọ̀wó fóun. Kò sí receipt. Kò sẹ̀ fi dẹ̀.
0: Hello, sir.
2: Ẹ
0: ká lẹ́ sá. Ẹ tó ní yẹn sá.
2: Orúkọ mi ni Sítú Garba ti láti.
0: Láti.
1: Ìwò lọ́dọ̀ ọba.
2: Ṣé ìwò kan ní yẹn bá.
0: Bẹ́ẹ̀ sá.
4: only your reporter, you talk.
0: Okay.
4: But at the same time, we are to carry up on here long. To reach your back, carry up on here long. Up on here, only denying. Okay, and you do as an instrument. We are calling and you know what the moon. Temba to moon. You know, I'm blown moon. Okay, to go for. Fair understanding, that's most of
0: it. Okay.
4: Let me see for you. To reach your back, carry up when you are long. On your dinner, you wish to send to you to be minded. We are offers a woman, father. Wọ́n sọ dẹ́ ìdè màbí ọkọ̀ ló ń kówó fún tó fowó ìntẹ́rẹ́sì ọkùnrin yẹn dẹ̀ ti lé síta ìyẹn rẹ̀ ti dàtọ́gún ọbẹ̀rẹ̀ rẹ̀ ti di àtúnṣe kó mọ́ bá a di wípé kò ní rówó yẹn gbà ọkùnrin ti dé náà yóò máa fà á onímọ̀ á di yóò á di pé yóò máa ṣe gbèsè yẹn padà so bẹ́tà kó kárí ọkùnrin yẹn àlọ́n ọkùnrin yẹn ó jẹ́ bíi ẹni tó máa mú àwọn méjèèjì ìwọ ni mo kówó fún lóòótọ́ ìyàwó náà dẹ̀rí ọkọ̀ ló kówó fún ọkọ̀ ìyàwó náà wà sọ pé ọkọ̀ ló ń kówó fún tí wọ́n fi mú ọkọ̀ náà gẹ́gẹ́ bí èmi sì kojú o.
0: Ok padà.
4: Ọlọ́run bàbá.
0: Mi ò mi ò mi ò ẹsẹ̀ èmi ń wò kí n ṣe pé ṣé àwọn tọrọ bá ti gbọ́n tó bá ti pẹ́
1: ní. Ẹ náà ni màmá wa ìyàwó fi sọ lẹ́ẹ̀kan pé kọ́rò tó gbọ́n ọ̀nà tó lè gbà gbọ́n pọ̀.
5: Mammy,
0: mo ri woman kan woman yo ti bimo o sese bere ni iro lasan loro mara laarin iwo road iwo road yen iro lasan o de fine to fine wa light alai to fine iro lasan ni ikan na nbe ni sẹ́ẹ̀dì ọ̀nà bódìjà lọ́nà bódìjà obìnrin ni ó wọ ṣòkòtọ́wọ́ gbogbo ẹ̀ mo rí níjọ́ kìíní mo rí níjọ́ kejì mo rí níjọ́ kẹta mo rí ní the same spot náà ni mo ti ń rí mo rí pé báyìí wọ́n ti ń sa ó ti ń sa agolo ó ti ń sa tí ó fi máa dáná.
5: Ẹgbẹ́ ìgbà àwọn tí a bá yàwèrè ọ̀nà àwọn amọ̀ ìyẹn wọ́n tó bọ́ torí tí ọ̀bà rí aráalé rẹ̀ ṣùgbà rẹ̀ àti bọ́
0: Hmm.
5: Nítorí ọkùnrin mi yóò fún òróró ara ní ma ko na fe sare wa eh sare wa ti ni o ma nto hunta
0: mhm
5: o ma nto hunta e se o mo ko mo wo ko ti e lo ka pe loko e yan wa bo so wo awon mo focus ribi slob ko wa ni ko wa lo ti ri ya so gbe a so lo fe du ndi kan awon mo se awon ko se ta kan wa pe lu pe se yan mo ro pe mo se ngba mo fe bi mo kini wa na yi won pe ni and you can walk that book in one now would be Sabisa. Don't talk on Zano and the money. All of Musa, no one. You got them like you. The man Labia was supposed to be the good. He's saying about baby new. And it's about baby your cabo.
0: Babe.
5: Labia.
6: She was
1: a hero.
0: Aye to a year camera. Aye
1: 070. 1447 5770
6: Tabi 070 6949 4939 3000
1: 070 6949 3000 Mba rokan pe won tin ni oko le deny bayin
0: e lo ko le deny
1: tori traces wa fun
0: be ni sugbon sugbon to ba je wi pe bank lo ti lo gba nko to go bank lo ti ah eyin o ro gbogbo e mara won na ni
1: kan o ah eyin o ta loko eyin o
0: hello sir
7: okay
0: Egbo radio ri.
7: This is the first time.
0: Ah.
7: Or the man said, "A surprise to me, Egbo radio ri." Suddenly, come on. The name be to two men.
1: Ah. I'm a fi kogbon oro ri radio ni.
7: But in time, what boy? Okay, yeah.
0: Hello, I'm
6: going to
7: be a bala brandy, look again. Rock me at me. On tobacco, you send it. A queen send me. Talk on your own, you're so or on you. Do you want back? Yes, tell me if you want to read on your committee.
0: She tea, I'm a skinny.
7: Come on, I don't want fears.
0: As a little.
7: Ben.
0: Ami.
6: inú ti bẹnu ayé ní ìsìn ọgbà làwọn ọmọbìnrin ti ń bẹ ta ní ìsìn.
0: Ọgbà
1: ni wọn.
6: Ẹni ọwọ́ ìbájọ kọ́ yá nínú ọkùnrin sóbìnrin ní lura wọn. Níbi ilé àwọn ọkùnrin ni ká sọ́ra wa gidi gan, ká kìlọ̀ fọ́kàn ju àwa. Ẹ̀fìgàn èjì ni mo dún sẹpẹsẹpẹ ọlọ́jọ́ wájú lẹ́yìn ìwọ ọ̀la òfo ní bẹ́ńbẹ́ ẹrù àdánwò ni ń rù káàkiri. Ọkùnrin sábà kìlọ̀ fọ́kàn ju àrẹ bí ṣe kú ọwọ́ nù. Ṣùgbọ́n n ti bẹ́ ńlẹ̀ yìí ní ìsìn tọkùnrin yẹn bá lè mọ̀ mọ̀ sọjú nù pé owó yẹn kó bá lè rákọ́rá. Àtọkọ́ o tó gbowó lọ́wọ́ ìyàwó àtìyàwó tó kówó fún àwọn méjèèjì ọ̀kan sòpò dànù ni. Ṣé ó gbé wọn ni torí ibi tí wọ́n pọ̀ wà ibẹ̀ ni wọ́n gbọ̀ wà.
8: Àlá.
6: Wọ́n bá mẹ́jọ wọn ọmọ ibi tí mẹ́jọ wọn lọ àwọn méjèèjì kódà wọ́n rọ̀ báwọn ò sí bẹ́ẹ̀ mọ̀. Ẹbí wọn náwó wọ́n tan kẹlẹ̀. Ọ̀pọ̀ ọ̀ náà fún wọn ìwé ọjà sí. Inú owó inú òtútù ìlú òyìnbó mọ̀ lápẹ́. Owó inú òtútù. Ẹ mọ̀ lọ́sọ́rọ́ kò ní ẹsẹ̀ kó tó rówó yẹn jùjọ. Bóyá arúgbó alárúgbó òyìnbó ní ń pọ̀ tí ìyẹn ọjà bí aṣọ ọ̀fọ̀ náà. Bóyá kí ni ìjọba ìjọba ti bá wọn fọ.
1: Ọlọ́run jó ìsìn ni
6: o. Ọyẹ kọ kọlé ọyẹ kọ ọsẹ kìíní kan ọwọ afọgbọn gbowó tán wọn ní ìyẹ gbowó àlìdàn kókó tèrè sàǹsẹhùn ní kí n tàwọn fẹmọ ṣe ní kí n sàn ní òsè pa. Gbogbo ọ̀nà kọkùnrin yẹn lóòótọ́ ọlọ ọgbà ọ̀nà bí ó tètè fọ́nà pa mú bí ẹ ṣe tíráàkì ẹ̀yìn náà lọ dáa ó rò bó ń gbọ́n ni. Nígbà tí èmi jẹ́ kí kọ́kọ́rùn lábẹ́rún lẹ́ tí wọ́n wá ba ilé mú bí a ti pè wá tó ti wá sí nàìjíríà o kí a ti jọ tíráàkì ẹ̀dá àti ikọ̀ àti tí ọkọ̀ náà ti rí tó ti kọ̀ǹbámù pé lóòótọ́ owó ọkọ̀ fún ìbọn òkúwó lọ́wọ́ wọn tí ọ̀jẹ̀ yọ pọ̀. So kí wọ́n gbé gbọ̀dọ̀ òfin lọ tí ẹ bá já mọ̀ bọ́ fi rẹ́ dẹ́rùn tẹ sọ́sọ̀ sàn ní ìfisì sọ ni pé wọ́n lè máa dìlé kínní lọ́rọ́ àwọn lọ́ọ̀yà àtàwọn ọlọ́pàá wọ́n pa nílùú lọ́rọ̀ ni bóyá ẹ̀dá yìí tẹ́ bá fẹ́ fún owó kẹsẹ̀ jì wọ́n fẹ́ fún.
0: Jẹ́ 10 million tàbí 15 million tó bá rí gbà.
6: Owó bẹ̀rẹ̀ kan sọ ojú nù pé tọ̀ business tó ń ṣe yẹn ó ti já jóná. Ṣùgbọ́n wọ́n ṣe ẹ̀rí ayé ní ibẹ̀ àìsí ìdènà ọ̀run ni. Wọ́n bá gba jẹ́ ìdánilógún nù kọ́ fọ ẹyin rẹ̀ pátápátá wọ́n máa jẹ gan ọlẹ̀ mọ́lẹ̀ kò kú. Àtọkọ àtìyàwó wọn bá ti wọn lọ sọ́ba ìjọba ìjọba tó lé ayé ọmọ mi ṣe bẹ́ẹ̀ mọ́.
8: Ami o, ẹ ṣe.
0: Ọlọ́run ó ṣàánú wa o. Ọmọ bàbá ok. Hello.
9: Ẹ kò ṣe o.
0: Yes sir.
9: Adéyinka.
0: Yes sir, daddy.
9: Ọlọ́run tó ń kọ pẹ̀lú yóò ní padà lẹ́yìn.
0: Ami o, Jesu, ami.
9: Mo tẹ̀síwájú lágbà ọlọ́run ẹ̀sìn.
0: Àmì o, àmì o, àmì.
9: Bẹ́ẹ̀ni inú mi dùn sí gbogbo àwọn tí a ti sọ̀rọ̀ yẹn. Àwọn ọlọ́pọlọ ni a ń pè sórí yéjú. Ọlọ́run lè dá wọn lórí.
0: Àmì o, àmì o.
9: Àyọ̀ wọn ò ní dòbò láyé.
0: Àmì.
9: Ọ̀rẹ́ mi gbogbo tí mo fẹ́ sọ ni wọ́n ti sọ. Àbí kó tí mo kàn fẹ́ sọ ni pé Adéko ẹ̀ dárù. Ìka wọn ò dún sọ fẹ́. Níbo jẹ́ pé irú omi gbogbo wọn ní kẹsí ẹ̀ bá fẹ́ ẹ̀yin olóògbé lẹ́ máa sọ pé lóòkù ìfọ́ yóò di. Kéèyàn tó kí ẹsẹ̀ bọ́ odò ẹ̀kọ́ ìfura. Bàbá kí ẹsẹ̀ kan bọ́ odò olùkọ́ ní ń fa ẹ̀kọ́ fẹsẹ̀ padà ni. Kó tó di pé ó di ọ̀gbàgbà mọ́ra wọn lọ́wọ́ ẹ mọ̀ pé yóò ti ní àkejì ọkùnrin gbọ́dọ̀ sì gbé. Dájú ṣùgbọ́n àwọn olóyè ti sọ̀rọ̀ ìní àfikún rẹpẹtẹ jù pé kọ́lọ̀ ti ká dára ọ̀rọ̀ wọn ni. Yàbá fẹ́ gbà fún wa bàbá fẹ́ gbà fún wọn gbà wọn bàbá dégbà ìkú wọn fàdé ibi yẹn bá fẹ́ fàdé ẹ máa tẹ̀síwájú.
8: Ẹ ṣe
1: ẹ ṣe o.
0: Ṣe rí nípa ìfẹ́ ìfẹ́ ọkùnrin àti obìnrin tí ẹ̀ bá rí rẹ̀ yàn ní orí Facebook Adakun Mobona. Hello.
10: Hello. Hello, ẹ̀ka lẹ́sà.
0: Ẹ̀ka
8: àárọ̀ o.
10: Àbí ẹ̀ka àárọ̀ sà.
0: Ẹ̀ka àárọ̀ ẹ̀ka àárọ̀ mà.
10: Oh, I wish you.
0: Yes, ma'am.
10: Emma Moshin,
0: Amen. Oh, yes, Amen.
8: Oruko yin ati bi te tin pe ma.
10: Oruko mi ni Yafin Ayobami.
0: Okay.
10: Lati Ibadan.
0: Okay ma.
8: E kabo.
10: Contribution ti mi ni pe.
0: Okay.
10: Oni obirin yen so pe 4 million wa lowo.
0: Bene.
10: Okoko gba 4 million yen na.
8: Okay.
10: Oko gba 4 million yen lowo e na. Because to ma gba 4 million ninu 25 million oku 21.
8: Bene.
10: Ko to sese wa di pe won gbe lo si police station. Ko wa di police station, ko wa lo mu ohun ati oko e. Ko wa ko undertaking, ko se ma ri owo yen gba. Ko ko bere lati yen, ko ma ti gbe lo court. To ri gege bi awon to ti saju soro. Ko ma ti gbe lo court. Ko ko je ko olopa ba won handle e. Iye to ba fun olopa, wa fun olopa. We are watching Shirin Katagba. No one. We cut all our investors. They should be able to recover that money. Walk Terry Bugba. What's a Shirin Katagba? So while I'm going to all that see Louis Buyan couldn't get us. Then she won't be here. I'm a brilliant kid. A local journey. I lash it with him. But in she said, I love this of me. I should be a man sooner. Because Olo won play over the intelligence of that man. He offer own figure and 5 million. Meanwhile, Otimo not carry own rank.
0: Barely.
10: You have to say money. Koko da one ya kosa ku no man ko all about 4 million. No way no. Before anything, koto di puma to tawo boy yen ti Otimo alone yen. Then we see Olo won yen o ni value mo.
0: Barely.
10: That. Then she rich, see, come up and lose everything.
0: Okay. Shima. I try.
10: All right, sir.
0: Yes, ma. Yeah, go, go, go, go, what's up, one? Hello?
11: Ekaro, sir.
0: Ekaro.
8: Ekaro.
11: Eche, Emma,
8: also. Ame, o.
11: Ile, fin, no, ni, daro.
8: Ame.
0: Yes, sir.
11: Kini, yon, for, se, for, one, ni, si, gana.
0: Ah, one, son, tan, for, shiba, yo. Oko e lo sako fun abi si business
11: o to po ni akari kaka tan fi se won fi call ni abi se business abi won lo fun kankan ni to so di pe owo to to gbe yen o si pe o di tapia
0: odo ko lo wa se mo ko benin obenin ba ti feran oko
11: sari sa
0: ya
11: ni o ma ni mi o chi pe wa le pele aye la san o
12: Then you come to her.
0: Okay. Bi aburu to ba wa nlu ibo emi le so ko ma fowo na sese gbe ko ma pawo re po nbo ba de Nigeria
8: ko wa ma na
0: ko wa mo
8: ko easy be
0: ko wa mo ko ni
13: ke sa ba
0: emi lo tabi to ba je pe baba eyan baba mi na
8: se baba na le gba bodi
0: yo ti ma fowo eyin fe yawo
8: ki de yan wa se fun baba nwo ba de ko si ti o se hello
13: e aye wa diru mi
0: hello sa o
8: Okay.
0: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Ok
8: e mo pe boya tori pe emi n ba won eyan yen di die lo je ki mo wa ara ilu oyibo ara ilu oyibo ni gbagbo nu te ba ti le te ko leti ti en lo si ilu yen opolo won ma change won believe anybody bo an lori iwa ti o ti ti irun kan to sele na ni a se believe eni kankan ni Nigeria te ba ba fun yin seni ni Nigeria ara ilu oyibo use and dump oni won ti en ba leyin igba igba ti en ri yin lo lowo yen oni won ni a je yan eh eh ti en ba ti ri yin lo mo hello
0: hello
12: hello sir
0: ah akane Emmanuel
12: Baba,
8: So eyin o si lade gbite ade ni yi lewa
12: ah no olo ma je ma ri
8: eja ma bi to bo
12: me bu strategy gate le ma to kan ni
0: okay
12: ah eh seri ba mi
0: yeah
12: en ti won ti so lori oro ngan ko to di pe o te ko leti gan won ti pe ko ma le se kini kan Olorun o mo le otutu o pala so oju apo fun ton ma daja le ni to ba ti gba 4 million na ni ko fi sise leyan lori to ba ti gba 4 million to ba je pe mi o ewo ori edo mo ti so yi en to ko mi lera lodo mo emi iya ni e ma je ki ngba won gba mu ni ose keta re to to kan ran bo mi won e ma je omo o segun pa o yo se kini kan won ti wa le ko nu le ni se won fun lodun merin mo ni bo de bi ni pada pa won atomo re ati mo sun fun alalodun ah kini ewo se ero pe irun lo ko se fatu
0: be
12: ba mi ewo e je fe lo mi laye ah
0: o pari o pari
13: mo ro pe
8: hello
0: hello sir
13: do ti lo to bo wa ton de
0: Yes, sir.
8: I'm sure. Yes, sir.
0: Sure. Hello? Eto le, sir. ami
14: ọ̀rẹ́ ni olólùfẹ́ ni dúró tó mọ̀
0: bàbá àgbàlagbà
14: àmì
0: àṣà ọ̀ àmì ọ̀
14: àti ń kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ gbogbo àwọn òyìnbó tí wọ́n ń dá síbò àwọn ìyá àtàwọn bàbá ọ̀rọ̀ látara bọ́ọ̀lù ṣe ń ká wọn lára láti gbà ní bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló wá ti gbàgbé àná ilé ìtò yẹn àná ilé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ká ń dá sí àti gbàgbé ẹ̀mí obìnrin tí ọ̀rọ̀ kankan pẹ̀lú
0: bẹ́ẹ̀ni.
14: Ẹ̀yìn tó ń wá ojútùú sí ìrìn àjò tó sílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
14: Àbí.
0: Bẹ́ẹ̀ni.
14: Ọkùnrin tí ò fọ̀rọ̀ lọ wá náà padà ń dá lámọ̀ràn. Nítorí bọ́lọ̀ ṣe ń ká wa lára ṣe.
0: Ok.
14: Obìnrin tó ó ṣe àbí tọ́rọ̀ ṣe sí lọ́wọ́ òun ni ẹni ó
0: sọ̀rọ̀. Ló sọ̀rọ̀ ló sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni.
14: Bóyá ọkùnrin ò gbé tó wọ́n ń kọ́ ló fọ̀rọ̀ lọ wá. Mo tó rí bọ́ọ̀lù sí ká wa lára. Ẹni tí ó fọ̀rọ̀ lọ wá gẹ́gẹ́ la ń padà ń bá sọ̀rọ̀ jù.
0: Àwọn yẹn náà.
14: Ọkùnrin wa ń bá sọ̀rọ̀
0: jù. Jù ókè ókè.
14: Irin ni ọ̀pọ̀ ni wa ń bá sọ̀rọ̀ jù sọ pé gbogbo.
0: Ókè.
14: Ó ní òun ká lu jìbìtì. Òun ti jẹ́wọ́ rẹ̀ nínú ẹ̀sọ̀.
0: Bẹ́ẹ̀ni.
14: Ó ti wá lu jìbìtì rẹ̀. Òun náà kò já jìbìtì lu. Ó bọ́ ní alájọlù. Ibo bí fi ń lu ọkùnrin yẹn jìbìtì. Ọkọ̀ ìyàwó dẹ̀ mọ̀ pé ẹni tí ń pè lẹ́gbàrún ìwọ̀n gbọ́ ní owó ògbókọ̀ rẹ̀ rí nínú fámìlì rẹ̀. Ọkọ̀ ìyàwó ti mọ̀ pípọ̀ pẹ̀lú gbogbo bẹ̀rẹ̀ ìlú yìí ní oríṣiríṣi nígbà tó oríṣiríṣi tí fóònù ti dé ó ta kún dìvẹ́lọ́pù lórí fóònù. Ọkọ̀ ìyàwó ti mọ̀ pé kí ìfẹ́ ìgbọ́n ìyàwó òun ní ìfẹ́ lù. Òun ti dèdè yọ yẹn. Tí kàfàlọ́ ṣàbọ̀ ṣe. Èrè lòun ń jẹ ìbò òun. Èrè bò ń lọ́mọbìnrin tó fà ẹ́. Òun fẹ́ ìyàwó tó fà ẹ́. Ọba àjọ̀dún mẹ́ta péré lèèyàn fi fẹ́ ìyàwó. Tí wọ́n bá sì gbéyàwó tó fi ń bímọ ń lọlé rẹ̀. Yóò mọ ọmọ ẹ̀gbọ́n àbábòrò rẹ̀ kan tó wà nílùú Èkó. Bí òun mọ gan yóò mọ gbó kọ rẹ̀. Òun ti mọ̀ pé ìyàwó òun ìlú ẹnìkan jìbìtì ni. Ó fi ń ráwọn owó yẹn. Ìyàwó á náà tán fún oko náà tán o. Ilé ọ̀rọ̀ Ìbàdàn. Mẹ́ta ní Ìbàdàn. Ẹ̀gbọ́n ìjà já ọmọ ẹrú ní ìwé. Ibi tẹ́ni wọn gbọ́rọ̀ bọ́ rè. Obìnrin yẹn ló fọ̀rọ̀ lọ wá. Ọ̀nà àbáyọ báwọn ọ̀jọ̀gbọ́n ti ń sọ lápẹ̀ẹ̀kan. Kó lọ fara ẹ̀ lọ dìlà lílọ. Ìyàn ọlọ́pàá. Kí wọ́n bá lọ fara ẹ̀ lọ ọlọ́pàá lọ́wọ́. Owó ò lè yọ jáde o. Lọ́dọ̀ ẹni tó ní ọmọdọ́dọ̀ ọ̀hún mọ́ o. Òun tó ti ń gbègbè sẹ́mi lẹ́yìn ọmọdọ́dọ̀ mi náà yẹn. Ó ti ń gbègbè sẹ́mi làbẹ́nu o. Lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti kó ọ̀bẹ yẹn lọ bí lẹ́rù ń ṣe dẹ́kọ̀ òun nìkan bí obìnrin ọgọ́ ṣe ní padà rántí àbí tí òun gbàṣàwò náà. Kóbìnrin yẹn lọ fara ẹ̀ lọ́pàá lọ́wọ́. Nítorí obìnrin yẹn lọkùnrin yẹn ń kówó fún obìnrin nìkan lọkùnrin yẹn ò mọ̀ bá fà. Tí ọba wa tètè jẹ́wọ́ ọ̀nà kan àbọ̀ náà méjì nítorí bó ṣe ń san fọkọ náà yóò tó lẹ́nu mi bóyá gba àbábúrò àbí ìyá rẹ̀ tí ó kàn ti jẹ́ inú owó yẹn náà. Kì í ṣe gbogbo ẹni ọkọ máa mọ̀ sí irọ́ òdá ká fọ̀rọ̀ sí irọ́ aláwa wò.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
14: Obìnrin yẹn lọ dé wa rẹ̀.
0: Fọlọ́pàá.
14: Gbogbo ọ̀nà gbogbo ọ̀nà bíi kọ́ bá ń bí ẹni tó fún 1,000,000 tó fún 20,000 tẹ̀gàn. Ó kì í ṣe gbogbo ẹni ó jẹ́wọ́ fọkọ tó ní ọmọdọ̀dọ̀ ọ̀hún mọ́nà. Látàrí kó lè bá àbọ̀ lọ àjàgà tó kóra rẹ̀ sí ni.
8: Amí o.
0: Ẹsẹ̀. Mami.
15: Hello.
0: Jésù amí.
15: Ẹkú tẹ̀síwájú kò ní rẹ̀ yìí.
0: Amí o Jésù.
15: Ẹ bá mi bẹ Emmanuel yìí o.
0: Ok.
15: Kọ́mọ̀pẹ̀ ni o di ẹranko.
0: Ọ̀dàkùn.
16: okay.
0: Hello,
17: sir.
0: Hello,
17: my
0: Hello,
17: sir. Hello, my
0: Emma Bruno. No, no, you need to get
12: my
0: I'm not going to be able to do it.
8: Ese eku aibinu ni lawa oge pete ojo mejo la tun pade lori akotun eto titi igba na baba tun de rajin loko mi o daro
1: so eh akinlado kun loko temi nje ti ba ekine kan ko tabi bo yo.